mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo bikíbi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní àkókò yìí. Pastor Odẹkunle Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank. Ó gbé yẹn dìde, òní lọ́jọ́ àánú, òní ní àánú nínú. Bí èmi ṣe máa ń kígbe pé ọjọ́ mẹ́ta ni ọmọ fi ṣe awẹ́wà mọ́mí ẹ dìde. Alákọ̀ọ́kọ́ òní ọjọ́ Sunday tọ́jú ọjọ́ ìsinmi. Ọjọ́ Wednesday báyìí, ìkan nínú àwọn ọjọ́ tó ṣe pàtàkì ni. Ẹnìkan ní wáyé, Bíbélì gbé kalẹ̀ ojú di mímọ̀ fún wa pé irú ọjọ́ Wednesday báyìí, ọjọ́ àánú hán-hán ni. Àtọjọ́ Jimmy Olóyin. So, ẹjá lọ síbi pẹpẹ ká lọ dúpẹ́. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, àwẹ̀ wá di méjì lónìí. À ń bọ̀ ní church. Kí n tó ní ẹ lọ bo dédé omi tẹ́ ẹ lè mu tán. Ẹnìkan ní, kí n mọ̀ tó dé, ọmọ ṣe é ṣe kí n break in church. Yes, ó gbé omi yẹn dání. So, gbogbo ẹni tí ń láǹfààní láti gbóhùn mi, ẹjá kọ́kọ́ ti ẹ lọ dúpẹ́ ná. Mọ́mí ẹ dìde, dádì ẹ dìde, ẹ wá dọ̀bálẹ̀. Ẹ wá kí ológun àjọbọ, ọba tó ń sàánú èmi àti ẹ. Mo máa ń kígbe ní gbogbo ìgbà tí n bá ti wọ ọjọ́ Wednesday bí eléyìí. Àdúà mẹ́ta ni ọ̀run kì í kọ̀ láyé. Àdúà mẹ́ta ni Ọlọ́run kì í ta á dànù. Tó sì jẹ́ pé àjọ sáré ṣe pápá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jí sì mọ́lé àlàyé láàárọ̀ yìí. O ṣe já lọ síbi pẹpẹ, lọ dọ̀bálẹ̀, ẹ lọ kúnlẹ̀, ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá mi, bàbá rẹ̀. Ìkan nínú àdúà tí Ọlọ́run kì í kọ̀ láyé, òun ni àdúà ọpẹ́. So lè dúpẹ́ fún, so lè gbéga pé bàbá mi, mo gbé ọ̀gà. Ẹ já jọ fẹnu sọ pé Olúwa, mo gbé ọ̀gà o, Olúwa.

0: gbogbo ẹyin ọmọ ọlọrun gbogbo ìgbà tí ọlọrun bá gbọ tí ọmọ ènìyàn gbàdúrà pé kì í kọ ó ní I will enter into his court with thanksgiving in my mouth èmi ó sì wọ gbọ̀ngàn rẹ̀ lọ pẹ̀lú ẹnu ọpẹ́ àṣẹ kí ìtò sílẹ̀kùn yàrá elédùmarè àṣẹ ọpẹ́ ni so ọba mi ọba tiẹ yíká ọ̀tún bó o ṣe kúnlẹ̀ yẹn yíká ó sì àdúrà àkọ́kọ́ tí ọlọ́run kì í kọ́ nìyẹn ẹ wá kígbe tẹ̀lé mi lẹ́yìn bàbá mi ààwẹ̀ di ọjọ́ kejì lónìí mo dúpẹ́ lọ́wọ́ rẹ tó tún jẹ́ ọba mi láyọ̀ àdúrà kejì tí ọ̀run kì í kọ̀ òun ni àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ̀ṣà èyàn ò lè lọ bí ẹ̀ṣẹ̀ bá ń gbénú ayé ẹ̀ bíbélì ní a lè tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ nínú ìwé Rome 6:1 ká ní kó rí ọ̀fẹ́ ọmọ pọ̀ sí ọlọ́run ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ lérò àti níṣe mi ọlọ́run dáríjì mi níbi pẹpẹ náà ló ti ń tọrọ yẹn o mọ́ sùn báyìí o ó ní bí èmi ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló tó bẹ̀ tí ó lè dúró ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ mi kẹ́ ẹ lè bá máa bẹ̀rù mi a lè tẹ̀síwájú nú ẹ̀ṣẹ̀ ká ní kó rí ọ̀fẹ́ kọ́mọ pọ̀ sí ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ mi ọlọ́run dáríjì mi mọ́ wo tẹ̀ṣẹ̀ mi mọ́ wo tẹ̀ṣẹ̀ àwọn òbí mi ọlọ́run dáríjì mi àdúrà kejì tí ọlọ́run kì í kọ́ nìyẹn níwọ̀n ìgbà tó fẹnu sọ adarí ẹ̀ṣẹ̀ jẹ̀ ọ́ lónìí in Jesus name àdúrà kẹta tí ọ̀run kì í kọ̀ òun ni àdúrà àánú bó o ṣe dọ̀bálẹ̀ yẹn o ṣe kígbe ọlọ́run sàánú fún mi lónìí olúwa sàánú fún mi nínú ọmọ bàbá mi ọlọ́run sàánú fún mi nínú ọmọ ìyá mi jọ̀ọ́ jẹ́ra àánú gbà this is the voice of the lord bí tó o bá ti ń gbọ́ mi ó ní àánú nìkan ló ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ so gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi ó ní bí israeli bá pọ̀ bí yan retí òkun ó lèmi ó sàánú fún ẹni tèmi ó sàánú fún màá sì yọnú sí àwọn tí màá yọnú sí Roman chapter 9 verse 15 so gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi mi mọ bí tẹ́ wà ọya yìí mọ̀mọ́ yìí yìí tán dádì mọ́mì ẹ yí ẹ dọ̀bálẹ̀ kẹ yí ọlọ́run fi àánú fi bí ayé mi wò lórúkọ Jésù so gbogbo tẹ́ ń ṣe mẹ́rin irú ẹ̀ níbẹ̀ nínú oṣù Wednesday mẹ́rin bẹ́ẹ̀ mọ̀mọ́ ní káwọn èèyàn orú ẹbu àánú bó tiẹ̀ jẹ́ pé ó ní ọrẹ májẹ̀múnú lónìí so bó o ṣe ń dìde lórúkọ Jésù ọyẹ dìde ńlẹ̀ gbogbo ọmọdé àtàgbà ti ń gbọ́ mi just stand up ẹ wá náwó èèyàn méjèèjì sókè bàbá mi ààwẹ̀ mi di méjì lónìí olúwa pín mi ní àánú fàánú sàánú mi lórúkọ Jésù ààwẹ̀ mi di méjì lónìí ọlọ́run fàánú sàánú fún mi lórúkọ Jésù ṣé ẹ rí gbogbo ọ̀sẹ̀ yìí bí ń ṣe mọ gbàdúrà sínú omi tẹ́ ẹ lè dáàmú tán nìyẹn ọyẹ lọ bómi tẹ ẹ lè dáàmú tán ẹ make sure pé ẹ ti ní bọ́tù kéńké lè dé di omi tó lè mu tán tá a bá ti fẹ́ break àwẹ̀ ní aago kan àbọ̀ ó ní wàá mu omi ìṣà à ń lọ sí chọ́ọ̀chì láàárọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ mú padlọ́ọ̀kì yín èyí tá a gbà tí mo anoint lọ́jọ́ Sunday gbogbo ẹ̀yin ọ̀dọ̀ Jésù ẹ mú padlọ́ọ̀kì yín lọ́wọ́ gbogbo ẹ̀yin mọ̀mọ́ àti bàbá òní ìlà gbọ́dọ̀ gbàdúrà sí o nǹkan 21 tó o gbọ́dọ̀ tilẹ̀kùn ẹ̀ nǹkan 21 tó o gbọ́dọ̀ sílẹ̀kùn ẹ̀ nínú oṣù bàbá àbáyé mo ti sọ tẹ́lẹ̀ aago mẹ́jọ àbọ̀ nìsìn àkọ́kọ́ ìsìn ẹlẹ́ẹ̀kejì ọ bẹ̀rẹ̀ ní aago mẹ́rin láti ìwò road ẹ wọ mọ́tò gbági ẹlẹ́bẹ̀ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn bí ẹ bá gbàgbé tán ẹ bá rántí mo sọ nípa iyọ̀ and anointing oil méjì nínú oṣù tá a wà inú ẹ̀ ní Jesus City ó so mọ́ ọjọ́ ìbí wòlíì ọ̀dẹ́kun lé ni èmi mo sì sọ pé olúwa ní ká ru ẹ̀bọ májẹ̀mú ní méjì ẹ jẹ́ àwọn tí ó tẹ̀lé à ń gbàwẹ̀ lónìí ìsìn tààrọ̀ yóò lè ìsìn méjì ni màá ṣe tí n bá ti kúrò lórí inú studio báyìí mò ń lọ sórí Facebook nìyẹn mò ń lọ YouTube mò ń lọ TikTok aago mẹ́fà àbọ̀ ni màá wọbẹ̀ láàárọ̀ yìí 6:30 a tún ti bẹ̀rẹ̀ nǹkan mí bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run ẹ bu iyọ̀ díẹ̀ lónìí ọjọ́ kejì a ní gbé wá chọ́ọ̀chì èmi ní ètí màá fún yín nígbà tí a bá dé Jesus ti ẹ kàn bá mi bu iyọ̀ díẹ̀ gbogbo ìtẹ́ bá nílé ẹ gbé ìpàdé mi lórí Facebook ní sí ẹ gbé ìpàdé mi lórí YouTube àti TikTok báyìí so anywhere any place where you are ẹ jẹ́ àjọ fòókè ni hallelujah ńlá mẹ́sàn-án gbogbo le oye gbe soke somebody shout hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ese ogo ogo ogo ogo ogo ni fun messiah eyin olufe iyanu akoko ti o sele si aye re lati nu osu lo oni mo pe ni divine speed enikan ni kini nje be agbara ti o mu oyara emi lati tete rin le won ti ya o le so ibi ta de bayi osu meta abo loku afi ko ya rin le ko le ba won ko to le ya won le enikan ni ba won wo mi o me to fe ba sugbon kini kan ti won so si mi leti oni pe irin ajo o bere si ya bayi eyin omo lohun osan meta meta la fi break loni pelu eyin meji meji ni agbara eni to ni aye atun mo fi september sere odo bi n ba ti kun bi nisin ma bo sori youtube in kete ti n ba ti kun lori youtube a n bo ni church ago mejo abo nisin akoko mesan ni elekeji mami ati dadi e mura laaro yi o a si jo gbawe ni gbogbo eyin omo odo jesu eyin omo kekeke mami ja won omo yo gbawe gba ti o ba fi di 130 2 ati break mo n bo gbogbo le eje n se bayi enikan ni divine speed aye ipegba o pegba
1: amen so I will be talking briefly gege bi nsi paya ti mo ri bi mo se nbo about the wisdom for divine speed amen mama wo mi iwe Jonah chapter 3 eyin engineer Jonah chapter 3 eje nka lati verse 1 lo si verse 4 the book of Jonah chapter 3 verse 1 won ni oro oluwa si to Jonah wa lekeji wipe iyan ni pe oro ti kokoto wa lalakoko but your form

second chance niyan. So awon kan be to je pe bi won o se waya aye yin niyan. O le sise kan wo me nikan ti bo se le. Ki mo le nikan ti se. Won a kan pe o pe o wa mo je ni. Eyin won pe lo mo jonto ni kun ajifa. Bo ba se won ni na so pe yes. Sit down. Ọ̀rọ̀ Olúwa sì tún padà tọjọ́ náà wà lẹ́ẹ̀kejì dìde lálákọ̀ọ́kọ́ nígbà tọ́tọ̀ wá ọ̀là gidi sọ́lọ́hun ọlọ́run gbé sínú ẹja lọ́mì. Amen. Ní chapter 2 ìwé Jona ó ní Olúwa gbà mí inú ibú ni mo wẹ̀ ikú ti dé ibẹ̀ ni mo ti ń kígbe láti inú ẹja kọ́ gbà mí ọlọ́run. Ọlọ́run sá fún second chance. Sọ lọ bí mo rán olóhùn ọlọ ó ní ó yá lọ sójú ọ̀nà ẹja pọ̀lẹ̀ ẹgbọ́n tó sọ ní verse 2 dìde lọ sí Nínive ìlú ńlá ni kí o sì kéde sí ìkéde tí mo sọ fún ọ yẹsà ni. Verse 3 Jona sì dìde ó sì lọ sí Nínive gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa. Nínive jẹ́ ìlú ńlá gidigidi tó tó ìrìn ọjọ́ mélòó ẹ̀yẹ̀wò ọjọ́ but verse 4 bíbélì ni Jona sì bẹ̀rẹ̀ sí wọ inú ìlú náà lọ ní ìrìn ọjọ́ mélòó. Ọjọ́ mélòó? Àwọn kí ló wá ṣẹlẹ̀? Wọn ọkọ lọ́gbọ̀n àṣẹ kan ti dé bí ẹ kọ́yàn lọ́gbọ́n náà kò ní ó rìnrìn ibi tó yẹ kọ́ lọ ní ọjọ́ mẹ́ta lọ́jọ́ kan. Kò sọ́gbọ́n tó fẹ́ dá sí. Kò sí iye ọgbọ́n tó lè dá sí, kò sí iye ọgbọ́n tí a lè kọ́ tó bá fẹ́ gbéra láti Nàìjíríà lọ sí Australia ò lè débẹ̀ lónìí. Bọ̀ nígbà tí Ọlọ́run bá dé ohun tí àwọn kan ṣe ní ọdún mẹ́ta wà sì ṣe lóṣù kan. Nice. Mo rò bó ń wo fíìmù tá à ń wò bọ̀yì. Ìrìn tó yẹ kí Jona rìn ní ọjọ́ mẹ́ta láti lọ ibi tí Ọlọ́run rán. Torí pé ọwọ́ Ọlọ́run kan orí ìyanu tí wọ́n ń pè ní divine speed. Ó sì débẹ̀ ní ọjọ́ kan. Mọ́mì, ẹ lọ bu déédéé omi tẹ́ ẹ lè mu tán. Ó di aago méjìlá ká tó lò ó. Sóró mi, ó domi abẹ́rẹ́. Omi tó gbé lọ́yìí tí màá ní ọlọ́bù yìí. Ó domi àṣẹ lónìí. Omi tí mo ní ọlọ́bù yìí, ó domi májẹ̀mú. Dédé omi tó kọ̀kọ́ fi break á mú lọ́sàn-án nígbà bá fẹ́ tó bá tó táìmù láti break ní 1:30. Ẹ wá ọ̀sán mẹ́ta lẹ̀. Ṣé rí bó ṣe ń lọ lóṣù yìí? Yọ yàtọ̀ gédégédé. Ohun Ọlọ́run ni. Mo rán yín létí o pé on the 7 ohun gangan ló bọ́ sí ọjọ́ ìbí mi. Ó jẹ́ 7-7 special. Àṣẹ báṣẹ ńlẹ̀ ni. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ̀ ń dọ́gbọ́n gbọ́ mi. Mọ́ farabalẹ̀ tẹ̀lé trendy. Ibi ìpàdé 7-7 ni màá ti pín ọ́ìlì eléyìí tí mo máa ń pín gẹ́gẹ́ bí ohun Olúwa anointing oil méjì méjì because n ta dánwò ní oṣù yìí. Ìpàdé yẹn láti gba bàbá wòlíì ikọ̀ àti ìrìjú elédùmarè bàbá mi bàbá rẹ Fẹ́mi Emmanuel the presiding pastor of Living Spring Chapel International worldwide. A gbà wọ́n lálejò nínú ìpàdé yẹn náà. Mi tí lè sọ bí pàdé ó ṣe lọ o gbogbo ṣe ń jẹ ti Ọlọ́run. Bọ̀ mo sá mọ̀ pé on the 7 òní ọjẹ́ ìpàdé má ní gbàgbé. Inú mi sì ń dádùn torí mi ti gbàdúrà lẹ̀ mo sì tún ń gbà. Gbogbo ìyanu tó lọ́n fẹ́ fún mi lọ́jọ́ yẹn kó fi bé mi kó fẹ́ yìí kó sọ gbogbo ìbùkún tèmi di ìbùkún tiyín. Bí wọ́n bá rọ́nà lọ wòlíì ọ̀dẹ́kun lè ti lọ. Ọlọ́run ọba ń gbọ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn. À gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run jẹ́nẹ́rálì tí mo lẹ́ẹ̀gbé ọmọ wá ní ọdún tó kọjá tẹ́ ẹ ti bí ọmọ lọ́wọ́. Ó gbọ́ ọmọ rẹ wá dúpẹ́. Gbogbo ẹ̀yin tí mo lẹ́ẹ̀kọ́ lé lọ́dún tó kọjá tó ti kọ́ ẹ̀ ń bọ̀ nínú ìpàdé agbára. Màá wá gbàdúrà fún ìpele èèyàn méjìlá mi. Ẹnjìníà, ẹ já mọ̀ wo fíìmù ayé Jona ìbọ̀ bá a ṣe ń bá a bọ̀. Ẹsẹ̀ bíbélì tí wọ́n gbé sí ó ní mọ́tẹ bàtísà tó pa kádàrá mi dà. Àṣẹ̀yàn lè rin ọjọ́ mẹ́ta ní ọjọ́ kan. Àṣẹ̀yàn lè ṣe nǹkan 30 years láàrin ọdún kan. Ṣé báyìí? Kígbe ẹ̀mí yíyára bọ́ọ̀lù mi. Sit down. Ẹ múra ń bí gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbé ẹ̀mí lẹ́gbẹ́ ẹ àfikọ́ ọyá gbàdúrà yìí tí ẹ̀mí yìí báyìí lè bọ́ sára àbúrò Ọlọ́run gbọ́ yọ ya o. Jona sì bẹ̀rẹ̀ sí wọ ìlú Nínive tó tó ìrìn ọjọ́ mẹ́ta ní ìrìn ọjọ́ kan and that is what they call wisdom for divine speed. You can't explain it. Tó bá ṣe lọ́dọ̀ àwọn ayé lọ́dọ̀ àwọn Yorùbá

ló ti fi kánákù sára. Ṣé ẹ mọ tí ẹ ń pè kánákù? Àwọn bàbá tí ọdẹ ni mò ń jẹ́, ọdẹ ni bàbá mi. My father was an hunter. Ògbójú ọdẹ nínú igbó ajé irun. Bàbá tó bí mi lọ́mọ. Àwọn bàbá wọn ọdẹ ni wọ́n, wọ́n gbowó. So tí wọ́n bá fẹ́ rìn láti Ìbàdàn lọ sí Ifẹ̀ tàbí lọ sí Àkúrẹ́ ńbẹ̀ yẹn, wọ́n á so nǹkan mọ́ra. Ní tí wọ́n bá so mọ́ra yẹn, so nígbà tí wọ́n bá fi di ọwọ́ ọ̀rọ̀lẹ́, wọ́n á ti wọbẹ̀. Ẹnìkan rìn láti Èkó lọ sí Àbújá nígbà tí Buhari wọlé. Ẹ̀yin wo lẹ rántí? Ó rìn fún 31 days. Tó o bá rìn láti Èkó lọ sí Àbújá, wà á lo 31, Èkó ló ti gbéra. Bọ̀ tó bá de Kánà kò mọ́ra, ìgbà tí wọ́n bá fi dalé ọ̀la yóò débẹ̀. So tó bá débẹ̀, bí ṣe rìn yẹn, yóò padà rìn. Fún odidi oṣù mẹ́fà tí bá ti ń sùn, yóò mọ rìn ni. Èṣù ò ní orí ọ̀fẹ́. Ọlọ́run nìkan ló lórí ọ̀fẹ́. Ẹ kígbejọ́ yàtọ̀ sí tẹni tó jókòó tí. Ọlọ́run ọ̀fẹ́. Sọ̀rọ̀. Ọlọ́run àgbáyé.

0: jẹ́ pé nǹkan ìgbé lọlé lónìí, àṣẹ yìí ni tí ayé rẹ yóò fi sáré. Kì í ṣe pé ó sáré, ayé rẹ yóò fò. Bìkan tí wọn bá fún ọ ní abẹ́rẹ́ yìí tó ọba ilé gbà á, wọn á fi ọ ṣe yẹyẹ. Jóná bẹ̀rẹ̀ sí wọbẹ̀ ní ìrìn ọjọ́ kan, kò sì rìn padà lójú oorun. Ọlọ́ni, ẹsẹ̀ pọ̀ Ọlọ́ni. Ṣé wá rí nígbà tí mo rí ẹsẹ̀ Bíbélì yìí? Nínú àwọn tí ìrìn àjò ẹ̀ pẹ́ jù láyé, èmi nọmba wá. Ìǹlẹ̀ kayọ̀ ọdún tí mi ka primary school. Lẹ́yìn ìgbà tí mo wọ secondary school, mi ò fijọ́ kan fẹ́ẹ̀lì yìí. Ìgbà mo jáde tí mo fẹ́ wọ university, ọdún mẹ́jọ mo ṣe ń lé. Ọdún mélòó? Kí n tó má rí ọ̀nà jìn. Ìgbà tí mo jáde school, tí mo jáde secondary school, òní mo pàdé ìyàwó mi tí mo di teacher lesson rẹ̀. Èmi mo máa ń kọ́ ohun tó sìn ẹ̀gbọ́n rẹ̀ àti ọ̀pẹ. Àwọn tó ṣáájú èmi wọ school, èmi ti. Ẹnìkan ní wòlíì, tó rẹ́ ríhun nígbà ni ẹ̀kún ni. Ọlọ́run ọba ń gbọ́. Nígbà tó bá ráwọn tẹ́ẹ̀jọ bẹ̀rẹ̀ tí wọ́n ti sún wájú, tó wá tó ráwọn ọmọ inú ẹ̀. Àwọn tí wọ́n ń kọ́ lẹ́sìn tí wọ́n tó ń yà ọ̀lẹ̀. Ó ní Bíbélì fi sọ̀rọ̀, ó ní awọ fún awọ. Ohun tí ènìyàn bá ní ni ó fi ra ẹ̀mí ẹ̀. Àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé tí Ọlọ́run ọba bọ̀ dá sí, kò sí ọgbọ́n tó fẹ́ dá sí mọ́sà. Yẹ̀yẹ́ ni. Gbogbo ẹ̀yọ́ ọmọ ọlọ́run yín wo lẹ̀ tí ìsọ̀rọ̀ ẹ má jẹ̀mú yín. Ọba torí nǹkan wo nǹkan, ó tún lè wo abaláì láti fi sàánù tiẹ̀ náà. Ọ̀rẹ́ má jẹ̀mú ẹ̀ẹ̀kan la máa san lóṣù àwọn kan ṣe tiwọn lánàá. Mo ti sọ ẹ̀ẹ̀mejì lolúwa ní àsan ọ̀rẹ́ má jẹ̀mú lóṣù yìí. Àwọn kan ti sàn kan lánàá. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì san lánàá tó tiẹ̀ tí ì dá sí pàápàá débi pọ́ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì. Kí ló dé tó lè bẹ̀rẹ̀ lónìí ọjọ́ kejì? Ẹnìkan ní ọ̀rẹ́ má jẹ̀mú. Psalm 50:5. Ó ní kú àwọn àyànfẹ́ mi, jẹ́ kí wọ́n fi ẹbọ bá mi dá má jẹ̀mú. So gbogbo ilé ò níbo ló ti ń gbọ́ mi? Solomon lọ́mọ̀ dádàkúdà yẹn lẹ̀. Òun lóru màálù, ó fi ẹbọ màálù 1,000 rúbọ sí Ọlọ́run. Ọlọ́run wá yọ sí. Ó ní sọ́ńtọ̀ bá fẹ́ láyé. Ìn tí mo ń sun ayé èèyàn síwájú nìyẹn. Ẹran ti ikọ̀ Lilius ní oṣù kẹsàn-án bí eléyìí. Bíbélì ní ọ gbàdúrà ó sì torú ẹbọ. Méjèèjì òun ló gòkè lọ sí ọ̀run fún ìrántí. And this is September to remember. Òní lọ́jọ́ kejì báyìí, bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ fẹ́ rú ẹbọ má jẹ̀mú yín lónìí. Méjì méjì ni ẹ̀mí Olúwa ní ká ṣe lóṣù yìí. Oṣù tó ṣe pàtàkì, oṣù míì tó ní àǹfààní láti kí gbèpè ẹlẹ́dà, oṣù míì tó mọ̀ọ́mọ̀ wọnú ìpinnu àti má jẹ̀mú Ọlọ́run lọ. Èmi a sì máa sọ àkọ́bú òkèlè kì í rá àwọn ọbẹ̀. Ó ní kú àwọn àyànfẹ́ mi jọ jẹ́ wọn ó fi ẹbọ bá mi dá má jẹ̀mú. Ẹ jẹ́ kí n fún yín ní account number church. Gbogbo ẹni tó fẹ́ rú ẹbọ má jẹ̀mú. Ọ̀rẹ́ má jẹ̀mú bẹ̀rẹ̀ láti 2000 lọ sókè. Ẹlòmíì san 5, ẹlòmíì san 10, ẹlòmíì san 20, 50. Bí Ọlọ́run bá ṣe dá sí ọ sí ni. 2017 ṣe tiẹ̀ náà láàárọ̀ yìí, ṣe number 1. Ó tún ṣe kan sí kó tó pọ̀ ní 7. 2017 4290 47. 2017 4290 47. Comfort Life Mission International First Bank. Comfort Life Mission International Local Bank First Bank. Bí ìyẹn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ẹ̀yin tẹ́ ẹ ti sàn, a kò sùn lóṣù testimony. A sì ní testimony àkọ́kọ́ ni yíyára. Ọ̀nà bó la fẹ́ gbégbá o. Ẹnjiníà, ẹ já délé agbára náà. Ọ̀rọ̀ yìí, àbò abáni bá ṣe máa mú bọ̀ díẹ̀díẹ̀ rí. Ojú mi rí tó, mò ń bọ̀.
1: Bàbá mi ò, ẹ káàárọ̀ sáà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì. Ọlọ́run pé Ọlọ́run má jẹ̀mú. Ọlọ́run tó da sí wa nínú ẹ̀mí àti ìdílé mi. Nígbà tá a bẹ̀rẹ̀ prógráàmù yìí ní last àti mo join November. Bàbá máa ń sọ̀rọ̀ kan ní ibi ò ní pa ọmọ, ibi ò ní pa ọmọ, ibi ò ní pa ọmọ. Ọ̀rọ̀ ilé bí yẹn. Mo ní àṣẹ bàbá mi bá mi délé ni. Ebi yìí gangan ni pọ́ìntì àkọ́kọ́ ní life tèmi. Ebi ni. Ṣùgbọ́n Ọlọ́run òjijì, Ọlọ́run pé, Ọlọ́run má jẹ̀mú, ó dẹ̀ mú ibi kúrò. o mu ibi kuro o mu ise kuro o mu osi kuro o mu ani kuro ninu aye mi pe ti mo da po mo ipe yi emi te pe mi re ni fun mi lowo ri mo de tan send 250 fun 200 100,000 o ya gba lona ara lona iyanu olohun te nse mo de tun tun taja pada tori mi de ta kankan mo o wa le iga ma pe mi ata omo mi titi mo se pe pe won ko invite mi si program yi ni samko then mo ko ti bere so ma bes ni gbo ani ke ma gbo nu radio mo dupe fun olohun olohun to se lati gba na ko fi mi sile ko doju ti mi mo nje mo mu emi na to de to fun yan mo dupe lowo olohun olohun to wa sun kara ni ana omo mi kan to wa omo mi ni omo kan ni omo yen to obirin la omo mi omo kan wa ladugo wa ma to ni my second mommy o mi pe mama out travel out o wa pe mi pe oni trouble ni bi mo se de lati church ah bo se so ba mo kan to wa ju pepe ni mo gbadura mo ni ko to di ago merin mo fe ko mi pe mi pada pe problem that is solve mo wa sugo fun olohun exactly 3:53, 7:04 lomo yen pe ni pe won ti solve problem won ti wa nle mo fi ogo fun olorun yen baba mi e se o oni ti mama ko awa noko fun to ra bro mi kan oni liver problem sugbon ninu gbogbo adura ati gbogbo ororo agba ka se gbogbe olorun se nigba ton se soju yen ton o wa sosesu mo yen wa laye o wa laye leni a fi ogo fun olorun jiji e se o a fi ogo fun yen e se o eru ma n ba mi ni pe mi ti mi le da mi gba mi mo le ma ni kankan la kan ti gba mi le je 2000 naira ma nla kan 2000 naira pelu mo merin amo olorun seun ara o seun iyanu 200 more than that atun ja ni kuto atani seku mo to le fun yan lo nje mo fi ogo fun olorun e ba mi ki mama e se o baba mi o happy birthday in advance e se gan god bless you sir.
2: Here is another beautiful month, another beautiful day to celebrate a servant of God. We thank God for your life, divine blessings and grace. Happy birthday to Prophet Odekunle Epaphras, Baba Ami of Comfort Life Mission International. Adupe laarin odun to koja sodun ta wa yi, opojo lo ti ro ti le ti fi awadupe ori ofe, adupe

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Second King chapter 6 ìwé àwọn ọba kejì orí kẹfà ẹsẹ àkọ́kọ́. Àwọn ọmọ wòlíì wọ́n wí fún Elisha pé sáàwó ibi tí àwa gbé jókòó níwájú rẹ̀ yìí ó wá jù fún wa. Jẹ́ kí àwa kí ó lọ àwa bẹ̀ ọ́ ká lọ sí Jọ́dánì kí olúkúlùkù wa kí ó lọ mú ìtì igi kọ̀ọ̀kan wá sì jẹ́ kí àwa kí ó ṣe ibì kan tí àwa ó máa gbé. Òun sì dáhùn wípé ẹ máa lọ. Verse 3 ẹnìkan sì wí pé kí ó wù ọ́ èmi bẹ̀ ọ́ láti bá àwọn ìránṣẹ́ rẹ lọ. Òun sì dáhùn pé èmi ò lọ. Bẹ́ẹ̀ ni ó bá wọn lọ. Nígbà wọn dé Jọ́dánì wọn ké igi. Ó sì ṣe bí ẹnìkan ti ń ké ìtì igi àáké yọ sínú omi. Ó sì kígbe ó sì wí pé yé olúwa mi àtọ̀rọ̀ rẹ̀ ni. Ènìyàn Ọlọ́run sì wí pé níbo ló bọ́ sí. Ó sì fi ibẹ̀ hàn. Ó sì ké igi kan ó sì sọ sínú rẹ̀. Irin náà sì léfò. Verse 7 ibi tá a ti dáná dúró. Nítorí náà ni ó wí pé mú. Ó sì nọwọ́ rẹ̀ ó sì mú. Kọ́ sílẹ̀ tell God to follow you anywhere you are going. Tell God before you tell anybody. Ẹ máa sọ fún Ọlọ́run kó tẹ̀lé yín lọ síbikíbi tẹ bá fẹ́ lọ. Tẹ́ ẹ bá dá lọ ẹ sàn kanu ẹ ní lè rí mọ́. Anytime you go alone you will suffer alone but when God go with you there will be a provision for you. Anywhere God will allow you to go he will protect you there. Ibi tọ́lọ́run bá ti jẹ́ kó o lọ ó máa dáàbò bẹ́ níbẹ̀. When God is aware of where you are living now protection is guaranteed. Tọ́lọ́run bá mọ̀ nípa ibi tó ń gbé sìn àbò wà mẹ́ni ẹ àbò dájú ń bẹ̀ kò sí tó máa ṣe é fọkànbalẹ̀. Inform God before you start the business because at the middle of the business storm may rise but if God is at the midst of the storm sooner or later the storm will cease. Tí o bá ti sọ fọ́lọ́run kíjì tó dé Ọlọ́run ti wà láàrin ìjì nìyẹn. Tíjì bá wá bẹ̀rẹ̀ ìjìyà dáwọ́ dúró torí olúwa ń bẹ láàrin ìjì. Ẹ pàtẹ́ ọ fọ́lọ́run. You must put it in your mind that in this world you can never succeed alone. O gbọ́dọ̀ fi sọ́kàn rẹ pé inú ayé yìí o lè dá sí àṣeyọrí kankan láyé. As a mere human being we cannot succeed. We will need higher power. Gẹ́gẹ́ bí ènìyàn a ò ní lè ṣàṣeyọrí torí ẹlẹ́ran ara ni wá. A wà nílò agbára tó ga jù wá lọ. And who is that higher power? It is God Almighty. It is not enough to give birth to children. It is not enough to send your children to school. You still need to commit your children into the hands of God. Kò tó fún ẹ láti bímọ nìkan. Kò wá òkè tó láti kọ́mọ ẹ ní ilé ẹ̀kọ́. Bí kò ṣe pé kò dá àwọn ọmọ yẹn kó kó wọn sí ọwọ́ náà láì bá rí bẹ́ẹ̀. Apanijẹ́ ń bẹ nínú school. Ògiri school àmọ́ owó tí wọ́n mọ yòókù ọmọ jáde. Ṣùgbọ́n tó bá fi ọmọ ilé Kristi lọ́wọ́. Kú wọ́n lè wó o. Bọ̀tọ́ ọmọ tiẹ̀ máa kúrò ńbẹ̀ náà. Tẹ bá dé wà ní ẹjọ́ ọmọ mi mọ́ wá bóòní. Ṣé kò sí lábẹ́ àwọn tó wó. Ẹ̀wọ̀n lè lóun náà wà ń bẹ̀. Ṣùgbọ́n nǹkan kò ṣe. Òun ló náà rò. Ìwọ gbọ́ àlàyé lọlé torí ọmọ tọ́lọ́run fún ẹ èso lè gbà lọ́wọ́ ẹ. Fún mi ní fire now. Ta ló máa fún mi ní fire lórí èso báyìí. Ìgbà tí àwọn arákùnrin yìí fẹ́ lọ wọ́n fẹ́ lọ kọ́ ilé olúwa pé kó fẹ̀ sí wọ́n láìkì wàásù tí Elisha máa ń ṣe fún wọn. Ìpàdé tán máa ń ṣe wọ́n láìkì ẹ̀ wọ́n láìkì wòlé olúwa wọn. Ibi ti há fún wa àwa yóò lọ á lọ ké igi á ṣe ibi tó fẹ̀jẹ̀ lè lọ kó lè gbà wá wòlíì wípé ẹ máa lọ. Wọ́n á ní lọ ṣá o. Kí ló dé? Àfi tẹ bá máa tẹ̀lé wa ṣá. Abẹ̀yìn ẹjọ́ ìránṣẹ́ Ọlọ́run àlàyé ẹ bá wa lọ. Ó sì wí pé èmi yóò lọ. Ìgbà wọn débẹ̀ àṣẹ wọn yà ké ni wọn ń gégi etí odò ni igi tó dá wà bọ́n ṣe ń gégi lọ́wọ́ irin tí ń bẹ nínú igi àáké ó yọ sọnù sáàrin àgbà mi. Ìyẹn kàn pariwo ni pé yé wàhálà rè àáké yọ sómi àtọ̀rọ̀ rẹ̀ ni ẹni àkọ́ tó máa dojúkọ ni olúwa mi ìyẹn wòlíì àtọ̀rọ̀ rẹ̀ ni sá wòlíì wípé níbo ló bọ́ sí. Ẹ̀yìn májì kí wòlíì mọ́ tẹ̀lé wọn lọ. Ó dàbẹ̀ pé àkẹ́yẹn máa wọ́n níye nígbà yẹn lọ́hùn-ún torí àwọn alágbẹ̀dẹ ìgbani ise nla ni won se kan to mu ori ake jade enikan wa lo ya ka ti fi sise oluwa ake de ti bo sonu ki lo ma sele woli e gba wa woli wi pe ogan bolo bo si oluwa o de so pe baba ipi ni o bo sile kan to se talo o wa ni egege kere kan fun mi o ma ni ada kekere kan tabi anything o wa fi gege kekere kan woli wa jugi e ti center bi to bo si yen igba na ni ake foyo woli wa ni bo se foyo yen emu ena wo ke mu wa wa siri eko ti mo fe ko emi number 1 ni pe ma da lo si traveling yen o se se ko ma de mo e kule ninu leyin ke to lo ki lo te gbon bae ti e ro eru sinu moto ti e pe awon te fe lo ba pe in the next 6 hours mo de tan kini bible so nipa awon to so pe to ba de odun to nbo awon ma bere business kan kini bible so nipa awon ti won so pe to ba ya awon lo si owo kan ni ilu bayi awon si de o ni wo asiwere so mo bo yo dodun to nbo o lo ma jere lodun to nbo o si se business so ta lo so fun pe dodun to nbo so ti pa ibire so ti yi ojo pada so ti ra ojo pada ko to ko nule somebody hallelujah be iwasu yi ni mo so fun pe let god go with you je ko lorun bere pelu e that business you about to start let god start with you do not enter that house unless you tell god let god sanctify that building so that you will not lose any of your child je ko lorun bless ile yen ko to wonu e ko ma ba di pe e ma ma so mo nunu le se le pe prophet iranse olorun alaye baba woli mi mo ma ti ri leti mo fe rent o tori mi o ti kole o omo ijo yin ni mi o wa ni number 7 te midire street baba se mo le ba e ba mboluwa lere agbari ni won lo o sese koko le to ngbe ni o tun fe fa gbari wonu le mi so ni ma so akenu bayi no we socket today I prophesy to ba ti sam o ni so iye bi enu
1: ode to je pe nigba telo miran se wahala lowo ota oni soro won ni gbogun ti tere se re ba dele to go on fe de ogun a wa dide ni waju leyin eyin eniyan e pariwo pe ori olori koni gba se mi se pe koluwa o jo nigba ti ri ayo yin ba de ka ma se fiku si olowo eyin eniyan e lo wa boy jeun ati sibi television ninu e o fi fola bo ohun e ma gbebo a oni se friday program lo se to ra n lo si arugbojo prayer city iyen nikire sugbon wednesday ose yi la o se adua to se loni ni o ni o loni ni ipade na dide bo se n gbo mi yen loni ko si ma bo aro wednesday ni ke ma bo ago mejo aro a de gbe wa ago meji gbogbo eniyan a prophecy and solution ati deliverance ati gbogbo isegun olorun ni yo so kale ti gbogbo eyan de ro na bayo e ba nwa gbogbo awon ti won ni gbese lorun oluwa lo fe clear ati gbogbo awon tara ni o lo fe tu won lara e ba n pe awon akobi kan ma bo wednesday ose yi a bo ni ke mu lowo ati sibi jeun gbogbo eni fe gere omo e atawon to fe ni isinmi dandan ni ori ofe ti de ka pade wednesday ose yi teni ke ni ba so fun pe o le gere wa so fun pe iro lo pa so pe ma gere ogo mi ma si ra nugba o di aro wednesday to ba ti de killan ko junction side of a garage e bere pe church arugbojo le lo ni killan ko junction yen

0: tó yà lára ọ̀tọ̀. Tíkítaka tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì yàtọ̀ sí kíkà fọ́lọ̀ onígbàrọ̀ gùdù. Ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ, ìdíje ẹ̀sẹ̀ kíkọ̀, ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré, bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́. Lágbo sport. Aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì. Láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday ni gangan máa sọ tí a kùtù kú máa wù lórí pápá. Diamond FM Lágbo sport. Wos, magọ, mafọ, gbéra, makẹra, ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu, tó dùn, tó tún ní gbọgbọ́n nù.
1: Taken at pace by Ismaila Sarr! Ah, it's a gorgeous goal! Splendidly taken by Ismaila Sarr! Another who right now is living his best life!
2: Lagos, Diamond FM.

0: Correctly, àwọn agbábọ́ọ̀lù nílẹ̀ ìrò owó ti padà tipa o ní pàtàkì jùlọ lórílẹ̀-èdè gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ìkó ẹgbẹ́bẹ́lú manchester city àwọn ni wọ́n náwó tó pọ̀ jùlọ lójú ọjà fèrèsé ọjà òun èyí tí wọ́n ná mílíọ̀nù lọ́nà òjìlénírínwó ó lé ọwọ́ mẹ́ta pọ́ùn 440.3 million pounds ogún ní manchester city ni ó ní wọ́n ń ná lápá abẹ̀ yẹn bákan náà chelsea àwọn ni wọ́n gbẹ́nu tẹ̀léra wọn ìyẹn ní ipò kejì táwọn náà ná 142.4 million pounds 342.4 million pounds bẹ́ẹ̀ náà rè tottenham àwọn níbẹ̀ nípò kẹta tí wọ́n ná iye owó tó jẹ́ 134.3 million pounds 334 million pounds newcastle united àwọn ni wọ́n dúró sípò kẹrin mílíọ̀nù lọ́nà 285 245.2 million pounds 275.2 million pounds òun ní newcastle united ná ìyẹn ní tiwọn nìyẹn lọ́rọ̀ kan ṣá àpapọ̀ iye owó èlé táwọn agbábọ́ọ̀lù gbogbo nínú ìdíje premier league lórílẹ̀-èdè gẹ̀ẹ́sì èlé tí wọ́n ná ìyẹn lọ́dún lójú ọjà ọdún 2026 summer transfer €3.48 billion 3.48 billion pounds òun ni wọ́n ná lápapọ̀ èyí tó jẹ́ ìlọ́po mẹ́ta iye owó tí wọ́n ti ná lójú ọjà ìyẹn ní bí ọdún mẹ́wàá sẹ́yìn èlé tó jẹ́ wípé wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí nínú owó tó tó bílíọ̀nù kan ìyẹn ní sáà ìgbábọ́ọ̀lù 2016-2017 tí wọ́n ná bílíọ̀nù kan owó lé ọwọ́ kan àti mẹ́sàn-án pọ́ùn ìyẹn ń gbà náà 1.19 billion pounds òun ni wọ́n ná ní sáà ìgbábọ́ọ̀lù 2016-2017 ìyẹn ń gbà náà lọ́hùn nìyẹn tá a bá wá ń sọ̀rọ̀ nípa ikọ̀ agbábọ́ọ̀lù tó jèrè jùlọ ìyẹn lójú fèrèsé ọjà chelsea òun ni wọ́n jèrè jùlọ nítorí pé iye owó tí wọ́n pa wọlé látara àwọn agbábọ́ọ̀lù tí wọ́n jẹ kiri àtàrà àwọn agbábọ́ọ̀lù tí wọ́n tà síta iye owó tí wọ́n pa wọlé tá a bá yọ kúrò ìyẹn nínú iye owó èlé tó já wípé wọ́n ti àwọn fira àwọn agbábọ́ọ̀lù àmọ́débọ̀ ṣùgbọ́n iye owó tí wọ́n pa wọlé owó jẹ́ 402.4 million pounds 409.7 million pounds òun ni wọ́n ná wọlé tá a bá wá yọ kúrò látara iye owó èlé tó já wípé wọ́n ná síta owó jẹ́ 1,347,000 owó lé ọwọ́ mẹ́ta pọ́ùn 67.3 million pounds òun ló jẹ́ iye owó èlé tí chelsea tẹ́ wọ́n jèrè lọ́wọ́ kan làgàsí kalẹ̀ bákan náà chelsea ló tún ta agbábọ́ọ̀lù tó wọ́n jùlọ ìyẹn ní summer transfer window ọdún 2026 gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé wọ́n ta àwọn agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè argentina yẹn enzo fernandez ní iye àkọsílẹ̀ iye owó èlé tó jẹ́ 1,500,000 pounds 125 million pounds èyí tó jẹ́ fèrèsé tó jẹ́ rẹ́gì ìyẹn pẹ̀lú àkọsílẹ̀ ìtàn iye owó tí ó wọ́n jù lọ tí wọ́n ti ra gbá bọ́ọ̀lù rí ní ilẹ̀ britain kò nìyẹn pẹ̀lú àkọsílẹ̀ bí liverpool ṣe ra alexander isia láti inú ikọ̀ gbá bọ́ọ̀lù newcastle united èèyàn ní 2025 summer transfer window tàbá wá ń sọ̀rọ̀ nípa gbá bọ́ọ̀lù yìí èyí ẹ̀sọ́ jeremiah fanadel ẹ̀sọ́ jeremiah fanadel ó jẹ́ adé àárín gbogbo ọmọ ilé tó fẹsẹ̀ méjèèjì dúró rí ẹni ọmọ ọdún márùndínlọ́gbọ̀n ni 25 years of age ló darapọ̀ mọ́ ikọ̀ gbá bọ́ọ̀lù chelsea lọ́dún 2023 láti inú ikọ̀ gbá bọ́ọ̀lù benfica lórílẹ̀‐èdè portugal pẹ̀lú àkọsílẹ̀ iye owó tí ó jẹ́ mílíọ̀nù lọ́nà mẹ́rìndínláàdọ́fà pọ́ùn ó lé ọwọ́ mẹ́jọ pọ́ùn £106.8 million ọjọ́ kẹta oṣù kejì ọdún 2023 ológbá bọ́ọ̀lù àkọ́kọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù chelsea tako ikọ̀ agbábọ́ọ̀lù fulham èèyàn gbà náà bó tilẹ̀ jẹ́ wípé òdòdó ni wọ́n gbá ṣùgbọ́n láti ìgbà náà ó láǹfààní láti gbá bọ́ọ̀lù farahàn èèyàn fún ikọ̀ agbábọ́ọ̀lù chelsea nígbà àádọ́sàn 1017 appearance ó sì gbá bọ́ọ̀lù tó 31 goals wọnú àwọ̀ fún chelsea láàrin ọdún mẹ́ta àtààbọ̀ ilé tó fi jẹun nínú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea ní pápá ìṣeré stamford bridge ó gba déèfì ẹ̀yẹ ilé tó tó méjì ìyẹn uefa conference league àti fifa club world cup kí n má wá tàn yín chelsea jèrè látara agbábọ́ọ̀lù yìí kódà iye owó tí chelsea tí wọ́n pa lórí agbábọ́ọ̀lù yìí ó jọ bí ìpéwọ̀n tí ìparú ẹ̀ rí látara agbábọ́ọ̀lù kankan àmọ́ bóyá látara eddie michael lazar lọ́dún 2019 tó lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù real madrid èèyàn gbà náà ṣùgbọ́n kò fẹ́ dájú ṣá wípé chelsea wọ́n já èrè rọgúrọgú èèyàn lórí hazard tó ti ẹ̀sọ́ fernandez yìí ó dá lórí ọwọ́ chelsea àti bí nǹkan ṣe lọ lójú fèrèsé ọjà mídòmídò káràkátà yìí lẹ́jọ́ kíra wa wípé a kó ojú mọ́ àádẹ́kó ojú làǹtòrọ́ ọmọ odù tó dẹ́wà níbikíbi láyèkáyè ilé tẹ́tí láǹfààní láti tún máa tẹ́tí sí ìkànnì ológun ìkànnì alálùbáríkà ìkànnì tó dúró kokoroko dúró kakaraka ti ń bẹ lókè tètè tábìlì táwọn ayé ń gbọ́n gbòòrò ayé dayamọ́ọ̀dì ni wọ́n ń papá bí ọmọ ìyá mi má gọ̀ṣẹ́ yẹn sáré máa ro má ra bí aṣọ tàbí kó máa di mórí bí ibẹ̀ ti gbọ́ simply because he was for mo ti tún padà lórí parameter sọ̀rọ̀ ṣàlàyé rẹ̀ bẹ́tà ìjà ló kọ́ gbogbo àwọn ọmọ ọ̀jọ́ mi àwọn sàábè mi tí mọ́ gbogbo àwọn tẹ́ fi ń jẹ orí mi wò ìyẹn lójú òpó ayélujára àtàwọn tẹ́ fi jẹ orí mi gbọ́ tí mọ́ gbogbo àwọn tí ń bẹ lábẹ́ monitoring spirit òun mo fi ń kíyìn ayọ́dẹ́jà yọlá lóko mi ewesford mr lagasikali àwọn tó ní joshua ìyẹn mayweather ilé sanmi láàrin gbogbo wọn ọlọ́run ọba ló kórì bẹ́ẹ̀ simply because ilé sanmi dùjòyè lọ lọ́wọ́ kẹlàgà sikali ó dé gbẹ́gbẹ̀gbà ilé láti kó láàárọ̀ tòní ká bẹ̀rẹ̀ láti inú ìdíje nàìjíríà premier football yìí ṣe mọ nla nìyẹn o ìpínlẹ̀ kaduna ó ń bẹ gẹ́gẹ́gẹ́ ni ó kọ́kọ́ láǹfààní láti balẹ̀ kàkàkà sí nítorí pé ìròyìn ti jẹ́kọ́ di mímọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù rẹ́ṣàbí ṣe mákàdá wọ́rìọ̀ wọ́n padà sí pápá ìṣeré kaduna township stadium nìyẹn èèyàn pọ̀ dídí ọ̀sẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé gómìnà ìpínlẹ̀ kaduna sẹ́nẹ́tọ̀ ubasani ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ ó ní jẹ́rí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ́ṣàbí ṣe mákàdá wọ́rìọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù wọn èyí àwọn afẹsẹ̀wọnsẹ̀ ilé tí wọ́n bá gba láti àkòyí lọ pápá ìṣeré kaduna township stadium ń bẹ̀ ni wọ́n ti gba fódìdí ọ̀sẹ̀ mẹ́rin o gẹ́gẹ́ bí gómìnà bó ṣe jẹ́ kó di mímọ̀ òun ni gbogbo ọ̀rọ̀ yìí òun wà lórí akitiyan àti lè dá pápá ìṣeré kaduna township stadium yẹn ká dá padà síbi tó yẹ kó wà dáadáa láti lè mú pé kó ṣe kíni gbogbo oúnjẹ fẹ́ gbẹ́ kó gbàwó rẹ̀ bọ̀ gẹ́gẹ́ bí ìròyìn yẹn bó ṣe tómi lọ́wọ́ lápá abẹ̀ yẹn mo jẹ́yìn tèmi bẹ́ta ó dá fẹ́rẹ́ gẹ̀gẹ́ mo bálẹ̀ pẹpẹpẹ sínú ikọ̀ agbábọ́ọ̀lù kwara united lọ́dọ̀ olùkọ́ni Aji Fa Sulema tọgbẹ yan mọ sí coach Brazil o ti sọrọ ṣàlàyé o èyàn lórí bó ṣe jẹ́ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ilé tí wọ́n gbà lẹ́ni díje Euro match Nigeria Premier Football League 2020-2027 tẹ̀wọ́n gbà mí aláyọ̀ méjì èyàn tako ikọ̀ gbá bọ́ọ̀lù Kano Pillars ní pápá ṣeré Rashid Yekini ti ń bẹ nílé Ìlọrin nígbà tí coach Brazil tó ń bá wọn ròyìn sọ̀rọ̀ èyàn lọ́jọ́ ọ̀tànà ó ní kí n má parọ́ kí n má ṣèké ó ní eré ń bẹ nù bí ibi kẹ̀dẹ̀ ń bẹ nù rí ó ní bá a ṣe láǹfààní láti jáwé olúborí bó a ṣe láǹfààní láti gbá omi aláyọ̀ méjì yẹn ó ní inú òun dùn díẹ̀ èyàn lápákan ó nítorí pé òun tilẹ̀ dúpẹ́ o ìpé ikọ̀ agbábọ́ọ̀lù Kano Pillars wọn gbèrú wọn látẹ̀yìn níta lé wọn ó nítorí pé òun mọ̀ wípé dájú ṣaka àwọn agbábọ́ọ̀lù wọn dẹ̀ máa tún jáwé sóbì èyàn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tí wọ́n máa láǹfààní láti lọ gbá gẹ́gẹ́ bí wọ́n ṣe takọ̀ létí èyàn lópin ọ̀sẹ̀ tá wò lọ́ọ̀kan yìí láti lọ kọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Plateau United mọ́lé èyàn ní ìlú ìjọsìn nìyẹn gẹ́gẹ́ bí olùkọ́ni Aishifa Sulema gẹ́gẹ́ bó ṣe láǹfààní láti gbọ́rọ̀ yẹn sí mi létí ó lè mí jáyìn tèmi lóní fẹ́rẹ́ ń jogi ó yá mo ti gbé bọ́dì kúrò lápá abẹ yẹn eré gbogbo ẹsẹ̀ tìrìntìrìn ó dínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ọ̀jẹ̀ wẹ́wẹ́ lóbìnrin tilẹ̀ wá nàìjíríà ẹ̀yẹn under 20 ìjẹ́ lẹ́yìn mọ̀ wípé wọ́n gbé ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ ìyẹn ṣáájú ìdíje fẹ̀yẹ àgbáyé ilé tó jẹ́ ti àwọn obìnrin tọ́jọ́ orí wọn bẹ láàrin ogún ọdún 2020 FIFA under 20 women world cup nìyẹn wọ́n gbé ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ lọ́jọ́ tànà tako ikọ̀ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè korea republic nìyẹn ọmọ aláyọ̀ kọ̀ọ̀kan ó ní wọ́n pẹ̀lú láǹfààní láti gbá o gẹ́gẹ́ bó ṣe já wípé wọ́n ń gbáradì lórí àti lè mú pé tẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní kókó pa ní kọ̀ọ̀kan èjèèjì nínú ìdíje ìfẹ́ yí àgbáyé ilé tó jẹ́ tàwọn obìnrin tọ́jọ́ orí wọn bẹ ìyẹn láàrin ogún ọdún ṣe bẹ́ẹ̀ bá gbàgbé ikọ̀ agbábọ́ọ̀lù Falconet òun ló jẹ́ wípé tó bá di ọjọ́ keje oṣù tá láǹfààní láti máa bẹnu rẹ̀ yìí ìyẹn september ni ó jẹ́ wípé wọ́n máa láǹfààní láti bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje yẹn tẹ wọ́n sì láǹfààní láti kojú ojúgbà wọn látòrílẹ̀-èdè spain lẹ́yìn náà ikọ̀ tí moses àdúkù tí wọ́n ń kó sọ̀dí náà òun ló jẹ́ wípé wọ́n tún láǹfààní láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè china ìyẹn lọ́jọ́ kẹwàá oṣù tá a wà yìí ó tó di pé eré gbogbo ẹsẹ̀ tìrìntìrìn ìyẹn ní ti group stage wọn òun láǹfààní láti máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù new caledonia ìyẹn lọ́jọ́ kẹtàlá oṣù tá a wà yìí ìyẹn gẹ́gẹ́ bí group stage nìyẹn ọgbà bẹ́ẹ̀ ẹnì tó jẹ́ akọ eyín adélé akọ̀wé ìyẹn fún àjọ tí ń bójú tó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè wa nàìjíríà ọmọwé emmanuel ipeme ó ti rọ ikọ̀ agbábọ́ọ̀lù Falconet òun lè dẹ́kun ẹlẹgbógo orílẹ̀-èdè nàìjíríà yọ ẹ rí dájú pé ẹ ṣe gúdúgúdú àti yàyà mẹ́fà ìyẹn lápá abẹ yẹn bó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé ó yá mo fi yẹn lẹ̀ mo ṣì ń bẹ nínú àjọ àjọ nff nìyẹn lọ́wọ́ tá a wà yìí ṣẹ́rẹ́ni tó jẹ́ director general ìyẹn àjọ tí ń bójútó ìdàgbàsókè eré ìdárayá lórílẹ̀-èdè wa nàìjíríà bukola ọlọ́pàdé ó ti fìdí ẹ̀ múlẹ̀ ó ní ẹ̀gbọ́ àjọ caf wọ́n ti ṣe bẹ́ẹ̀ gba bó ṣe já wípé àwọn ìgbìmọ̀ olóyè nínú àjọ nff tí wọ́n kọ̀wé fi ṣẹ́ lẹ̀yẹn ó ní wọ́n ti gbà wọlé o lórí àti mú àtúntò ìyẹn bá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lórílẹ̀-èdè wa nàìjíríà ṣe bẹ́ẹ̀ bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá ó làwọn agbe àwọn olóyè nínú àjọ nff lẹ́yìn tá a ti rí ààrẹ wọn káàfà tàmálà èyí o ibrahim musa guzo tó ń kọ̀wé fipò lẹ̀ ṣe máwọn míì kódà àwọn ọmọ ìgbìmọ̀ tí ń bójú tó líìgì gbogbo lórílẹ̀-èdè nàìjíríà àwọn náà wọ́n ní kí wọ́n ṣe gírè tí wọ́n yẹ̀bà ọ̀rọ̀ yẹn wọ́n fi tó létí etí àjọ bọ́ọ̀lù àjọ tí ń bójú tó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ìyẹn káàkiri tùbútù róòlẹ̀ àgbálá ayé wọ́n kẹ̀dẹ̀ jẹ́ kó di mímọ̀ wípé òkè àwọn ti fara mọ́ gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ nìyẹn lápá abẹ yẹn má ní ìjà ẹbẹ́ta bó ti gbé ẹ débẹ̀ ó yẹ jẹ́ lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ti ilẹ̀ wa nàìjíríà nítorí pé ìfẹsẹ̀wọnsẹ̀ ta ló láyà kò mẹsẹ̀ yọ fún ìfẹ́ ẹ̀yẹ tó jẹ́ AFCON 2027 qualifier wọ́n ti jẹ́ kó di mímọ̀ fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé nínú oṣù yìí òun gangan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbà o gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé òun bá di ọjọ́ kẹtàlélógún oṣù tá a láǹfààní láti máa bẹnu rẹ̀ òun gangan ni wọ́n máa láǹfààní láti bẹ̀rẹ̀ sí ní gbà ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ní kọ̀ọ̀kan ìjẹjẹ tó jẹ́ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tí wọ́n gbà ìtàlẹ́ wa láti gbà o ìyẹn ní gosfield apabio international stadium tí ń bẹ nílùú yó tako ipa agbábọ́ọ̀lù madagascar bákan náà lẹ́yìn náà a kojú ikọ̀ agbábọ́ọ̀lù guinea bissau ìyẹn lọ́jọ́ kẹtàléníogún ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oje 27 oṣù tá a láǹfààní láti máa bẹnu rẹ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe tó mi lọ́wọ́ lápá abẹ̀ yẹn ó lè mí jáyìn tèmi ló ní fẹ́rẹ́ jogi ìròyìn kan tún jẹ́ kó di mímọ̀ ipò olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ilẹ̀ wa ẹ̀rí sepo sẹ́lẹ̀ kò ti yàn àwọn méjì kan tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ rẹ̀ ìyẹn brian osabagbe àti dina ortega àwọn méjèèjì yẹn lójúràn ló ń yà lọ́wọ́ ta wàyó gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ rẹ̀ ìyẹn fún ti ikọ̀ nigeria olympic teams gangan nìyẹn gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tí wọ́n fi léde látọwọ́ ẹni tó jẹ́ igbákejì adarí ìròyìn nínú àjọ ilé tí ń bójútó ìdàgbàsókè eré ìdárayá lórílẹ̀‐èdè wa nàìjíríà kọ́lá daniel lọ́jọ́ ọ̀tàna olófin ìròyìn yẹn léde o bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn ó yẹ mo ti gbé bọ́dì kúrò ńbẹ̀ eré gbogbo ẹsẹ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ a máa lọ sílẹ̀ òkèrè ní kò pẹ́ kò jìnnà nítorí pé èyí fẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń wáyé bó ṣe ń lọ ní kòkó ìjẹjẹ lápá abẹ̀ yẹn a máa láǹfààní láti wo àmọ́débọ̀ ṣùgbọ́n eléyìí tó ṣe pàtàkì tó dúró kokoro kò tá a láǹfààní láti ganu sí láàárọ̀ tòní òun gangan òun ní tí ìròyìn kárakáta eléyìí tó jẹ́ wípé fèrèsé ojú ọjà rẹ̀ ó ti dìpá nílẹ̀ europe lọ́wọ́ ta wàyí a wò àwọn ikọ̀ wo ló ṣe dáadáa jùlọ lójú fèrèsé ojú ọjà àwọn ikọ̀ wo ló jẹ́ wípé jọ bí ìpín nǹkan ò mú yẹ̀sì fún wọn lójú ọjà ẹ̀yìn ti arsenal agbábọ́ọ̀lù mélòó lẹ padàrà ẹ̀yìn ti manchester united agbábọ́ọ̀lù mélòó lẹ padàrà ṣé ẹ lè fọwọ́sọ̀yà wípé àwọn agbábọ́ọ̀lù tẹ rà àbí bẹ́ẹ̀ ṣe ṣe sí lójú fèrèsé ọjà ṣé ẹ lè sọ wípé ọkàn yín balẹ̀ ìyẹn níṣà ìgbábọ́ọ̀lù tá a wáyé àmọ́débọ̀ ṣùgbọ́n kó tó di pé mo débẹ̀ yẹn ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù ọlọ́wọ́ sínú ajáde apẹ̀rẹ̀ tó jẹ́ tóbìnrin lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ti jẹ́ o ìyẹn sí ipò kẹwàá lágbàáyé gẹ́gẹ́ bí world cup fifa ranking eléyìí tí wọ́n fi léde gbòòrò ayé nìyẹn wọ́n ń jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù ọlọ́wọ́ sínú ajáde apẹ̀rẹ̀ lóbìnrin lórílẹ̀‐èdè wa nàìjíríà ipò kẹwàá ni wọ́n dúró sí lọ́wọ́ ta wà ẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé orílẹ̀‐èdè amẹ́ríkà àwọn níbẹ̀ lókè tètè tábìlì lágbàáyé faransé ló gbẹnu tẹ̀lé wọn spain ló gbẹnu tẹ̀lé wọn belgium wà ń bẹ ní ipò kẹrin australia àwọn níbẹ̀ ní ipò karùn-ún orílẹ̀-èdè china ń bẹ ní ipò kẹfà germany ń bẹ ní ipò keje japan ń bẹ ní ipò kẹjọ nígbà tí italy ń bẹ ní ipò kẹsàn-án nigeria ní bẹ ní ipò kẹwàá o bákan náà wọ́n ṣe jẹ́ wípé wọ́n tilẹ̀ jà wá ẹ̀yẹ sí ipò kẹwàá yẹn fàárọ̀ ikọ̀ tó jẹ́ the tigress lórílẹ̀-èdè nigeria àwọn ni wọ́n ṣì ń bẹ lókè títí ìyẹn ní ilẹ̀ africa bó ṣe jẹ́ nìyẹn kò bẹ̀jọ dé ó yọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó jẹ́ máa lọ sílẹ̀ òkèrè ẹ̀yìn ti chelsea ṣe wà ń bẹ̀ yẹn ṣá ẹ̀yìn ti di gọ́nà ẹ̀yìn tó lómi aró ẹ̀yìn ti di gọ́nà sagrasna di gọ́nà mi ìgbọ́kùn yín ẹ̀yìn ti manchester kóbákóbá láìláì up liverpool never walk alone ẹ̀yìn ti barcelona ọmọ galatico nǹkan alamadrid ṣe wà ń bẹ̀ lápá abẹ̀ yẹn ẹ̀yìn ti manchester city ẹja gbéra wa débẹ̀ ó dápẹ́ pàápàá ẹja bẹ̀rẹ̀ sí ní wù báyìí kí n kọ́kọ́ sí ojú òpó yẹn lẹ̀ 0913656952 gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù tẹ̀ ń tẹ̀lé ẹ̀yìn ǹjẹ́ wọ́n ṣe dáadáa tó lójú fèrèsé ọjà tí wọ́n bá ṣe dáadáa tó tẹ́ lè fọwọ́sọ̀yà wípé ìdíje líìgì tọdún 2026-2027 ó máa bọ́ sí wọn lọ́wọ́ 0913656952 ńbẹ̀yẹn láti mú láàárọ̀ tòní ikọ̀ agbábọ́ọ̀lù tẹ̀ ń tẹ̀lé se le fowo so ya pe won se daada loju ferese oja pelu bi won se ra won agba ballu se le wa fowo so ya pe won o se daada ji o ko yin bullet pe
1: emi ogbeni basayi
0: se eh ogbeni basayi se si okay
1: ah ti mo
0: ba la ti ro mo si bayi omo te fe gbe mali kamara won ti won begile ngba ti kina gbowo ko re folarin to ye pe ko lo sinu iko agbabolu everton mo
1: ah
0: last minute di won go gile te fe fi replace te fe fi replace sofanades monaco won ni won ta mo
1: ego ma
0: no ko a ko a bi ti na pe omo mo roba yen
1: sha
0: a le o na gbe ni da eh mo ba se si loju fere si oja okay all right 0913655652 amaku ma je la la la fi bo ni e je nwe ni to nbe lapa bi na di
1: pasu
0: o ko yin bullet pe
1: Ayo no so lati lesa.
0: Ogbeni Ayo lati lesa. Chelsea ko ni.
1: So I love blue for life.
0: Eh ti Chelsea. Chelsea se won se daada loju oja. Se le fowo so yo ya pe pelu bi Chelsea se se. Won se daada.
1: Pelu opo match me won ba yi. Won ni defender and midfielder on midfielder wa yen.
0: Mm.
1: O si yan kan be o.
0: Okay.
1: Pelu eso to ti wa lo.
0: Eso ti lo wa.
1: Ayo le ku Chelsea o. Ayo le ku won o.
0: Eh. Okay. Wọ́n ṣe dáadáa. Ẹ ṣeun, mo dúpẹ́. Wọ́n ní wọ́n ṣe dáadáa. Ó dẹ́pẹ́ pàpà, àwọn agbábọ́ọ̀lù elé tó wọ owó wọ́n jùlọ, àwọn mẹ́wàá tó wọ owó wọ́n jùlọ, lójú fèrèsé ọjà elé tó ti payè. Ókè ẹjẹ́ ń wẹ́ ní iná. Jí. Jí.
1: Máa sùn.
0: Owó kan yín bulẹ̀ ti pè é ti ń sùn.
1: Kéèlè láti Amọ́yọ.
0: Láti Amọ́yọ, ikọ̀ agbábọ́ọ̀lù wo lẹ bá tù? Gunners okay pelu be se pelu ojo oja nje le fowo so ya pe arsenal we nkan se ofun yin nje won se daada to loju oja loju yin
1: won se daada
0: mm
1: o la mi loju
0: mm juno laveres ko pada lu wa mo enter one risire o ti lo kina po ko gbe jesus o ti lo trossard ti lo o jọ bí ìpẹ́ ń sùn wọ́n ń sùn lórí ètò yìí ó dé pẹ́ pàpà ẹ̀ ń sọ fọ́nádẹ̀ ó níbẹ̀ lókè tètè nínú agbábọ́ọ̀lù lè tó wọ́n jùlọ èlé tí wọ́n tà lójú fèrèsé ọjà yẹn £125 million ó gangan ló fi gbé bọ́ọ̀dì láti inú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city morgan rogers ó ló gbẹ́nu tẹ̀lé láti inú ikọ̀ agbábọ́ọ̀lù aston villa sínú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea elliot henderson ó ló tún bẹ́ ní ipò kẹta £160 million ó ló fi wá láti inú ikọ̀ agbábọ́ọ̀lù nottingham forest sínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city sandro tonali ó ní bẹ́ ní ipò kẹrin nítorí pé £100 million ni wọ́n rà láti inú ikọ̀ agbábọ́ọ̀lù newcastle united lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù tottenham savio òun náà ń bẹ ní ipò karùn-ún £85 million òun ni wọ́n fi rà láti inú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti tottenham bruno guimaraes òun ní bẹ ní ipò kẹfà newcastle united ni wọ́n ti rà wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù arsenal carlos baleba láti inú ikọ̀ agbábọ́ọ̀lù brighton £70 million òun ni wọ́n fi rà ó lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester united anthony gordon òun ní bẹ ní ipò keje ipò kẹjọ oje èlé tó jẹ́ pé nínú newcastle united òun ni wọ́n ti rà lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti barcelona £69.3 million òun ni wọ́n fi rà rodri òun ní bẹ ní ipò kẹsàn-án nínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city òun gan ni wọ́n ti rà £65.4 million lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù barcelona hillman idaye láti inú ikọ̀ agbábọ́ọ̀lù everton lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city £65 million òun ni wọ́n fi rà àwọn agbábọ́ọ̀lù tó wọ́n jù lọ tó tóbi mẹ́wàá nù ẹtùmù 0913655652 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wọ bí nìyẹn ó dẹ́gbẹ́ pàpà ẹ jẹ́ wo ní kókó ìjejì òkè ìtàlówà mẹ́nà jí
2: asun
0: owó kan yín bullet pe
2: Odua ni Latalonso Green Lord.
0: Odua lati United. Manchester gbogbo egbe. Okay.
2: Man you left back ti won gbe yan yo won lese le. Ama awon tan gbejule na kawo nkan tan daun lara. Ti left back yen se pataki gangan.
0: Kawo nkan ti won da da lara o da ko si wahala. E segun. O de lati be agba tin be lapa bi amode bo sugbon awon iko agba bolu kokan lawon to se sako sako elete fe mo ye agba bolu ti won gbe wole ati ye agba bolu ti won ta sita Arsenal yi agba bolu meje ni won gbe wole o won ta agba bolu medogun sita e wa ri Chelsea awon ta agba bolu metala sita awon ta gba won gba ara gba bolu meta la wole won ta gba bolu to to ogun wole won ta sita oje 13 in 20 out gogogo ni lagbabe o city awon lo je bi pe won ra gba bolu to po julo 17 players ni won ra won ta gba bolu medogun bakan na cheri ipchita won ra gba bolu 16 won ta gba bolu 21 agba
3: eko ojumo o kakiri agbaye lati gbo kanda won defem abiodun akewu ni oruko temi
0: pe na
3: nu
0: o ti pe
3: to ba ni bere na ni lo pe
0: be ni
3: ko si abarajo na yo pe na ni paradogmus yo ko pass lo bayi
0: ti ni
3: bere lo ku awon to ko ra player won ri awon mi o si ni foju ri iya na mo je bi coupon awon si bere were
0: mo se ri gan
3: awon ka se le bayi nisin won jogo ni bi apera jase won ka ruku na ni mo ra soro ara re
0: ko mo ra soro ara re okay mo fe ki awo loju tin iko agba bolu wo lero bi ipo se dada loju oja to ten
3: loju mi ko se do se dada nbe tori pe owo ta na ohun ko ni koko gba mi ya ma fo roi ti o ni ko loju awon kan lo ra to fe lo roju to ti am ni se ta ti ja meji lera lera won na won ni gbas bos gidi awon ko tun da player to po de pe tan nile kankan upgrade die ni sugbon ka ba ni ka wo England na lo si na woju ni ta
0: ba England ni 3.4 kini kan billion pounds ni
3: so awon na na woju e di pa awon na lo si je fe je bi league to lowo lori ju na tori pe koda en to gba en to se to li lo last ni league gan ta lo en to gba si dia gba gan o jura won lo so won know that in England sugbon ka ba ni down bere yin o teyan na ko tumo si pe eyan o se daada ko ya ko ya to se ra moye elu mo sanwo si gba tu pa se daun club to fi to fi to ta ori to fi ta to fi musa ta player ni san san ma to lo chelsea na se ton ni a mo se a ro to fi ta para ti ta enzo fernandez
0: 125 to je iye owo ti Alexander Isaac fi gbera kuro ni Newcastle wa sinu
3: Liverpool
0: so akole to lagbara ni
3: o lagbara ni so Chelsea mo se se open league mo se ta ma do kenna fun Arsenal so ma to koya ni 50 million e mo se ta e wo ta status na fun Man U so Chelsea mo player
0: e so pe Jackson
3: that's the
0: guy to for Newcastle
3: for Aston Villa ne wa ro ta so chenna na na to ta player to lo lori ju se mo se mo se kenna se bi la se wo se bayi chelsea mo kini si dada o to work it for ni summer yi so ka loko ka ma soro ara won ni o be re bayi ni pere wo
0: ta ba wo awon dj to se karin karin ni le europe syria la liga bundesliga league 1 ati mo premier league yi ari pe iye owo ti premier league na lori pe agba bolu wole koda Syria to tun gbenu tele won ti na 843.6 million pounds ni Chelsea
3: that's 4
0: Premier League won si na bi 3 billion se alise eyan tumo si pe Premier League ogbonje fe gbe gbawo re boju awon league to ku lo ni
3: nipa owo ogbonje fe gbawo boju awon league to ku lo e ko mo so le kan pe en to se ipo ogun ni Premier League to lo relegation owo to gba o po ojo to gba se dia last season gba lo so nipa tv right gan ati kini o ju lo ka to soro pe ato soro ticket lara awon league ti awon yen wa woju Premier League wa lara re on number 1 so what do be ticket so lo fa ti franchise fin nawo won rowo yen won si na so na ni league ti o lowo lori ju lo kakiri agbaye so lo fa tan fin nawo da e pe la liga gan bi ko keta na se ninu bo se nawo so Italy doesn't go get gan 800 million 3 point kini kan bi da bi tan bi
0: ida me lo gbe mi te tele premier league
3: e de wo gap 800 million 3 point kini kan billion bi iloko merin iloko marun bi iloko marun merin iloko marun ni so tun pe nkan ju kan lo eh kan fo wo ma kan lu kan pa ni foro bo se ri nu wo wa ni England dada won lo pe lo da pa pe awon player na fe mo lo be wo wa dada awon club yen rowo so England na o de wa lo creative won bo se nta league won dada won de rowo lori e
0: o de pe papa eyin omo galactico je ki n gbe sumo yin iye te na jade ya bi iye te fi ra gba bolu o je 193 million pounds eyin le fi ra wa gba bolu agba bolu te ta sita owo te pa oju 49.2 million pounds lo eyin ti Barcelona 107

0: àwọn àgbà náà wọ́n gbìyànjú ẹ̀nà 136.8 million pounds àwọn agbábọ́ọ̀lù yín tẹ́ẹ̀ta síta ojú bí 47.2 million pounds lọ.
1: Ààrẹ náà àwọn dàbí chelsea tán
0: fún un. Dàbí chelsea àbáwọn ọmọ yìí ò dáa kò sáwọn tó bí ìdí fún.
1: Ó bí ìdí fún nǹkan dùn kan lọ ni pé chelsea mọ player tan tiwọn.
0: Ó dáa chelsea ẹyin wà mọ player tan.
1: Mo
0: wo ṣe
1: ni mo wo ṣe ni mo wo ṣe rí nu dẹ́ nǹkan dùn kan lọ. Bàbá dìtà àwọn kan ẹ̀tùmọ̀ ẹ̀dọ́nà ni. So then àbákà tẹ̀ sọ lẹ́ẹ̀kan. Kí ló fẹ́ fi jí sùsù sí.
0: Ó gba pay cut ná.
1: Ẹni kò gbé kọ́ọ̀tù
0: ní ẹbí ṣe. Ẹni kí ni wọ́n fẹ́ fi ṣe jẹ́ sí nọ́mbà náà yẹn ni wọ́n gbé fún un. Ó túmọ̀ sí pé
1: sẹ́ka wọn nù. Sẹ́ka wọn nù ọlọ́ọ̀bà wọn ṣe o.
0: Kí lẹ mí àgbà. 09136556952 ìyẹn lójú òpótẹ́ lè tọ̀ wá pa bí ìyẹn lọ́sàn án láàárọ̀ tó ní oúnjẹ àgbà mákòóbá. Jí
2: mákòó.
0: Orúkọ yín bolẹ́ ti pè.
2: Aláyẹmí ló ń pinna tó pè.
0: Láti ókè òyì ókè ikọ̀ agbábọ́ọ̀lù wo lẹ́yìn tí ẹ̀ bá tó ń tin.
2: Ikọ̀ agbábọ́ọ̀lù
0: Chelsea. Chelsea ṣe lè mórí bọ́ báyìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ta ẹsọ Fernandez tí AS Monaco wá wọ́n takú wọlé wọ́n ní Malik Camara tẹ fẹ́ ra wọn ní kẹ́ gbójú kúrò ń bẹ̀.
1: Ìyẹn ti lọ.
2: Ẹ̀wọ̀ ní ti lọ ìyàbá jẹ́ ọ̀nà ló mọ̀.
1: Àtúrẹ́dé ìyàbọ̀ o.
2: Nítìdí wo dà.
0: Bẹ́ẹ̀ sọ ẹ sọ gbiná gbogbo Moses Kasedo ńkọ́ Romeo Lafia ńkọ́.
2: Èyí injury pro.
1: Láfà tí ó tún lọ láfíà.
2: Ní defender tún ta mí sí.
0: Kó má jẹ́ pé wọ́n padà convert kíná ó ti ń gba díẹ̀ ń gbà kan.
1: Ṣé James tó padà fi sí náà nù.
2: Yìí ò sí injury ìyá náà tó máa ní injury.
1: Bí ó bá rí nu àjàlẹ́yìn wà alájùrì ni ti sport ní injury wà.
0: Wọ́n ní gbogbo nǹkan ni kinní kò ní.
1: Lọ́gbọ̀n ni bí torún kọ́ ẹ bá wọ̀ rí.
2: Àgbà ẹ jẹ́ ń sọ̀rọ̀.
1: Ẹ sọ̀rọ̀ ìdí lọ́wọ́ àìsọ̀rọ̀.
2: Ẹ lọ sí yín.
1: Níbi gbé ya.
2: Láti sì ẹ ń pariwo àti lọ Champions League and end of the day ìdíjẹ ti bára yín.
1: Olùkọ́ làwọn lọ ẹyin ọlọ́bì kankan. Nanaka oke wala ẹ lọ rí Chelsea ẹ chabali amọ akala sadam mẹ akala amọ chabali sadam amọ
2: akala sadam. Nípa Europe bí Chelsea ò ti gbà.
1: Kílẹ̀ wí.
2: Ọdún mélòó lẹ gbà.
1: Àwọn náà ti gba Champions League méje mo ti gbà o.
2: Ẹ̀wọ̀n náà gba Champions League.
1: Ẹ̀gbà méjì.
2: Europa mélòó lẹ gbà.
1: Europa kọ̀wá kọ́dà láyé kọ́ wúdà sọ̀gẹ́ mo ti gbà ìwúlẹ̀ yìí gbàǹgbà o. Ẹ̀ sì ní gbàǹ
0: ẹ má sọ ètò mi di àríyànjiyàn.
1: 2005
0: agba Manchester United pẹ̀lú pé bóyá wọ́n ra midfielder wọ́n ra winger wọ́n ṣe kò sí agbọ́n kankan.
1: Wọ́n ra midfielder wọ́n ra Santos.
0: Èyí nǹkan pé ní deadline kò sí kankan tá a padà gbọ́.
1: Chelsea fẹ́ntì tí gbé máa jù fẹ́ntì náà ti ṣeun ṣùgbọ́n àkàríkì lànà ẹ̀ ń ṣe mí. Torin tó wà nílẹ̀ báyìí nísìn ẹ lọ wo official one Champions League ní àwọn tọ́kùn wọn ti FA wà nílẹ̀ Calabar Cup wà nílẹ̀ àmọ́ àyùgọ́ kan tí wọ́n gbé balẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ṣẹlẹ́bù àwíṣẹ́ mọ́ dìbẹ̀.
0: Wọ́n sì ná 180 million pounds.
1: Ẹ wọ́n náà ṣùgbọ́n tó wà nílẹ̀ tó kẹ́jù kan lọ. Arsenal tó ti tó sí lọ́mọ nílẹ̀ gan ariwo tó ná.
0: Arsenal náà Arsenal tẹ tó sọ yìí ẹ jẹ́ kí n káwo attacking force wọn Gabriel Jesus lọ. Kíná pòkọ rẹ̀ lọ Tosadi lọ kíná pòkọ rẹ̀ enter Nwaneri wọ́n lò nẹ̀ lọ sí kínní.
1: Wọ́n fẹ́ lò yẹn nù fẹ́
0: sí Borussia náà lò nù ẹ̀ lọ. Now wọ́n sì padà ṣé Yorkres ok Merino
1: bẹ́ẹ̀
0: àti kí bóyá ilé tí Chelsea ta fún wọn
1: yìí.
0: Nọ nìkan.
1: Kí ló kọ ẹ lẹfẹ sọ Havertz.
0: Havertz
1: wà
0: mẹ́rin àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé nù.
1: Gbẹ́kẹ̀lé nù yóò wúlò fàṣínà.
0: Ẹja wẹ̀
1: ní tí wọ́n lọ́dọ̀ kọ́ pàtàkì àná sáárín.
0: Jí.
2: Pásọ̀.
0: Orúkọ yín ìbólẹ́ ti pé.
2: Àgbárí òrò ń sọ̀rọ̀
0: látòkè. Látògidi.
2: Bẹ́ẹ̀ni. Àgbà.
1: Ẹ kú ojúmọ́ o.
2: Ẹ kú ìtàn fẹ́ gbọ́.
1: Sá.
0: Wọ́n lọ ẹ kú ìtàn.
1: Ẹ má bínú.
2: Àkùrà odò mi o, ẹ ti gbé mi fìlà gidi.
1: Ṣé jẹ́ sí àbí?
2: Kò sí ẹ̀kan láàrin yẹn wà láàyè. Lorenzo ti lọ, Kasedo náà ní jùrì.
0: wọ́n ti fọkàn sí pé Kamara yóò wá nǹkan bí 11 lánàá ni AS Monaco gbogbo àdéhùn tí wọ́n ti ṣe tí wọ́n dànù.
1: Ẹnẹlẹ́nu.
2: Ẹjọ́ ti Ọlọ́run,
0: a tún
1: gbé pàtàkì ọwọ́ ìgbọ̀ báyìí. Rọ́dà.
0: Ó di January nù. Eléyìí tó wà ń lẹ̀ kẹ́ lọ máa ru mára bí aṣọ.
1: Bẹ́ẹ̀ lọ.
0: Ok. Rọ́dà. 0913655692. Káwo ẹnìkan sí ká máa lọ yẹn láàárọ̀ tó ní. Barcelona náà ǹjẹ́ a lè sọ pé wọ́n ṣe dáadáa tó lójú fèrèsé ọjà.
1: Wọ́n náwó
0: púpọ̀. Ẹ má gbàgbé pé
1: Antonio Gordon wọ́n gbé o. Gbọ́gbọ́ láti mọ̀ pé Barca ò lówó. Wọ́n sẹ̀ ń jí bọ̀ọ̀nù. Torí gbogbo títí
0: wọn ò lówó wọn lówó.
1: Wọ́n ta gbogbo nǹkan tó wà ńlẹ̀.
0: Ẹ̀wọ̀n yẹn tí wọ́n ra Tony Gordon.
1: Wọ́n ní ìdí ẹ̀ ló jẹ́ kan ra wọn kí ní kan tán ná sí Bákàmánu tó bẹ́sẹ̀ sí mọ́ Bákàmánu tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù. Sọ ẹ̀rí pé ẹ̀sùgbọ́n àwọn tán ní ìdí náà ra.
0: Madrid ń kọ́.
1: Madrid àwọn tó kọ̀ ra ọkọ̀ lówó lórí ni. Dàbí alára ni. Madrid yẹn tí mo rò gbé wọlé ni.
0: Láti ògbómọ̀ṣọ́.
1: Chelsea
0: àbí. Chelsea àbí.
2: Àgbáyé ẹ̀ ṣe inú aṣọ yín ibi tó ti yà gan-an.
1: Ọ̀rẹ́ Chelsea là ń sọ, a sọ̀rọ̀ mi láà.
2: Kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ wa?
1: A gbọ́dọ̀ sọ.
2: Ṣé ẹ̀yin lẹni wá ni?
1: Ọkọ̀ là ní yín ìròyìn inú tá a bá yín fa.
2: A bá ta midfield, jáde ní midfield lọ́wọ́ ẹ̀. Ìyẹn ò sọ pé ká má rí gbà.
1: Bẹ́ẹ̀ ni Jàre. Ẹ̀ṣẹ̀ gba líìgì.
2: Àwádẹ̀ ṣúọ̀ wípé àwa máa gba Premiership ọdún
1: yìí. Ẹ̀yìn the Champions League náà gba ká gba láti àdáhùn.
0: Mo ti mú. Mo tiẹ̀ ti mú. Àgbà ẹja máa lọ ní.
1: Sẹ́wọ̀n a pàdé lọ́jọ́ Friday.
0: Ọlá a pàdé.
1: A pàdé lọ́la ok lágbára ọlá pàdé lọ́la. Ẹ bá ṣe jẹ́ kanṣẹ́ fọ̀dé wúná.
0: Ẹ kúrò
1: ojú fún mi. League ti bẹ̀rẹ̀ báyìí
0: o. Bẹ́ẹ̀ni. Kú kárí aláyọ̀ ká pàdé ní re ẹja máa ṣeré ìdárayá dáadáa ń fúnni lókun àtagbára ó dàbọ̀.

0: ẹ̀kọ́ rẹ̀kọ́ kẹ má bá dẹni ẹ̀kọ́ lẹ́yìn wá ọ̀la ẹ̀kọ́ ṣe pàtàkì ó ṣe kókó èyí ló mú kí ìkànnì Diamond FM kóre.
1: Waking up to the news of your favorite team losing can be so depressing. Cheer up, guys. All Round Football is here to ease your pain. Well,
2: dídùn tó peléke, kí ló ń sí ọ̀rẹ́ mi?
3: Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o.
2: Ìtọ́wò yìí yanrantí. Kí ló wà nú ẹ̀?
3: Adìẹ lódì gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles.
2: Bẹ́ẹ̀ ni o, noodles aládùn ti wa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ lódì gidi. Ó sì ní irí àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
4: Fedobin Ion Care, the good for your body, yeah, you, yeah.
5: Oh, yes. Chisaye, chipepe, wa ni ominira pelu Ferobin Ion fun iwa ati fun emi ara to ji pepe okan to wa lalaafia Ferobin ni ti wa Ferobin Ion ati folic acid ko sofo mo owo re papo re o si wa larowo to ogun olomi tin sore omode bi wipe oyege lojojumo Ferobin ni ona Ferobin lati ile ise Fitin Healthcare PLC o wa ni gbogbo ile itaja ogun jake jado orile ede Ferobin eronja fun ni leje to daju.
6: You love food, but hate the discomfort that comes after? The indigestion that ruins your mood. Don't let stomach discomfort control your day. Gascol Antacid delivers fast relief you can feel. It neutralizes excess stomach acid quickly, helping you get back to what matters. It's effective, affordable, and easy to find. No stress, just relief. Choose comfort. Choose confidence. Available in pharmacies near you. Gascol Antacid. Fast relief. Full comfort. Gascol is a product of Fitzin Healthcare PLC.
7: Bẹ́rin bá tẹlẹ̀ fan, ti gbọ́ ti jù á mì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dé gidigba. Aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sàn. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí, èjìgbàrá ìlẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: kẹyàn kọkọ ma da sí ọrọ wa
1: nínú ewo
0: mountain of fire ni mo n sọ
1: ọrọ ewo ọrọ ewo
0: gan ọrọ mi àti pastor ìwọ náà díẹ ni o mo wa to tẹ o má jẹ kórí ewu
1: irú kíni yẹn kò yé mi
0: má jẹ kórí ewu
1: ah o ti ẹ ti morin yẹn délẹ o ti moriki yẹn délẹ o ti n bèrè owó
0: kára àwọn àgbẹ
1: ẹ gbójúmọ gbójúmọ ẹtú gbójúmọ mọ ní gbogbo àyíká yìí tẹ ti ń gbọ wa lójúmọ tò ní sí dáadáa lábá yín ọdẹ òde abí ọkọ yín kọ aya yín kọ àwọn ọmọ yín kọ yín kò ní ṣe wá
0: àwọn náà ń kọ
1: àwọn wo kíni jẹ bẹẹ
0: fine girl
1: kí ló ń pè
0: fine girl
1: ah
0: àwọn náà ń kọ
1: àwọn fine boy kọ
0: ni o sábà sí
1: fine girl nìkan olúwa
0: dá fine girl ló máa ń wà
1: olúwa dá
0: o ti yá àwọn tó yé
1: olúwa dá fine boy má bà mí sọ
0: ok o ti yé mi tẹwájú
1: wọ́n kò ní ṣe wá wa lámọ̀gbé ohun tó dáa ṣe kú ọ̀mọ́ nípa láàánú wa o àti àwa tí wọn yóò ṣàánú fún ẹ̀kọ́ gbọ́dọ̀ àtúpa lọ ròyìn ó mọ̀ tó ṣógun bá ẹjẹ́ àjọmọ́ ọyọmọ bó bá ti ń kú mú bí ìdodo ẹ̀fọ́ tó mú yẹ̀sì lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ jẹ́ àjọmọ́ ganusí kájọmọ́ gbẹnusẹ́ lọ́kọ̀ kejì ẹyìn ọlọ́rìwájú òye wọlé lóko tèmi àtẹmí àti níbọ̀ rìn tí mo ní.
0: Ẹ wo lórí protocol yẹn Omidola Yinka Ajah ni Ajibade Mujẹ mọ̀ kémi lè sọ ẹnu mi tán èèyàn bá bomi sí mi lẹ́nu tó ní mò ń lọ sí Abuja bí ó bá lọ ọ̀sẹ̀ kan oṣù kan yóò bá ń bẹ̀ yẹn Omidan ni Mujẹ simple and short. Ẹ wo ẹjẹ́ ọkọ wa ẹ wo ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ olú ìlú lẹ́wà Lábújá Oyè Samuike ó ti ṣèdárò lẹ́yìn Dan Abi ó ní ha mo máa pàdánù ọ̀rẹ́ tòótọ́ ǹjẹ́ báwo ló ṣe lọ bó ṣe bọ̀ nígbà tí ìròyìn tó bá ṣẹ̀ngẹ̀mẹ̀ngẹ̀.
1: ọ̀dà ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọn mọ̀ ti tẹ́wọ́ gba àwọn ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n lọ bí 80 níye o léyìí tí wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti ilẹ̀ south africa bóun ló ti lọ bóun ló ti jẹ́ gangan ẹ láǹfààní láti gbọ́ nígbà tí ìròyìn bá wọra tán láàárọ̀ tòní.
0: àwọn méjèèjì yìí ti pàdánù ìjókòó wọn nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ kwara wọn ò lájà mọ́ nílé ìgbìmọ̀ aṣòfin yẹn látàrí bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ fi ẹgbẹ́ òṣèlú apc sílẹ̀ lọ́dọ̀rọ̀pọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú pdp ǹjẹ́ àwọn wo ni wọn ò lága àjọkọ mọ́ ní ilé ìgbìmọ̀ aṣòfin ilé wa nígbà tí ìròyìn tó bá farabalẹ̀ ẹ máa gbọ́ làbárẹ̀.
1: peter obi mà tún rèé o bàbá mà tún jáde sí bọmbọ lójúmọ tòní ó tún fi ọgbà gbọrọ gbalẹ fọkẹńkẹ ọrọ sí ìgboro ayé ó bu ẹnu àtẹlu ìrìn àjò ọlọsẹ mẹta sókè òkun èyí tí ààrẹ bọlá ahmed tinubu lẹyìn tí bàbá gòlé o kí ni peter obi wí gan kí lórí lọbẹ tẹ gàrú ọwọ ẹ láǹfààní láti gbọ nígbà tí ìròyìn bá wọra tán láàárọ tòní.
0: fúbàárà ti ṣèlérí ó lẹyìn ọmọ ogun ẹ wò ẹ má fọ àjọ máa fọwọ́sowọ́pọ̀ iṣẹ́ tó wà nílẹ̀ yìí àjọ máa ṣe ni àgbájọwọ́ ni yóò jẹ́ láti dáàbò bo àwọn ibi tó ṣe kókó ṣe pàtàkì àwọn dúkìá tó ń bẹ nípínlẹ̀ rivers àwọn dúkìá wo ni kí ló fa làbárẹ̀ kí ló fa bìkọ́ọ̀sì ó nígbà tí ìròyìn tó bá ṣẹ̀ngẹ̀ mẹ́ǹgẹ̀.
1: omi ikú dóró ikú ṣèkà o wọn ni àwọn mọ̀lẹ́bí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìdílé kan ṣoṣo ni wọ́n mọ̀ jẹ́ ọlọ́run nípè níbi ìṣẹ̀lẹ̀ làlúrí ilé dídàwó kan léyìí tó wáyé ní ìpínlẹ̀ kan o ìpínlẹ̀ wo ni kọ́lọ́run ó ṣàánú mọ̀ ni ẹ gbọ́ nígbà tí ìròyìn bá wọra tán láàárọ̀ tòní o.
0: àwọn kókó wọ̀nyí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ là á máa tari sí ọtí ìgbárí láàárọ̀ tòní àjọ àbálẹ̀ àwọn ìròyìn tó jáde lójúmọ́ tòní àwọn tí a rọ́bà àwọn chacha àwọn òwe
1: ó yàtọ̀ sí àjẹ́ àràbùkà ẹmu kọ́lọ́kọ́ gbà ni ọgbọ́n kó tó di pé a máa nawọ́ gan mọ̀ re kúrò lórí
0: kọ́
1: èwo ni hain hain
0: nígbà ọmọ pẹlú ẹ lára
1: o ṣe máa gbé
0: jẹ́ ọmọ ẹ lára o jẹ́ ọmọ ẹ lára o
1: hain hain
0: hain
1: ọ̀dà hain hain bí a lọ.

0: 98.7 FM. Ẹ wọ̀
1: ọ́ lọ́nbẹ pẹ̀lú
0: wa. Ẹ wọ̀ mínísítà fọ́rọ̀ ọ̀nú ìlú ilé wa Lábújá, Uye Samuike, ó ti fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn lórí ìpapòdà olóyè Dan Obi. Dan Obi lẹni tó jẹ́ alága igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP lápá gúúsù gúúsù. Ó wá ṣe àpèjúwe Obi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òtítọ́ àti ẹni tí òun súnmọ́ dáadáa fẹ̀gbẹ́ tì jarun pẹ̀lú lẹ́ka ètò òṣèlú. Obi ló jáde láyé ìyún ní ọjọ́ ajé tí ń ṣe ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù kẹjọ ọdún tá wà nínú ẹ̀yí gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣe kéde ìpapòdà rẹ̀ nínú àtẹ̀jáde kan láti ọwọ́ Francis Udukomo Obi wíkẹ́ nínú àtẹ̀jáde eléyìí tí ó fi léde ó wá bá gbogbo ẹbí kẹ́dùn ó wá jẹ́ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ikú Obi yìí ó mà dú òun gidigidi o wíkẹ́ ló fọ ọmọ ọ̀rọ̀ yẹn gbá tí pàṣẹ olùrànlọ́wọ́ pàtàkì rẹ̀ lẹ́ka ọ̀rọ̀ tó lọ ìyún lérè ọ̀la Yinka wíkẹ́ jẹ́ kó di mímọ̀ ó ní ìpapòdà Obi yìí ó ní àlàfo rẹ̀ yóò mà ṣí sílẹ̀ fún òun pàápàá jùlọ yóò ṣí sílẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ Edo inú ìwé ìròyìn The Punch ló sọ di mímọ̀.
1: Ó tún yá o ẹja lọ ẹmú ìkẹwẹ́ ẹja jọ jẹun ayọ̀ lójúmọ̀ tòní ọ̀rọ̀ di wọ̀ nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lójúmọ̀ tòní ọ̀mí mo bá ń gbọ́ wò ó ṣe
0: yẹ̀wò
1: ní ọ̀tẹ̀lẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ ni mo balẹ̀ kà sí o wọn pe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ máa ti jáde sí gbangba wọlé à wọ́n jáde sí gbangba o bí wọ́n ti ń kéde rẹ̀ lọ́kọ̀ọ̀kan ejeji wọ́n ní ẹgbẹ́ wo ẹ̀yẹ́ wo ẹ̀ fi wò bó ti ń lọ làwọn máa ń tẹ̀lé o lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ kíkiní ọ̀hún kó mọ́ bá fi jimi máwọn lọ́wọ́ wọn ni ìjọba ìpínlẹ̀ ọ̀hún máa ti tẹ́wọ́ gba àwọn ọmọ bíbí ìpínlẹ̀ náà tí wọ́n lọ bí 80 níyẹ̀wò léyìí tí wọ́n ní wọ́n kóde láti ilẹ̀ South Africa látàrí ìṣẹ̀lẹ̀ àkọlù sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà léyìí tó ń fìgbà gbogbo wáyé gbọmọgbọmọ bí ẹkún àpọ̀kọ̀jẹ nílẹ̀ South Africa bẹ́ẹ̀ ni wọ́n jẹ́jẹ́ àtìlẹyìn tó gbọ́ngbọ́ bí àwọn erin láti mú kí nǹkan kúrò sọ̀mù fáwọn èèyàn bẹ́ẹ̀ láwùjọ àwọn èèyàn ọ̀hún nínú wọn láti rí àwọn àgbàlagbà tó lọ bí méjìléní ogójì nígbà táwọn ọmọ kéékèèké tí wọn tó bíi 28 àwọn náà ń bẹ nínú wọn o ṣùgbọn wọn ni àwọn èèyàn ọhún ni wọn máa ń kí káàbọ máa wọlẹ máa rọra gba tí ọwọ ẹni tí ń ṣe igbákejì olùrànlọ́wọ́ pàtàkì sí gómìnà Ṣèyí Mákindé lórí ohun tó ní ṣe pẹ̀lú ètò ààbò lábẹ́lẹ́ o títún ṣe igbákejì ọ̀gá àgbà pátápátá fún àjọ èyí tó rí sí ìwọléwọ̀de èrò lórílẹ̀‐èdè yìí léyìí tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ o ìyẹn Ṣẹ́gun Adégòkè retired ni wọ́n mọ̀ fi gba lẹ́gbẹ̀gbẹ́ o wọn ni lásìkò tí ó ń tẹ́wọ́ gba àwọn èèyàn ọ̀hún ibẹ̀ gangan ló mọ̀ tí ń fi ìlérí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló mọ̀ tí ń fi hàn fún wọn o wípé kí wọ́n lọ fọkàn balẹ̀ torí pé dídò báyìí lọ́sàn yóò sùn lóní ṣókí lóní belenja ọgbà balance rẹ̀ àbí ọ̀mí Nàìjíríà Tribune ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní fa.
0: Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara ti kéde pé àwọn ọmọ aṣòfin méjì kan ti pàdánù ipò wọn ìyẹn lẹ́yìn tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n kó gbákágbọ̀n wọ́n kaṣọ wọn kó bàtà wọ́n kó pẹ̀fúùmù wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì lọ ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP. Àwọn aṣòfin méjèèjì ọ̀hún ni Sábàyí Sagideon ẹni tó ń ṣojú ẹkùn ìyún ìdìbò Edu ìyún Edu constituency àti Olúṣọlá Ọdẹtídùn tóun ń ṣojú Ìrẹ́pọ̀dù constituency wọ́n wọ ilé ìgbìmọ̀ aṣòfin náà ìyún lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n gbà wọlé sípò. Ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kwara ọmọọba Sunday Fagbemi tó kọ lẹ́tà ó kọ ránṣẹ́ sí ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara Saliu Yakubu Danlade ó wá ń bèrè pé kí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara kí wọ́n kéde àwọn ipò àwọn méjèèjì yìí gẹ́gẹ́ bí ipò tó ti ṣòfò. Alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara sọ wípé ìgbésẹ̀ náà ló wáyé o ní abẹ́ abala tó jẹ́ abala kẹsàn-án abala ìkọkàndí ní àádọ́fà ìyún 109 nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n tún ṣe lọ́dún 1999 ó wá sọ wípé àwọn ọmọ aṣòfin méjèèjì yìí kò yẹ kí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC níwọ̀n ìgbà tí ẹgbẹ́ òṣèlú yóò sí ní ìpínyà tí wọ́n wà ní ìṣọ̀kan ṣùgbọ́n nígbà tí wọ́n ti kúrò báyìí ayé wọn ó ti vacancy. Daily Post ló sọ ọ́ di mímọ́
1: mọ́ ti ní bọ́ọ̀ bá ti jẹun mọ́ ọmọ mi lé ẹ mọ́ ọmọ mi lé
0: ti àmẹ́ta. ojo okuta le ni
2: mo bi no ja e mo ro lero okan mi ni mo pe mo ti so jade mo bi no o di wo ninu wo royin Nigeria ti bo to jade lojumo toni o mi bo ba gba wo ske
0: ye wo
2: ni o ma tele jajo ma ganu si loko kejeje bo ti lo ni weko ka ma fe ti ko lo ni weko elelewo peter obi ni o ma ti jade si bomba lojumo toni o bi o ti fokun ijegbe lemu o tu to soke o ma foju gba o be loju ogulu tu oro baba oko si gburo aye o ni niru akoko bi eyi ti orilede Nigeria leyin to nkoju eto oro aje tori wuge wuge o ati oro eto abo ti o gata oniseru akoko bi eleyi lo ye ki are bola ameni tinubu olori oko bambam nile wa Nigeria kogule irin ajo lo sile okere fu odindi ose meta gbako en ti se obo ye fu ipo are labe gbegbe oselu Nigerian Democratic Congress NDC alagba peter obi o ma ti jade si bobo bi o tin yo suti ete buenu atelo Arebola Ahmed Tinubu olori oko bambam nile wa Nigeria lori

0: látàrí àtẹ̀jáde náà sórí ìtàkùn ayélujára Facebook rẹ̀ léyìí tó fi léde ní ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe ọjọ́ Tuesday ó ṣàlàyé ọ̀rọ̀ ilẹ̀kùn bó ti fi ọ̀gbà gbọ̀rọ̀ gbalẹ̀ ó ní ẹgbẹ́ wẹ̀ yẹ́wọ́ ẹ̀ fiwọ́ ó ní bó ti ń lọ làwọn máa ń tẹ̀lé lọ́kọ́ kéjèèjì ó ní ààrẹ ni ó mọ̀ títí ọkọ̀ bàálù létí lọ sí ilẹ̀ Europe láti lọ sinmi fún odindi ọ̀sẹ̀ mẹ́ta gbáko ó ní ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jájọ kíyèsí o ó ní nírú àkókò tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè ni wọ́n máa ń kojú pọ̀npọ́nẹ́yà ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ẹni tí ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra nígbà kan ànárí ọ̀hún gẹ́gẹ́ bí ó ti tari ọ̀rọ̀ sí ọwọ́ iwájú ó ní òbítíbitì àwọn ògo wẹrẹ ó ní púpọ̀ nínú wọn ni wọn ò mọ̀ ní àǹfààní sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ léyìí tó ní ìtumọ̀ látàrí ọ̀rọ̀ ètò ààbò tí ó rí wúgẹ̀wùgẹ̀ ó ní ṣerú àkókò yìí ló yẹ kí ààrẹ kó lọ sinmi báyìí o èmi kọ́ ọmọ sọ́ọ́ peter obi ló fọ́kẹ́ ń kí ọ̀rọ̀ sí gbọ́ yọ ọgbà balance rẹ̀ àbí nigeria tribune ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní omi.
1: gómìnà ìpínlẹ̀ rivers ìsinmi ńláńlá yìí fubara ti ṣèlérí o wípé ìjọba òun yóò máa bá àwọn ọmọ ogun ilẹ̀ nàìjíríà àti àwọn àjọ elétò ààbò yòókù ṣiṣẹ́ papọ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé ìjọba máa pèsè ìrànlọ́wọ́ láti dáàbò bo àwọn ibi àti àwọn ohun ìní pàtàkì tó jẹ́ ti ìpínlẹ̀ ọ̀hún lọ́wọ́ àwọn ọ̀daràn àti àwọn tí wọ́n máa ń ba ohun ìní jẹ́ àti àwọn tí wọ́n máa ń jí ohun ìní ìjọba gẹ́gẹ́ bí gómìnà fubara ṣe sọ èyí nígbà tí alákòóso ọ̀gá tuntun ti ẹgbẹ́ kẹfà ti Nigerian Army ìyún ọ̀gágun Everest Okoro tí ó lọ ṣe àbẹ̀wò sí ní ilé ìjọba tó ń bẹ nílùú Port Harcourt fubara sọ wípé àwọn ìṣòro ààbò tó wà ní ìpínlẹ̀ náà nílò kí gbogbo àwọn tó yẹ kí àwọn jọ ṣiṣẹ́ papọ̀ ó sọ wípé ìjọba ìpínlẹ̀ náà máa túbọ̀ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ ọmọ ogun orí ilẹ̀ tójú òfurufú torí omi àti àwọn àjọ elétò ààbò yòókù ó wá jẹ́ kó dínwó pé ìdí abájọ eléyìí òun ni láti dáàbò bo àwọn ohun ìní pàtàkì àti àwọn ohun ìní mìíràn tó ṣe pàtàkì ìyẹn ní ìpínlẹ̀ rivers ojú ọ̀pọ̀ channel c ni ròyìn ọ̀hún wà láàárọ̀
0: tèmi. ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó di wọ̀ nínú ìwé ìròyìn punch tó jáde lójúmọ́ tòní kó tó di pé ẹ láǹfààní láti gbọ́ lóníwẹ̀kọ́ àti lóníwẹ̀kọ́ ẹlẹ́lẹ́ omi
2: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
3: O fẹ́ràn oúnjẹ àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún àyà títa àtàìsílẹ̀ oúnjẹ nínú tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀ gascol antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán àṣé lọ́nà márùn ọ̀tọ̀ọ̀tọ̀ olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àtoníkoro jíjẹ gascol iṣẹ́ rẹ̀ dáa owó rẹ̀ ò bupa kò sì ṣòro láti rí yan ìtura yan ìgboyà gascol antacid ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀ gascol antacid ìtura kíákíá pẹ̀lú àlàáfíà ilé iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe é.

0: want to know why we do what we do in serving you the best of broadcasting at Diamond 88.7 FM? Yes, you're worth it. We'll go the whole mile for you. Diamond 88.7 FM, we've got you. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi í sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdù tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi í sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa, látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yé, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó tó gbàǹgbà sùn lọ́yẹ, táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí, ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, àjọ gbọ́ni.

0: bó ti ṣe ń sọ lọ lórí ètò ẹ̀báwádà sí agbọ̀n ti ẹ̀ka ètò ìlera ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè làwọn ara àwọn èèyàn máa ń sábà béèrè wípé kí ló máa ń fa high blood pressure yìí gan báwo la ṣe lè mọ̀ pa ni láì ṣe pa ṣàárẹ̀ ṣé jíjẹ iyọ̀ lápọ̀jù ìjẹ́ òun ló máa ń fà á a sì lè ṣe ká má jẹyọ̀ lójúmọ́ àyìnbá bá se ráìsì bá a se wà bá a se gbá ǹjẹ́ béèyàn bá tóbi jù ló máa ń fà á ǹjẹ́ ọtí lè fà á ìjẹ́ mímu sìgá lè fà á àwọn nǹkan wo ló máa ń fa high blood pressure àti wípé kí ló máa ń ṣẹlẹ̀ téèyàn bá ní high blood pressure fún ìgbà pípẹ́ tí ó sì gbé ìgbésẹ̀ lè lórí àwọn ìbéèrè wọ̀nyí àti àwọn ìbéèrè mìíràn láà máa bèrè lọ́wọ́ àlejò wa lórí ètò láàárọ̀ ọ̀tọ̀ ní ẹ káàárọ̀ bàbá wa káàárọ̀ alẹ́ ìbàdàn kò yí fún un.
1: Ẹ káàárọ̀ ara ilé orúkọ mi ni Nọ́sọ̀lúwà Tóyìn.
0: Ẹ ṣe àdúpẹ́ Nọ́sọ̀lúwà Tóyìn ni àlejò wa regular customer wa ni wọ́n lórí ètò yìí olùkọ́ nípa ètò ìlera sì ni wọ́n ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí kí ni ohun tá à ń pè ní high blood pressure yìí gan ẹ bá wa ṣàlàyé lọ́nà tí ó fi yé àwọn ìyálọ́jà àtàwọn babalájẹ́.
1: Ẹ ṣe máa má ṣe kọ́kọ́ béèrè ìbéèrè yìí lọ́wọ́ àwọn ará ilé àti olùgbọ́ wa gbogbo pé ìgbà wo láti ẹ̀ ṣe àyẹ̀wò ìfúnpá wa gbẹ̀yìn because ẹlòmíì torí pé ẹlòmíì ò tiẹ̀ ṣe kò tiẹ̀ mọ nǹkan tó ń jẹ́ àyẹ̀wò ìṣe ìfúnpá kò débi pé ó tiẹ̀ mọ̀ pé wọ́n ń ṣe ìfúnpá and a máa ń rí pé a máa ń sọ pé awa alright awa okay because a rí pé à ń lọ à ń bọ̀ a sì gbà pé ara wa náà bí machine ló rí bí pé machine ni because à ń lọ à ń bọ̀ à ń tọ ajá à ń padà sílé à ń lọ síbi iṣẹ́ à ń padà sílé à ń lọ bòmíràn láti ṣe àwọn nǹkan mìíràn à ń padà sí ilé wa ṣùgbọ́n àti ẹ̀bìkítà pé ṣé nǹkan kan wà tí ó tiẹ̀ máa ń fa ẹ̀jẹ̀ ríru nínú àgọ́ ara wa débi pé a tiẹ̀ mọ̀ pé ṣé ó yẹ ká lọ sí hospital láti ṣe àyẹ̀wò ìfúnpá meanwhile ìfúnpá gíga yìí sì ni ó jẹ́ silent killer ni ó máa ń wọlé lọ́gán ni I mean ó máa ń yọ́lẹ̀ wọlé kẹ́lẹ́kẹ́lẹ́ because à ń lọ à ń bọ̀ yẹn à lè mọ̀ pé ìfúnpá ara wa ó ti ń níyọnu ó ti ń ga sókè so wọn ni mo fi béèrè yìí lọ́wọ́ wa pé ìgbà wo ni a ṣe àyẹ̀wò ìfúnpá gbẹ̀yìn àbí a tilẹ̀ mọ̀ bóyá nǹkan kan ti ẹ̀wà tó ń jẹ́ ìfúnpá gíga okay so nísìnyí màá wá béèrè nítorí pé ìfúnpá gíga yìí 1 in 3 Nigerians tá a bá kó wọn papọ̀ báyìí gẹ́gẹ́ bí adult àgbàlagbà èèyàn kan máa ní 1 in 3 presently so nítorí ẹ̀ ni a fi rí pé a gbọ́dọ̀ ṣe àkíyèsí pé kinní yìí òun máa yọ́lẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọnú àgọ́ ara ni ó sì máa ṣe ìdìbàjẹ́ fún ọkàn.
0: Ẹ jẹ́ ká wá wò báyìí ǹjẹ́ àwọn wo ni wọ́n sábà wà nínú ewu ìfúnpá gíga yìí high blood pressure àwọn wo ni wọ́n sábà wà nínú ewu high blood pressure yìí nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń nígbàgbọ́ pé àwọn àgbàlagbà àìsàn àgbàlagbà ni àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé ǹjẹ́ àwọn tó sanra ló máa ń ṣe ǹjẹ́ bí àwa tá a rí bíi ẹran orí ìrẹsì tá a gbẹ báyìí ǹjẹ́ àwa náà ṣe irú èèyàn bẹ́ẹ̀ náà lè ní high blood pressure.
1: Ẹ ṣe mà mo fẹ́ ṣe ìtumọ̀ ìfúnpá gíga kó lè yé wa dáadáa ìtumọ̀ rẹ̀ ní simple definition ni pé agbára tí àwọn nǹkan kan àwọn arteries kan let me say that the force of blood pushing against your artery walls is too high nínú àgọ́ ara wa nínú ọkàn wọ́n pè nǹkan kan ní àwọn arteries so ìgbà tí ẹ̀jẹ̀ yìí bá ń ṣe gbùn tó fi by force tó fi ń force ara rẹ̀ láti máa jẹ́ kí ẹ̀jẹ̀ wọ sínú artery yẹn ìfúnpá yóò mọ̀ ga meanwhile ìfúnpá tó dẹ̀ normal tó jẹ́ pé normal ìfúnpá is 120/80 meanwhile tí ìfúnpá bá dẹ̀ ti ń ga ó máa ma wọn 140/90 ó ti rí pé ẹnìyẹn fẹ́ máa ní ìfúnpá gíga nìyẹn so kò sí ẹni tí ò lè ní ìfúnpá gíga ẹni tó sanra tó wà obese ẹni tó tínrín ó lè ní ìfúnpá gíga àwọn ọmọdé gan wọn máa ní ìfúnpá gíga torí àwọn àìsàn kọ̀ọ̀kan tó máa ń wọnú àgọ́ ara wọn tó máa ń fà á tí ọmọdé fi máa ń ní

0: èmi náà kò yé mi níbi tí ọdẹ mo dẹ fẹ béèrè béèrè ṣùgbọ́n wọn ti lọ
1: hello
2: hello ẹ káàárọ̀ ẹ kúrò
1: ẹ ṣe adúpẹ́
2: ẹ̀rọ ìdíjọ́ ọjọ́ ṣílẹ̀ dáhámẹ́dẹ̀ fẹ̀mọ̀ tó lọ́mọ lọ ọkọ̀ àtútù ní látàrọ orúkọ tèmi ni mr ibrahim ajẹnàkú láti fàgbàlá látàrí
1: ok sir
2: tí mo fẹ́ béèrè ń parẹ́ ní pé for my sample ní ìyẹn á fẹ́ jẹ́ ti n tí a máa ń gbọ́ ni pé ohun tó dájú ní kéèyàn lọ sí hrm tí ó wà ní àgbí fẹnu afẹ́kọ̀ọ́ fáwọn bẹ́ẹ̀ ni pé ṣé ó máa tó bí èlò tó máa kọ́ sí yàn ṣé ẹ lè dáhùn fún kinní yàn
1: àbí fún genotype.
2: Fún genotype.
1: Ok
0: ṣé mo yí tán ṣe ní general hospital ok ẹ̀mí mo ṣe genotype ní wíìkì yìí àmọ́ private hospital mo lọ private laboratory ni. So private laboratory temi si lo is 5000 is 5000 ni bi temi lo mi o polowo ja fun won mo ti so fun yin pori eto yi polowo ja fe yin lewo so ni ma gbe bo yin ma dariko yin e ba fe ka ba yin polowo ja gbogbo yin laboratories wa e ma bo lori eto ye e ma bo wa polowo ja yin so 5000 ni mo se fun mommy ni last mo se ti mo tele but mo fe to verify em pe kini e ma fail lawon ba kan so ni bi ti mo ti se fun mommy so it's 5000 ni private mi wa mo bi ti po elo ti public ma se so it means that o ma o le reduce
3: yes o ma wa reduce
0: so kin se ohun to won
3: e wa bere nibe
0: e wa lo bere nbe
3: ti joba
0: 0913655695 to ba ti ma wa mo lawon bo ni bia bi 6000
1: hello hello
4: e karo
1: e se
4: e jo bi yan ba fe se check up yan lo situ e jo se o ma require any payment na
1: check up
4: yan ko de be for the first time
1: check up o
4: from blood e je ba jo ba high
1: se mo ko te ba do hospital ma ko gba card
4: bẹẹni
1: so e ma sanwo card won na
4: ok elekeji e jo bi time wo le yan se aro lo da kiyan ma se ni abi ale
3: ko si gba te yan le ye ifunpa yan wo
0: ok
3: ko si gba te le ye ifunpa wo anytime in fact ni ile iwosan awa ma nse ni wakati mejo wakati merin merin ba se ma nse ni yen ten to ba te wa gaju ga le se ni wakati ko kangan
0: ok won ni ka ro mi da ti nurse in the house won ni thank you Omidan very sincerely for the highly health educative program won ni I'm very educated about high blood pressure and the low blood pressure thank you God bless you for Molatun Chikayo de God bless you sir
1: hello
2: hello
1: ẹ ṣe
3: ẹrọ sir
2: afalu wa si ni so ma ti gamo
3: ẹ ṣe ẹrọ sir
2: pẹ̀lú àkọ́kọ́ náà mo gbádùn tó ń fẹ́ ṣe ẹ̀ àmọ́ nǹkan kan bẹ tí mo notice lára àwọn èèyàn wa ìbẹ̀rù sáìsàn tí wọ́n sọ fún mi yìí ṣé kò ní pọ́ọ̀pù tí máa ń bá àwọn èèyàn lẹ́rù wọn wá mọ̀ sọ wọn fi ń dá méjì kan tó pọ̀ lẹ èmi tí mo ń sọ̀rọ̀ yìí ní ìṣẹ̀lẹ̀ sí ni rí mi nǹkan kan ṣe nínú ara mo á rí ta nítorí ṣe níyì èmi ò láì bó ṣe ń lọ yìí ó ti wọ́n á ní ọjà sí pátọ́ ọ̀fẹ́ fún mi tí òun ni yóò jẹ kó lọ ni àbí kí n jòkó sílé òun yóò jẹ kó lọ ẹ bí gbà tí mo débẹ̀ dókítà náà àwọn ojú mi báyìí ẹ̀rú kọ́kọ́ wá bẹ̀rẹ̀ mi náà wọ́n á ní ìfẹ́ sọ̀rọ̀ ní tí òfẹ́ wá tẹ́lẹ̀ náà mi tí òun yóò fi ń tọ́ bí ẹ̀ ìyá kan tí kò fẹ́ tẹ́lẹ̀ mi ẹ̀rú bà ní wọn á tọ́jú ọ̀pọ̀ ẹ̀rú náà ló máa jẹ́rìí bọ̀wá wá wọn látara bẹ́ẹ̀ ní pé kí àwa náà ká mọ́ máa fi ìbẹ̀rù sára jù àìsàn tó bá ń ṣe èèyàn téèyàn ò bá tètè sọ ó léwu ju kéèyàn wá pa mọ́ra àkẹ́ ó léwu kéèyàn pa mọ́ra ju kéèyàn sọ lọ ìwé ìṣèlú solution fún wọn sì ní dé nípa mímọ́ kí n pa o la isanje a fi ba ti flati ri onu nfiyan le mi olodun je arogun aisan
0: ase ese se mo pe nkan ton so inu je ka polopolo check
3: HIV
0: because
3: iberu yen deru beru yen now can the fear you to fear the fear makes the make the fear fear
0: se ro pe ngba ti mo lo hepatitis se o boya mi o beru ni sugba ah abeg iku kan ni opeda
3: o se ma mo na ni pe
0: ta lo fe ko se ni to fe royin banuje amo eje mo eje mo let me know so opolopo yin na ma sa fun HIV emi ma nse HIV sere ni ki anti a
3: ignorance no ni
0: because oni o ni pe o se yen o tumo si pe ma lo
3: and the ignorance is what makes it deadly
0: do you understand so teyan ba tete mo wa tete ma logun wa o boya oni wa ni sugar fun stress wa tete sugar fun wa tete bo to ba wa mo nko to pupo nu yin te ti lo se HIV status yin e lo se oh 91 divisions my vice is 952
4: hello
0: tani wa nbe
4: hello segun lo lo ku pada emi e bi mi le pese
0: kan be ni a gbo un te so te fi pa oro yin
4: now ti mo bere ni pe se ogun pp aloku ni
0: okay pe se mama logun bp te yan ba ni bp se yan mama logun e lo
3: e ma wa sile iwosan e ma wa clinic won ma se funpa won ma ko to ba tin ide ogun ti gbogbo e o fi di pe o se daada o na ni but e ma wa lati ma se aye
0: yen wa di pe lo level ti bp yen ba wa okay lo ma determine
3: da ke pe tori pa ti sayewo bayi lo ni 1490 eh ati wa se ayewo next last week o je 120 ah wa lo tutu fo su mesan
0: so pe ti balance
3: bp
0: ko tu pada
3: ko tu pada
0: okay okay so o mi pe bi ngba ta n se toju ara wa ti an ba ti ni nkan kan yen mama toju e ni eh ni so pe nitori o ti wa okay je n wa okay be
3: exactly
0: arejo wa e se adupe pe a pe yin e je wa lori e ti ba wa kan wa le
3: ara le wa gbogbo e se o fun gbogbo ifeti sile mo de fe ro wa pe sheriff paiga yi o po repete o po kakire sugbon aimo komo kan gba mi o ma je ko di pe o di nkan to dabi ko lewo baba kan se so lekan so lo se yin ejo e je ka lo sile ewo so e je ka lo ki doctor ka se ayewo fun pa wa ilera oni ogun oro
0: eyin lewo so te de nse lofe na e le ko si wa ka ba yin polowo e mo lawon lewo so to nse mo lawon pharmacist won se lofe rather amo ipolowo ofin demi gbe wa ja ba yin so and then nipa ifunpa yi ibere ti mo wa fe fi kase jari ohun na ni wi pe pupo ninu awa ti a ba ma saba se ifopa ta ba saba fe prevent ifopa fun wakati melo le yan fi le ma sun to fi to lati fi sun lati ma fi rest okay reju
3: mejo
0: 8 hours okay so I want to one someone says hours ti gbo ba yo 5 hours okay reju
3: ba won ti o ti e sun
0: sun wala e ri pe en sun orun 8 hours e de mo mi
3: ma wa ni di computer am atete
0: e de mo mi dada at least omi 2 liters ko de so kama mo inde omi 2 liters
3: ma hydrate ara wa to le omi ti o ba ti ni dehydration bayi ori fifo
0: beni emi niyan ori fifo ni emi ni so mo se n try lati mu 1 liter mi tin boye 3 liter so e mo mi 2 liters per day e de ma sun 8 hours bye for now mi dola yin kaja na jpa de ko temi o digba
5: tindi run tindi gba o e je atoju ara wa ko lorun ma gba lafiya
6: the vote of the sharpest minds
7: the shape of the Nigerian state.
8: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: What did I say, huh? What did I say? I told you no touchy, touchy. Now you suffer the bite of the lion and the clenching jaws of an alligator.
1: Mm-mm, no touchy, touchy. Especially not a fan of Diamond FM. Don't touch that radio set.
2: Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bákan nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdù tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
4: Ẹ bàríbà.
5: Lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fin sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
6: Bómi bá balẹ̀, omi a nípa, ọ̀wàrà òjò balẹ̀ tá ṣàrà ṣàrà. Ẹgbẹ́ iyẹ̀ wó ti lálẹ̀ wù. Bújẹ̀dẹ̀ tẹ́rẹ̀rẹ̀ búyọ̀nà yẹ́ pàǹpà sí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Orí ètò ẹgbẹ́ iyẹ̀ wù láò ti máa fún yín ní àwọn kọ́ńbọ́ọ̀kì, gbáǹkọ́gbì ìròyìn àti àwọn ìròyìn àgbọ́ṣe àyín tó jáde láàrin ọ̀sẹ̀ ní gbogbo aago mẹ́jọ àbọ̀ àṣálẹ̀ ọjọ́ Ẹtì, ọjọ́ Friday. Lẹ́ ò mọ̀ gbádùn ètò ẹgbẹ́ iyẹ̀ wù lórí ìkànnì Diamond 88.7 FM. Nílùú Ìlọrin, ẹ̀yin ẹ̀ṣẹ́ àti pàdé olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, pàdé yín, ọmọ yín, ọmọ bíi ọmọ olóògùn ọmọ kan bíi population China. Ètò ẹgbẹ́ ìyẹ̀wò tọ̀sẹ̀ yìí ó máa gàngán tu à, ó máa sí pẹ́pẹ́ bíi pọ̀nmọ́ aláta, ó tún máa zẹ̀. Ẹ má mí sí ẹ̀ kọ́ sí tẹ́ẹ̀lì kárì ni.

alakara le erewa la keru ona mo de warawara bi eji ale mo de warawara bi eji owuro mo susi de papapa bi eji yaleta combo eku amojiba imu gbongbo ona mo kiyin ku amojiba ise mo wan ki wipe eku amojiba mi bakan na ni mo tun kiyin o wipe eku ami ti gbo mi gbogbo bi te tin gbo mi ni wakati owo yi ọpẹ ni feledumare ọba kọdaye ọba ṣẹda ọrun ọba tó mọ wá tó tún fún wa ní orí ọfẹ tẹ fi ń gbọ mi wò mí ketekete ọsẹ tó lọla ń dágbére fúnra wa lórí ètò kì í wá ṣe mímọ ṣe wa o kì í ṣe agbára wa orí ọfẹ ọlọrun lèmi àti ẹyin rí gbà tẹ tún fi ní àǹfààní láti máa gbọ mi ketekete ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò yìí fún ìgbà àkọ́kọ́ ètò ẹgbẹ́ ìyẹ̀wò rere dòdò lógorí atẹ́gùn láti ìkànnì diamond fm ẹ mọ́ wá fojò pòjò tèmi torí ọ̀tọ̀ lójò ọ̀tọ̀ sí lójò òjò lọmọ tó gbólúbi kọ́rùn wá sí ilé ayé òjò lómi wẹliwẹli tó ń rọ̀ látòkè òjò lọmọ tó ń sáré kiri níjọ ogunlé èmi ò wá kí n ṣòjò mi ò ń ṣòjò n ò ń ṣòjò olúbùkọlá ọmọbòrí owó honorable ambassador ọmọ bíi ọmọ ológo tó ń rògòlò tó máa rògòlò títí di ọjọ́ alẹ́ amọ́lára bí òyìnbó awẹ́lẹ́wà bí ẹyẹ ọ̀kín èmi náà kọ́ ọ àánú ọlọ́mọrí gbà ẹ kì mí délédélé ẹ pè mí ní ọmọ wá ọmọ ẹkùn ọmọ akakabu gba onírú ọmọ òkú òrí kòtò sá ọmọ ṣẹkúṣẹ kì í bogun lẹ́rù ọmọ onílùú ìjẹrò èkìtì kété.

ani olorun se alaye ohun to mu sunday gbo wa sile re ati oro to ba oga olopa kwara so kawon olopa to wa fipa gbe nile re wo awon osere theater yoruba meje to jade laye lodun 2026 omo orile ide nigeria eni odun 36 dake sile gesi latari aisan jejere owo le se olopa ipinle ogun titi arabirin eni odun 23 kan nitori pe o ta omo ose meta ni egberun lona egbeta naira 600,000 naira on toko mi se buru jai o se video mi nibi ti mo ti wa ni o lo ba fi ranse si awon obi ati awon mi ninu ijo obirin kan lo so be omo yahu sin iya re laaye nitori pe o fe se ogun owo won yin na ni awon combo ki royin so ba mi wo de to fun ti toni e wa nkan fi idile tabi ke fi idile nkan ki mo tu si royin na de isale ikoko laipe yi ni isele iku gbajumo olokiki osere theater taiwo babatunde azan ti opo mo si ogogo sele ojo iku ni iroyin ku re jade si igboro aye ti won si ti sin ni ilana muslimi lojo aje amo sha o ki won to pari isiku gbajumo osere na ni iroyin kan tun jade leyi ti awon kan tin so pe okan lara awon omobirin ogogo ti oruko re nje shakira ti opo eyan mo si kira ti bi omo tutun jojolo alima to je okan lara awon omobirin ologbe ogogo lo gbe iroyin jade o lati da omi iroyin eleje na nu lima gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe máa ń pè é ó ṣe àlàyé pé àwọn ẹbí olóògbé náà ti ń gba ọ̀pọ̀lọpọ̀ ìpè látọ̀dọ̀ àwọn èèyàn láti bèrè bóyá òótọ́ ni ìròyìn pé kíra ti bímọ ọkùnrin làǹtìlanti ìròyìn ibi náà ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ sí ikú bàbá wọn eléyìí tó mú kí ọ̀pọ̀ fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ni ìròyìn náà lima tun tẹsiwaju lati da awon eyan to n gbe iroyin naa kiri lẹkun pẹlu afikun pe awon si n se ọfọ baba awon to jade laye lọwọ o nitori naa kikaluku ye gbe iroyin ti won ko ba le fidi re mule lọdun awon mọlẹbi naa kiri mọ o fọnran ti awon kan fi gbe iroyin ofege naa jade lo ti di mimọ lori itakun ayelujara ti won si tun fi aworan ọmọ tuntun jojolo si wipe ọmọ tuntun re eleyi ti kira to sese bi amọ awọn mọlẹbi naa ti so wipe iro patapata o ni iroyin eleje naa bilionu mejo naira lawọn ajinigbe ti gba lọwọ araalu laarin ọdun 2025 si ọdun 2026 awọn ajinigbe ti gba owo to didi e ni milionu mefa dola owó ilẹ̀ amẹ́ríkà láàrin ọdún kan sẹ́yìn o gẹ́gẹ́ bí ìwádìí kan ti iléeṣẹ́ kan tí wọ́n pè ní sbm intelligence tó ń rí sí ọ̀rọ̀ ààbò àti ọ̀sẹ̀lẹ̀múyẹ́ ṣe sọ ìwádìí àjọ náà sọ pé èèyàn 7,000 ó lé òun náà ni pẹ̀lú bí ó ṣe ní 7,825 ní àwọn ajínigbé ti gbé lọ láàrin àsìkò náà sí ìsinyìí bákan náà ni ó jẹ́ kí ó di mímọ̀ wípé láàrin oṣù keje ọdún 2025 sí oṣù kẹfà ọdún 2026 èyí jẹ́ àlékún ìdá 84% nínú ọgọ́rùn-ún sí ti ọdún tó kọjá kò dín ní 142,000 èèyàn tí wọ́n pa láàrin àkókò náà tí iye owó ìtúsílẹ̀ táwọn ajínigbé sì gbà eléyìí tó hàn síta jẹ́ bílíọ̀nù 8 díẹ̀ náírà 7.78

lẹ́yìn tí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara gbìyànjú láti gbé Tani Ọlọ́run, gbajúmọ̀ oníṣẹ̀ṣe lọ sí Ìlọrin láti Ìbàdàn pẹ̀lú ipa tí kò sì ṣeé ṣe. Ọ̀pọ̀ èèyàn ló ń sọ pé Sunday Adeyemo Igboho Osa tó pè ni kò jẹ́ kí wọ́n rí i gbé lọ. Àwọn kan tilẹ̀ sọ pé Igboho pàápàá ti ti òfin lójúmọ́lẹ̀ pẹ̀lú bó ṣe dá Tani Ọlọ́run lóhùn. Wọ́n ní lílọ rẹ̀ síbẹ̀ ló dènà àwọn ọlọ́pàá tó wá ṣiṣẹ́ wọn láti má rí Tani Ọlọ́run gbé lọ. Ṣùgbọ́n Tani Ọlọ́run fúnra rẹ̀ ti ṣe fídíò lórí ọ̀rọ̀ yìí. Èyí ni ohun tó sọ ọ́ nípa àwọn tó fẹ́ gbé lọ àti ipa tí Igboho gan ko. Nínú fídíò tí Tani Ọlọ́run ṣe náà, èyí tó ti so bandage mọ́ ọwọ́ tó sì fi yípo ọrùn rẹ̀, ló ti ní òun gba ìtọ́jú lọ́wọ́ o látàrí báwọn ọlọ́pàá Kwara náà ṣe gídì òun. Ó ní ṣùgbọ́n ṣe pàtàkì fóun láti ṣe àlàyé ohun tó ṣẹlẹ̀ ló jẹ́ kó ń jáde sọ̀rọ̀ o. Ó bẹ̀rẹ̀ àlàyé rẹ̀ pẹ̀lú Kábíyèsí Olódùmarè, Kábíyèsí Ifá. Sunday Igboho kò tiẹ̀ òfin lójúmọ́lẹ̀ o, kò sì kí ń ṣe ọ̀tá Yorùbá bó ṣe wá sí ọ̀dọ̀ mi. Ilé ni mo wà, tí mo ti rí tí wọ́n wọlé dé, wọn ò jẹ́ kí n wí nǹkan kan. Wọ́n lọ fún ọrùn mi mọ́lẹ̀ nínú igbó ni. Mo rí ojú àwọn kan nínú wọn rí nìlọrin, mo sì mọ̀ pé Ìlọrin ni wọ́n ti wá. A ti ń fa ọ̀rọ̀ yẹn lọ, ó ti tó 30 ìṣẹ́jú kí olóyè Igboho tó dé o. Àwọn èèyàn mi ti dí gbogbo ọ̀nà pa pé wọn ò ní gbé mi lọ, nítorí wọ́n ti gbé mi lọ bẹ́ẹ̀ rí. Wọ́n fẹ́ gbé mi lọ bí wọ́n ṣe ṣe nígbà kan tí wọ́n já mi sí Ìlọrin ni. Tani Ọlọ́run sọ pé òun ti lọ rí olóyè Sunday Igboho rí, pé àwọn kan ń dúnkokò láti wá gbé òun lọ. Ó ní Igboho sì sọ fún onígbà náà pé àwọn lọ́ọ̀yà ni kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti wá gbé èèyàn.

lè jáde ni nítorí gbogbo àdúgbò ti dàrú ó ti di ogun gidi o kí olóyè Sunday Igbowo kó tó dé sáàrin wa. Igbowo ò dá àwọn ọlọ́pàá Kwara lọ́wọ́ kọ o, ó ràn wọ́n lọ́wọ́ láti rọ́nà jáde ni. Bẹ́ẹ̀ ni ta ni Ọlọ́run wí. Wo àwọn òṣèré tíátà Yorùbá méje tó jáde láyé lọ́dún 2026. Lẹ́yìn ikú gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá Taiwo Azan Ògógó, ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló bá agboolé tíátà kẹ́dùn ní Nàìjíríà. Àmọ́ ṣá o, kì í ṣe Ògógó nìkan ni òṣèré tíátà Yorùbá tó ti papòdà nínú ọdún yìí. Lápapọ̀, iye àwọn òṣèré tíátà Yorùbá tí wọ́n ti jáde láyé ti lé ní méje báyìí o. Lára nǹkan tó gbẹ̀mí àwọn òṣèré náà ni àìsàn, ìjàmbá ọkọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ̀nyìí ni àwọn òṣèré tíátà tó ti jáde láyé nínú ọdún 2026. Ajara Lásìsì, oṣù kejì ọdún 2026 ló jáde láyé. Fẹsọgbóye Oyewọlé, oṣù karùn-ún ọdún yìí ló jáde láyé. Òkìkí Adéṣínà Jẹ̀mọ́lẹ̀, oṣù kẹfà ọdún yìí ló jáde láyé. Kọ́lá Oyewọ, oṣù kẹfà ọdún yìí ló jáde láyé. Taiwo Adéṣínà Elégbèjì Àdó, oṣù kẹfà ọdún yìí ló jáde láyé. Bákan náà ló di mọ̀ pé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, oṣù kẹjọ ọdún yìí ló jáde láyé. Taiwo Azan Ògógó, oṣù kẹjọ ọdún yìí ló náà jáde láyé. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹni ọdún 36 Máyọ̀wá Emmanuel ti tẹrí gbaṣọ sílẹ̀ Gẹ̀ẹ́sì United Kingdom látàrí àìsàn jẹjẹrẹ tó bá a fínra. Emmanuel kí ayé pò dìgbò ṣe lọ́jọ́ 22 oṣù kẹjọ ọdún tá a wà yìí, níbi tí ó ti fi ìyàwó àti ọmọ tó ìmọ̀ àwọn òbí, àwọn ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ sínú ìpayín kéke. Ìròyìn ikú rẹ̀ ló ti mú kí àwọn èèyàn kí wọ́n máa wami jẹ lójú lórí ìtàkùn ayélujára, tí ọ̀pọ̀lọpọ̀ sì ń sọ oríṣiríṣi nǹkan tí wọ́n mọ̀ nípa ọmọkùnrin yìí. Ọwọ́lẹ́ṣẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògún tẹ ọmọbìnrin ẹni ọdún 23 kan, Mary Olutayo, pẹ̀lú abẹ́ṣínkáwọ́ rẹ̀ lórí ẹ̀sùn wípé wọ́n ta ọmọkùnrin ọmọ ọ̀sẹ̀ mẹ́ta ní 600,000 naira. Afurasí tó wá láti Òmùaran ní ìpínlẹ̀ Kwara, òun náà ni ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá Mòwe látàrí ìròyìn tó dé sí etígbọ̀ wọn látẹnu bàbá ọmọ náà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ látọ̀dọ̀ alūkkóró ọlọ́pàá SP Abimbola Oyeyemi, ó jẹ́ kí ó di mọ̀ pé arákùnrin yìí ó ní àjọṣepọ̀ pẹ̀lú Ọlátayọ̀, tó sì di mọ̀ pé ó gba ilé fún Ọlátayọ̀, ó ń ṣe ìtọ́jú rẹ̀, ó sì ń gbọ́ bùkátà rẹ̀ lásìkò tó wà ní inú oyún. Títí di ìgbà tí ọmọbìnrin yìí bímọ, lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tí ọmọbìnrin yìí bímọ ló wá Ọlátayọ̀ tí ò sì rí mọ́ nínú ilé ibi tó ń gbé. Bàbá ọmọ yìí òun náà ni ó di mọ̀ pé ó wá tọpinpin Ọlátayọ̀ lọ sí ilé ìtura kan níbi tí ó sì lọ ń ṣe iṣẹ́ owó nọ̀bì tó sì kùnà láti pèsè ọmọ tuntun jòjòló tó wà lákàtà rẹ̀. Lẹ́yìn ìwádìí ẹni bí bàbá ọmọ yìí ẹni tó ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlátayọ̀ ṣe lọ fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí. Lẹ́yìn ìwádìí òun náà ni Ọlátayọ̀ ṣe sọ di mímọ̀ tó sì jẹ́wọ́ wípé òun ti ta ọmọ yìí fún ẹnìkan ní ìpínlẹ̀ Anambra tó ń sì ta ọmọ náà ní 1,600 naira.

ọkọ mi burude ọkọ mi ṣe fọ́nrán àkàálẹ̀ mi ní ihò ó fi ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti ẹnìkan tó wà ní inú ìjọ àwọn. ọmọ yahoo sin ìyá rẹ̀ láàyè nítorí oògùn owó níṣẹ́ ni ìròyìn eléyìí ó ṣe òde parò pẹ̀lú bí ọmọkùnrin kan tí wọ́n pè ní ọmọ yahoo wọ́n fi ẹ̀sùn kan o wípé ó sin ìyá rẹ̀ láàyè nítorí pé ó fẹ́ ṣẹ́ṣì ọ̀la nínú fọ́nrán fídíò kan tó gba orí ẹ̀rọ ayélujára pa òun náà ni ó ṣe àfihàn ọmọkùnrin yìí pẹ̀lú bí ó ti ṣe ń kanlẹ̀ bo ìyá rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí òun náà ni wọ́n fi mọ̀ pé ìyá rẹ̀ ló ń sin láàyè o lẹ́yìn ìwádìí ló jẹ́ kó di mímọ̀ wípé ibi tóun ti fẹ́ ṣẹ́ṣì ọ̀la ni wọ́n ti sọ fún òun pé òun gbúdọ̀ sin ìyá òun ní ààyè kó tó di pé òun yóò ní àǹfààní láti lówó ó di mímọ̀ pé nígbà tí wọn yóò fi dé ibi tí ìyá yìí wà níbi tí ó ti sín láàyè ìyá náà ti dágbére fáyé.

àwọn yín déere gẹ̀ẹ́rẹ́ mọ́dé mọ́gẹ̀ ìpẹ́ ìpẹ́jì làlàfilà bó bá ti ń kọjá ìpẹ́ ìpẹ́jì yóò di ọmọ bíi ṣé ò sí nǹkan ní iná láti máa ṣẹnu ní déédéé ṣíbí lórí ètò yín ètò wa ẹgbẹ́ ìyẹ̀wò ẹ má wàá gbàgbé pé àwọn ìròyìn sàmúwà yìí àmúwá fún wa láti sin wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ẹ má jẹ́ ká gbọ́ ká fi ṣe àwẹ́ wa torí ẹ̀ náà ni a ṣe mú wa bó bá ní ìròyìn kan tó ṣẹlẹ̀ ní agbègbè tiyín tó jẹ́ kàyéfì ìròyìn kan bọ́ kí ìròyìn ẹ̀yẹ́ ṣá tẹ̀mí láago ẹ kàn sí mi lórí ìtàkùn ayélujára Facebook bẹ́ẹ̀ bá ti tẹ ọmọ bí nation page mi nìyẹn bákan náà lórí handle mi ẹ tẹ honorable Oluwabukola ọmọbori owó owó òtọmọ ẹ̀yẹ́ fi ṣọwọ́ sí mi o pẹ̀lú ẹ̀rí máa jẹ́ mi ìṣó bàbá yín gbé jáde lórí ètò ẹgbẹ́ yẹ̀wò èmi tí ń tòótọ́ Olúbukọlá ọmọbori owó owó òtọmọ lóko tí mò ń jẹ́ ìyókùtù di ọ̀sẹ̀ tó ń bọ̀ táwọn máa pàdé ọlọ́wọ́ bọ́tìnì mi Daniel Afolabi Nels D Akando ni mo ọlọ́wọ́ láṣẹ Edumare ẹ̀yin tèmi ẹ̀dààmú ẹ̀fòró ẹ̀wálẹ̀ ó dọjọ́ mẹ́jọ.

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbò.
2: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ́gun kedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí àbí fún mi mẹ́tù àbí. Bí ASAPP wà.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
0: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: Ṣé ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
5: Ṣé

0: kari aye
1: gbo wa ni gboro ti mo ki lo nga bun
2: aspapa o mo pope oni moji igba ti gbangba to wa degun gedere
0: ayo ati idunu yin lo je wa logun
3: we are the people we make you happy we are
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ó lópin ni.
4: After working kílókù
5: ìgbádùn lókù ká wá jẹ́.
4: After working
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ́ tó yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́.
0: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́. Obìnrin mi sọ̀tà wà lẹ́nu.
7: 8.7 FM, Ilorin, Iroyin, Ekunrere.

ṣaaju ẹgbọ awọn kokọ to wa ninu iroyin na Ààrẹ Tinubu ti dáwọ́ dunu pẹ̀lú Shettima bó ṣe pé ní ọgọ́ta

0: dùn. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrazak Daro látàrí àwọn èèyàn tó dágbére fàyè nígbà tílẹ̀ kan dàwó ní ìlú Ìlọrin. Ẹgbẹ́ òṣèlú PDP ti bu ẹnu àtẹ́ lu ìlẹ́gbẹ̀mọ aṣòfin ìpínlẹ̀ Kwara bó ṣe kéde ìjókòó àwọn aṣòfin méjì pọ̀jù ṣòfò látàrí pé wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC. Iléeṣẹ́ ológun ilẹ̀ yìí ti jáwá kíwọ́wọ́ fún àwọn mọ̀lẹ́yìn lóye òfegè ìròyìn kan wípé ó fẹ́ fún àwọn èèyàn níṣẹ́. Ní ilẹ̀ òkèrè àwọn àlejò mẹ́rin níbi ìgbéyàwó kan dágbére fáyé nílẹ̀ Iran nígbà tí ilẹ̀ Amẹ́ríkà ṣe ìkọlù sí agbègbè ọ̀hún. Ní ìdárayá ikọ̀ pápánẹ́ẹ̀tì kéde pọ̀ṣẹ tán láti wà kó pẹ̀lú ilẹ̀ Spain nínú ìdíje àgbáyé àwọn obìnrin. Ẹ̀ka àsán àkíwà wípé a kò ọ̀wọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kan dáyàmọ́lẹ̀ ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmí ròyìn yìí ká sọ fún yín pé ẹlẹ́gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ̀wọ̀ wa YouTube wa na Diamond 87 FM kórìn náà bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ní gbogbo ìgbà la máa ń rò wípé báyìí ni ìpèníjà tó ń kojú ẹ̀dá máa ń mú ni ké.
2: Ọ̀rọ̀ ayé ti sú mi, gbogbo etí ẹ̀ ti sú mi, kò yé mi mọ́ kí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀.
1: Ṣùgbọ́n lójú ayé ó tún lè fi ni hàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn-ín, wọ́n sì ń yẹ̀gẹ́nu ní gbogbo ìgbà. Ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú, kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
3: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́n yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ̀ ní ẹkùn rẹ̀. Ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu àti ìyàwó ààrẹ ilẹ̀ yìí Olúrẹ̀mí Tinubu ti dáwọ́ dùnú pẹ̀lú igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima bó ṣe pé ẹni 60 ọdún. Wọ́n ṣàlàyé Shettima gẹ́gẹ́ bí ètò ti gbáralé pàápàá jùlọ iṣẹ́ ìjọba tó ní ìfarajìn. Ààrẹ Tinubu tẹ̀jáde kan tó dédé lónìí gbọ́ṣúbárabádẹ́ fún Shettima bó ṣe jẹ́ olótìtọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC tó tún ṣe àtìlẹ́yìn tó nípọn fún ìṣàkóso rẹ̀. Ààrẹ ló dáwọ́ dùnú pẹ̀lú Shettima bó ṣe ń ṣe ọjọ́bí. Ó tún dáwọ́ dùnú pẹ̀lú ìyàwó rẹ̀ Nana, àwọn ọmọ rẹ̀, àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti àwọn alátìlẹyìn rẹ̀ nínú òṣèlú. Ààrẹ Tinubu ṣàlàyé pé Shettima ò ní jẹ́ olótìtọ́ nínú ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú APC pàápàá jùlọ ó ń ṣe àtìlẹ́yìn tó nípọn fún àṣeyọrí àfojúsùn ìṣàkóso rẹ̀ tó jẹ́ ìrètí tó dọ̀tun. Ní ìpínlẹ̀ Kwara, gómìnà Abdulrahman Abdulrazak ti dárò látàrí bí àwọn èèyàn mẹ́rin látinú mọ̀lẹ́bí kan náà ṣe dágbére fáyé látàrí ilé alájà mẹ́ta tó bí wò ní ìlú Ìlọrin olóńlu ìpínlẹ̀ Kwara. Ilé ọ̀hún ló bí wò tó wà ní ojúlé kọkànléní 40 pópó Giwa lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí gogoro ní ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Ìlọrin tí àwọn èèyàn mẹ́jọ tí wọ́n wá láti mọ̀lẹ́bí kan náà sì há sábẹ́lẹ̀ tó dàwó ọ̀hún nígbà tó ń fèsì. Ṣíṣẹ̀lẹ̀ ọ̀hún ní ojú òpó ìdọ́rẹ̀ Facebook rẹ̀ gómìnà Abdulrazak ṣàlàyé pé àjálù ńlá ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó sì ṣe àbẹ̀wò sí àwọn tó fara kááṣá níbi ìṣẹ̀lẹ̀ náà. Abdulrazak sọ pé ìṣàkóso ti tán láti rí pé ó ṣe ìrànwọ́ ìtọ́jú fún àwọn èèyàn tó dúkọyọ̀ níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún pàápàá jùlọ láti rí pé ara wọn ti yá. Gómìnà ṣàlàyé wípé ìjọba ti gbé ìgbìmọ̀ kan ìdè ṣáájú ti kọmíṣánná ní ìpínlẹ̀ Kwara fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè ọ̀rọ̀ àwọn ènìyàn làwa ọlọ́run gbẹ́bẹ̀ kó sódì láti lọ ṣe àbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Gómìnà ṣàlàyé wípé ó ń gbósùbọ̀dà bá dé ránṣẹ́ sí àwọn èèyàn tó dóòlà ẹ̀mí àwọn èèyàn nígbà tí ilé ọ̀hún tó bí wò. Síbẹ̀ ní ìpínlẹ̀ Kwara, ẹgbẹ́ òṣèlú alátakò ní ìpínlẹ̀ yìí ẹgbẹ́ alábùradà PDP ṣàlàyé pé ó ń tako ìgbésẹ̀ bí wọ́n ṣe kéde ìjókòó ọ̀nàrẹ́bù Shaba Gideon àti irọ́ rẹ̀ tó jẹ́ ọ̀nàrẹ́bù Olúṣọlá Ọ̀dẹ́túndù wọ́n ṣe kéde ìpò ṣòfò àtọwọ́ ìlẹ́gbẹ̀mọ aṣòfin ní ìpínlẹ̀ Kwara. Lẹ́yìn ìgbà tó takọ́ sọ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC bọ́ sínú ẹgbẹ́ òṣèlú PDP bo se le PDP tanmo ipe igbese na lo ni o se ninu papa julo a te fi aje awon asofin ohun tan lo eto won labe ofin atajade kan to lede latowo akowe ipolongo fun egbe se le PDP ni ipinle Kwara Olusegun Adewara salaye to sin bere lowo awon asofin igbese ti won lo lati gbe iru igbese be papa julo awon isela ipinle kan to lede lati owo alaga egbe oselu APC ni ipinle Kwara lo fa fin gbe igbese na egbe oselu PDP wa kese legbimo asofin ni ipinle Kwara kan ko lede ilana fe ti won lo lati ri pe won kede awon joko on podi sofo Gideon to seju awon eyan ekunibo edu ati odetundun to nsoju awon eyan ekundibo repodun ona won kede joko on podi sofo igbese na ni won gbe nibi joko le to waye ni ana ojo segun leyin iwe kan to wo kan rose lati wo alaga egbe oselu APC ni ipinle Kwara Sunday Fagbemi to ni ke awon asofin lo ofin le yi lati ri pe won kede kede won kede joko awon asofin won po sofo to kon ko na egbe oselu APC ni ipinle Benue gomina Aish Alia se gbo subara abade fun ijoba apapo le yi ati ijoba ile America fun gbianju won lati dekun ipinijo to abo tun waye ni ipinle Benue ati ni agbe kan ekunibo arin gbogun arewa Alia nigba to kupa lori eto kan loni salaye pe igbianju ohun lo je se koko gomina wa ko ipe awon ipinle to wa ni ekunibo ohun ke se papo papa julo lati pe won koju ipinijo to abo tun ba agbegbe won fira o tenumo ipe ijoba oni ko te di pe o finamo awon odaran hun ko di pe won se ikolu si awon eyan gomina tenumo ipe ipinija eto abo ni ipinle kan le fa ipinija eto abo ni awon ipinle to wa wa ni egbe re ni ipinle Bono commissioner fun igbese lati dekun ise atosi oro awon odo Ziragba soke ere daraya ni ipinle Bono Sina Abuba todun kulaja pe ohun fi egba na awon eyan se o ba tako egbe oselu APC para ti toro aforiji o si ku oro re je nigba to soro lo ni kula won yi nilu Madogori commissioner on tenumo pe oro to nso oni ohun so lati tabuku awon eyan to fa lo eto won lati dibo fun to ba wu won o tesiwaju pe oro to nso oni ohun so lati da ifanfa sile papa julo lati gbe igbese lati ri pe on tako ofin ile yi to fun awon eyan ni eto eran ti pe baba nigba funran kan to gbina ya lo selaye wi pe awon lawon ni ijoba ati pe eni to ba tin je gbadun ijoba dadan na ni ko mo pon je gbadun ninu funran hun o tesiwaju wi pe eni ken ta gbe igbese lati tako egbe oselu APC oni won ge ika re ilese ologun leye ti jawa ki wowo fun awon mo ileye lori ikede kan to pe lo fege tono ti gbinaya pe ilese ologun leye ti fe fun awon eyan nise ikede lo gbinaya lojopo ayelo jara ilese ologun nu atejade kan to lede latowo adele igbakeji adari oro royin to nise ori fun awon eyan nise captain AU Amanga trede loni ni ojoko esi salaye pe iroyan lo je ofege kawe si dagun lase ilese ologun tenumo ipo ilana ton lo lati se ikede lati fun awon eyan nise o tesiwaju pe ki awon eyan ma je ki enikan lu won jibiti papa julo kan ma wo oju takun oju lowo fun iru ikede be leyi nkan bi osu kan ti won tin fi ese fale lori bubu wolu aba eto suna ipinle Rivers fun ti odun ta wa yi ni ana ojo segun ilegbemo asofin ipinle ohun loka aba eto suna ohun fun gba keje eran ti pe gomina ipinle Rivers Sunday Fubara lo gbe aba eto suna ohun to din de ni trillion meji naira kawaju awon asofin ni ojo kewa osu keje ilegbimo asofin ohun ti Martin Amoguele nko sode oni won ka fun igba keje nibi ijoko won to waye ni anojo segun nigba ton soro nibi ijoko le olori le mejo jake nigba ton soro tenumo wipe aba ohun oni oye ki won ka igba keje abenugan le dumi mel ṣàlàyé wípé àbá ètò ìṣúná ọ̀hún òní wọ́n gbé kalẹ̀ tó sì pọ̀ jùlọ nínú ìtàn ìjọba ìpínlẹ̀ rivers mahol tẹnumọ́ tó sì ké sí àwọn irọ́ rẹ̀ kí wọ́n ṣe àgbéyẹ̀wò owó tí wọ́n pè àmọ́ sínú àbá ètò ìṣúná ọ̀hún pàápàá jùlọ owó ọ̀hún ká mọ́ ná gba ibòmíì lọ abẹnú gan tó darí ìjókòó lé ní àná ṣàlàyé tó sì ké sí àwọn ilé wípé kan rí pé owó ọ̀hún tó wà nínú ètò ìṣúná náà òní wọ́n kà ó yìí so ìjókòrò di ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti kàyíndá amọ̀rẹ́ ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara lẹ́yìn sinmi ráńpẹ́ yìí a lọ sí ilé òkèrè ní ilẹ̀ iran níbi tí ìkọlù tó léde látọwọ́ ìjọba ilẹ̀ amẹ́ríkà ti já okùn mi àwọn àlejò mẹ́rin níbi òde ìyàwó kan ní ilẹ̀ iran lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀
4: mo wà ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbádọ́ rẹ facebook ìdàkùn abẹ́yẹfò twitter àti instagram lórí diamond 887fm diamond fm shining supreme.
0: ẹ̀ka bọ́ padà ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti kàn diamond 887 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilẹ̀ òkèrè àwọn àlejò mẹ́rin níbi òde ìyàwó kan òní wọ́n pàdánù ẹ̀mí wọn tí àwọn èèyàn tó lé ní 50 sì fara kaṣa ní àná ọjọ́ ìṣẹ́gun nígbà tí ilẹ̀ amẹ́ríkà ṣe ìkọlù tó ń lágbára sí ilẹ̀ iran nígbà tó fohùn léde ní òní iléeṣẹ́ ológun ilẹ̀ iran náà ti kéde pé òun náà ti ṣe ìkọlù sí bàbá ológun ilẹ̀ amẹ́ríkà tó wà ní ilẹ̀ jordan ilẹ̀ UAE ilẹ̀ kuwait bahrain pàápàá jùlọ àti erékùsù kan tó wà ní agbègbè ọ̀hún ààrẹ ilẹ̀ amẹ́ríkà donald trump já kẹwọ́ fún ilẹ̀ iran wípé tó bá gbìyànjú láti gbẹ̀san ìkọlù ọ̀hún ilẹ̀ amẹ́ríkà yóò lè ṣe ìkọlù tó ní agbára fìdí ẹ̀ múlẹ̀ látọwọ́ iléeṣẹ́ ológun ilẹ̀ iran àti iléeṣẹ́ ìròyìn ilẹ̀ iran ṣàlàyé wípé àwọn èèyàn 18 ó dágbére fáyé ìkọlù ọ̀hún ló tún léde pẹ̀lú bí fàáfà ṣe ń wáyé láàrin ilẹ̀ iran àti ilẹ̀ amẹ́ríkà ilẹ̀ iran ó ní ó ti gbé orí odò trace of hormones sì ti pa bí ilẹ̀ amẹ́ríkà náà ṣe ń gbìyànjú láti gbégi dínà àwọn ibùdókọ̀ orí omi ní ilẹ̀ iran. síbẹ̀ ní ilé òkèrè ààrẹ ilẹ̀ ukraine Volodymyr Zelensky ti ṣàlàyé fáwọn iléeṣẹ́ ọkọ̀ ojú òfurufú tí wọ́n bá ń lo ojú òfurufú ilẹ̀ iran wípé ojú òfurufú ilẹ̀ russia wípé ó léwu fún wọn pàápàá jùlọ bó ṣe ń fi àdó olóró ṣe ìkọlù sí ilẹ̀ russia nígbà tó ń sọ̀rọ̀ Zelensky jẹ́ kí wọ́n wọ́ fún àwọn iléeṣẹ́ ọkọ̀ ojú òfurufú tó ń lo ojú òfurufú ilẹ̀ russia pàápàá jùlọ wípé ó léwu fún wọn láti máa lò ó nígbà tó ń sọ̀rọ̀ ààrẹ ilẹ̀ russia Vladimir Putin fèsì wípé ọ̀rọ̀ Zelensky ló túmọ̀ sí ìgbésẹ̀ ìgbésùnmọ̀mí ó ṣàfikún rẹ̀ wípé ilẹ̀ russia yóò tẹ̀síwájú láti rí i pé ó ń finá mọ́ àwọn ọkọlù tó ń ṣe sí ilẹ̀ ukraine ọgọ́rọ̀ àwọn iléeṣẹ́ ọkọ̀ ojú òfurufú tó ní àtìlẹ́yìn ilẹ̀ amẹ́ríkà ó ní wọn ná ojú òfurufú ilẹ̀ russia mọ́ àmọ́ àwọn iléeṣẹ́ ọkọ̀ ojú òfurufú ní ilẹ̀ turkey àti ilẹ̀ china ṣì ná ojú òfurufú ilẹ̀ russia. lábala ìròyìn eré ìdárayá olùkọ́ni fún ikọ̀ àgbábọ́ọ̀lù fakọ́nẹ́ẹ̀tì ilẹ̀ yìí tọ́jú ni wọn kò tí ì tó 20 moses adoko ti kéde pé wọ́n ṣetán fún ìdíje àgbáyé àwọn obìnrin ti ọdún tá a wáyé pẹ̀lú ọ̀pọ̀ṣẹ́gbà ọmọ-ẹ̀rẹ́ kọ̀ọ̀kan pẹ̀lú south korea níbi ìdíjọ́rẹ́ sẹ́rẹ̀ wọn tó kẹ́yìn fún ìdíje ọ̀hún tí ilẹ̀ poland yóò gbàlejò rẹ̀ adoko ṣàlàyé pé ní báyìí gbogbo àwọn agbábọ́ọ̀lù ọ̀hún ó ní ara wọn dá pàápàá jùlọ bí wọ́n ṣe wàá kó pẹ̀lú ilẹ̀ spain ní ìdíje àkọ́kọ́ ìsọ̀rí karùn-ún tí wọ́n gbà ní ọjọ́ ajé tó ń bọ̀ ilẹ̀ nàìjíríà ó ní ó gbo owúro sójú ilẹ̀ poland ní ọjọ́ ẹtì tó kọjá àyògo ẹ̀kan sí òdo nígbà tán pàdé ní bersek ilẹ̀ poland ò ní yóò gbàlejò ìdíje ọ̀hún kọfakọ́nẹ́ẹ̀tì ní báyìí ó ní ó wà ní ìsọ̀rí karùn-ún pẹ̀lú ilẹ̀ spain ilẹ̀ china àti ilẹ̀ new Caledonia le Nigeria yo wa ko pelu ile China to ba di ojobo ojo kewa osu kesan ko to rin ajo lo lati wa ko pelu ile New Caledonia ni ojo aiku ojo ketala osu kesan ile Nigeria oni yo bere ideje lati lo kopa ni ideje ile adolawo odun 2027 pelu bi o se wa ko pelu ile Madagascar to ba di ojo keta leni ogun oju kesan odun ta waye ko to lo koju ile Guinea Bissau leyin ojo merin ile Nigeria oni yo gba lejo ile Madagascar ni ideje akoko ti won gba ni isori kun ojo wa koto wa ko pelu ile Guinea Bissau ni ojo keta deni ogbon osu kesan ni Tanzania ona lo tu wa ni isori kan na pelu ile Nigeria to le kan si awon koko na re aka fun yin wipe are Tinubu ti da wodun nu pelu igba keji re setima bo je pe ni ogota odun atuka fun yin pe gomina Abdulrazak ti pele koro ati daro latari awon eyan to dagbere faye nigba ati le kan da wo ni ilu lorin a so fun yin pe oselo PDP ti bu enu atelu ile igbimo asofin ipinle koro bo je kede ijoko asofin kan ko sofo latari pe won kuro ninu egbe oselo APC bosun egbe oselo PDP ele ise ologun le ijawe akiwowo fun awon mole Nigeria kan dagola yo fe kan ipe fe fun awon eyan nise ni lo kere akase ti gbo yin pe awon medagbere faye nibi ode iyawo kan ni ile Iran nigba ti ile America se ikolu la ko tan aka pe coconut kede bi pon se tan lati wa ko pelu ile Spain ni dije agbaye awon obirin ti o waye so na on four oni gomina nigba na ni ipinle plateau Joshua Adareye fe panpo fun gbe nile Etura Marriott ni ilu London atowo awon osise olopa ni ilu London to eyi lo pin iroyin ohun Abiodun Akinwumi ni olotu iroyin Taiwo Adeyemi lotu to ka si eti gboyin lekan si akiwa pe akowo lenu ise
5: Ijon baba ijon, ara baba ara, Diamond 88.7 FM, a juwan lo.

0: àlètò kan tó kí n gbà kan jù kán lọ tí ó máa dé sétí gbọ́yìn níkò ní diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹ̀fẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò gbẹ̀dú extra. Gbẹ̀dú extra níkò ní diamond 88.7 FM wo bó ṣe lálẹ̀ wò bí àṣẹṣẹ yóò sumari ó mọ́lẹ̀ rokoṣo bí ojú ọmọ tuntun ó ń já lálá ó ń kú rìrì ó ta lẹ́nu bí kí lè ṣe kí rin ṣe gbẹ̀dú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.
1: kọmọ fapájo fẹsẹjo foríjo fẹyinjo àwa lè lulu àlùjo adẹtún lè pèdèsẹ jasa gospel dóde fẹmi sólà ń pèdè ara lórí gbẹdú extra oya kẹjẹ kájo gbẹdú mare ẹ a máa tún gbà má lọ gbẹdú extra re ẹ a máa jasa má lọ gbẹdú extra lórí diamond 88.7 FM ó dùn jù ẹ máa gbádùn ẹ.

ẹ̀ ń ṣeun ẹ káàbọ̀ padà látẹ̀ka polówó ọjà yẹn àwọn àtẹ̀ránṣẹ́ yẹn ti ń wọlé o ìwọ náà tètè fi tiẹ̀ ṣọwọ́ bẹ̀ 09136556952 lẹ́yìn tá a ti dé látẹ̀ka polówó ọjà yìí a ti wá bálá àwọn ọmọ ọlọ́jọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹsàn-án lọ́nu má wa ara ro má tẹ̀tì bóyá kẹ́ẹ̀gà sọ lọ kẹ́ẹ̀gà sọ bọ̀ ń lo ayé ẹ jẹ́ kí n gbà báyìí ná.

0: òun kú bí ogún ìṣẹ́jú kí agogo mẹ́ta ọ̀sán kọ́ gbẹ́nu léra wọn diamond ni wọ́n ṣe ń papá bí o ìkànnì tó dúró re ti ń bẹ lókè tètè tábìlì gbẹdún extra lọ́sàn-án tòní pẹ̀lú ayọ̀dẹ̀jà ayọ̀lá ọmọ batisha olóyè mbẹ́lẹ́yẹn máa ń zì òkè ìpele dátì ẹ̀mọ́ ń bẹ̀ náà láwọ̀ rẹ̀ níbi tá a ti ń dátì wa mọ̀ tí ò ní dàbá mọ̀ láṣẹ elédùà ẹgbọ́ tí wọ́ọ̀kì bá jẹ́ iṣẹ́ kí wá ní jọ́ọ̀bù léde yorùbá ogun alájọ máa explain táyà lọ́sẹ̀yìn kò sẹ́fídẹ́ǹsì má gbàgbé o wípé àìmọ̀ wẹ̀ títí kákálé kákólé ayéjà o do your best and leave the rest lọ̀rọ̀ ilé ayé o dágúdábọ̀ ìgbìyànjú tó o bá lè sà ìwọ sàǹtì ẹ nítorí pé o gbẹ̀yìn sọ́wọ́ bó o gbẹ̀yìn sọ́wọ́ tó bó o gbẹ̀yìn sọ́wọ́ òsì bó o wá fẹ̀yìn láti sẹ̀yìn rìn títí dé ìsẹ́yìn ẹni tí ò níyin ní ògún níyin ni zodi afọ ìwọ̀nba tó o bá ti lè ṣe ṣe nu ayé kó o fi lè tó kù lẹ̀ èyí jù bẹ́ẹ̀ lọ o 09136556952 ìyẹn lójú òpótẹ́ lè tọwọ́ bí tí wọ́ọ̀kì bá jẹ́ iṣẹ́ lédè yorùbá ẹgbọ́ kí ni jọ́ọ̀bù. Hello somebody ó yá bàbá mi gbọ́kú yín sà láti lájọ rìn.
1: Má túmọ̀ ẹ̀ fún ẹ ní èmi.
0: Ó dà.
1: Lédè yorùbá jọ́ọ̀bù. Tó bá jẹ́ kí ni iṣẹ́. Kí wọ́ọ̀kì náà kó jẹ́ iṣẹ́.
0: Kí wá ni work. Ẹ sọ pé.
1: Iṣẹ́ ń jẹ́.
0: Work is work. Èwo tún ni job. Kí á ní job. Job ń kọ́.
1: Job ti job.
0: Ṣé job ẹ farabalẹ̀ kẹ́ ẹ bọ́lẹ̀ bàbá. Tolúwa ni final. Ẹgbọ́n aláǹṣàánú tó bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò gbẹdúrẹ́sà lọ́sẹ̀yìn diamond fm ó ní wọ́n ń pe bí ọmọ bàbá tíṣà ló ń bẹ lẹ́yìn mic tí wọ́ọ̀kì bá jẹ́ṣẹ́ lédè yorùbá ẹgbọ́ kí ni jọ́ọ̀bù lédè yorùbá. Hello somebody.
2: Wàhálà yín gan ti pọ̀ jù wàhálà yín.
0: Mami Yusuf láti airport. Ẹ sọ pé.
2: Dátì ẹ̀ mọ̀.
0: Ó ti yé mi.
2: Mami Ọlá àti Mami.
0: Ẹ má tí sẹ́ni bọ̀dì, ẹ má tí sẹ́ni bọ̀dì, ẹ̀yin ni kẹ́ ẹ sọ ti yín báyìí, ẹ dá ti yín mọ̀, ẹ dá ti yín mọ̀. Mami Yusuf sọ pé pọ̀. Àwọn ló jàgbára ti mọ. Èbó wa ní work, àwa yóò bá a wá pé iṣẹ́. Tí èbó bá wá ní job, ẹ gbọ́ kí ni àwọn. Hello somebody.
2: Dátì ẹ mọ̀.
0: Ó yá bàá bí mi ìgbọ́kú yín.
2: Ọmọ ológun.
0: Yóò dá fún yín ju báyé ṣe rò lọ.
2: Yóò
0: dá fún ọjọ́ báyìí
2: ṣe rò lọ ṣáà láwọ̀. Àjọ lọ.
0: Àtẹ̀yìn náà mi ìgbọ́kú yín máa mi.
2: Láíláí kò jọra wọn. Ẹ máa tán ẹ máa yọ́ bíi. Kílẹ̀ rẹ̀ bàbá abẹ́ ọmọ ọ̀dọ̀ ló. Pẹ́lú ṣe jọ́pọ̀ àwọn ọ̀kì. Tó ti yé báyìí.
0: Kò yé mi.
2: Tọ́tàn náà ni. Ìwọ ní Yorùbá táwa ní Greece ìṣèjọ́bù. Ìṣèjọ́bù.
0: Jọ̀mbú.
2: Èbó bẹ́ẹ̀ ni
0: ìdásí ẹ̀mọ́
2: ọmọdòló.
0: Ẹ má mi, ẹ sọ pé pọ̀ ọ́, ọ tẹ lọ.
2: Pọ̀
0: ẹ̀ mọ̀ ọ́ bá lọ bẹ́ẹ̀. Ẹ ṣe mo dúpẹ́ màmá Lálùbáríkà yóò dá fún yín. Ẹ yẹ kí n wo ìpè kan sí kó tó di pé wọ́n ń ṣe orin yẹn lẹ̀ fún yín kẹ́ ẹ tún gbádùn ẹ̀ sápá wájú sí. Hello somebody. Èwo tún lè lè báyìí ń bọ̀ lẹ tún já sí báyìí ọlọ́run ṣàánú. Ahmed láwa lè tẹ́ tún ta ta ta oyé mi. Ẹ o kọ yín ná. Eruko yi Oluwa Segun mo mo pe ki nso mo class e ki nso mo class e ko fi gboju wole tatata se tatata la nso lori eto ni kilo happen ki nso kokan. Next time when I say hello somebody you say that e mo.
2: Okay, that e mo.
0: Okay. Ashe alubarika. Wa soro. O ye ka se ribo mi fun e. O ya gbe mi debe.
2: Ti se ba je work.
0: Then
2: job ma je ogun ise.
0: A so pe e tun la yen mu.
2: Je ogun ise.
0: O bo le tin pe yen sir.
2: Lao. Lao ni
0: le. Lao e bole. E bole farabalẹ bole ke wa so pe po atalo atalo banya ah ala njanu olohun ni je ke kunba eye ki tugba bayi na

0: àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyín lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ Diamond FM.
5: Inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ní ṣókí.
6: Ẹ kásán, ẹ sì kọ́wọ́ lẹ́nu iṣẹ́. Ọlọ́run ọba yóò pín kó wa wálé rẹ̀ lẹ́nu iṣẹ́ tàbí okòwò àyàn láàyò. Ìròyìn ní ṣókí lamúdẹ sétí gbọ́yìn o láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́ ìkànnì 92.9 ó lé ọwọ́ méje Diamond FM tó takàn mọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Osolum ni ó ti ránṣẹ́ ìkíni kú oríire dáwọ̀ ìdùnnú pẹ̀lú igbákejì ààrẹ Kashim Shettima lórí ayẹyẹ 100 ọdún rẹ̀ lókè èèpẹ̀. Gómìnà náà eléyìí tí ó gbóríyìn fún ìpè tí igbákejì ààrẹ náà Shettima pè wípé kí ayẹyẹ ètò ọjọ́ ìbí òun kí ó jẹ́ oníwọ̀nba péréte. Èyí gómìnà náà ṣe àlàyé ọ̀rọ̀ wípé èyí ṣe àfihàn ìwà ìrẹ̀lẹ̀ àìní ìmọ̀ tara ẹni nìkan àti níní àfojúsùn lórí àti gbájúmọ́ àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ilẹ̀ wa. Mínísítà Fólúlu ilẹ̀ wa Yẹsọ Wike ni ó ti ṣègbè lẹ́yìn ọkọ̀ àwọn kan eléyìí tí orúkọ wọn tí wọ́n bẹ lábẹ́ ìwádìí látọwọ́ àjọ tí ń gbógun ti ìwà àjẹbánu tí ń bẹ nínú ọkọ̀ àwọn ọmọ ikọ̀ ìpolongo ààrẹ Bọ́lá Tinubu. Ẹni tí ń ṣe mínísítà náà tí ó jiyàn ọ̀rọ̀ wípé ìṣèwádìí kò túmọ̀ sí wípé èèyàn ti jẹ̀bi o ilé tí ó jẹ́ kí ọ̀rọ̀ yóò di mímọ̀ lákòókò tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ yẹn lónìí. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àtúnṣe sí òfin èyí tí ó da ilé ẹ̀kọ́ fásitì ìpínlẹ̀ ọ̀ṣun sílẹ̀ uni ọ̀ṣun láti bí 20 tí wọ́n ti dà sílẹ̀. Abẹnugan ilé ọ̀hún Adéwálé Ẹgbẹ́dùn ni ó sọ ọ̀rẹ́ di mímọ̀ lákòókò ìjókòó ilé ọ̀hún lónìí ní ìtẹ̀lé gbígba lẹ́tà kan láti ọ̀dọ̀ gómìnà Adémọlá Adélékè tí fi ń bèrè fún àtúnṣe lórí àbádò òfin tó jẹ́ ti ìjọba executive bill. Gómìnà ìpínlẹ̀ Benue Asitin Aliyah ni ó ti gbóríyìn fún ìjọba àpapọ̀ ilé wa ti mọ ilẹ̀ Amẹ́ríkà fún ìdáhùn sí wọn lórí àtìlẹ́ yanjú àwọn ìṣòro ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún ti mọ àwọn apá bìkan láàrin gbùngbùn àárẹ̀wá ní orílẹ̀-èdè Aliyah tí ó sọ ọ̀rọ̀ yìí lónìí lórí ètò kan níléeṣẹ́ agbóhùngbàwòrán kan èyí tí ó júwe ìdáhùn sí náà gẹ́gẹ́ bí èyí tí ó jẹ́ ìrànlọ́wọ́ tó lákàkì. Tó ìròyìn ní ṣókí fún sáì ni kò ní ju báyìí lọ. Ẹ darapọ̀ mọ́ wa ní agogo márùn-ún ti mọ agogo márùn-ún àbọ̀ fún ìròyìn jákèjádò àgbáyé lédè Gẹ̀ẹ́sì àti lédè Yorùbá. Ẹ ṣeun 10:30 sí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́ ìkànnì 92.9 ó lé ọwọ́ méje Diamond FM. Ẹ má wá yìí kúrò ńbẹ̀ ètò àdélébarè lẹ́ẹ̀ma láǹfààní láti máa gbọ́ gbádùn. Akinyin lẹ́ẹ̀kan sí ẹ̀kọ́ ọwọ́ lẹ́nu iṣẹ́.

0: Diamond FM, Ade Ori Okin, ko jo teye keye.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tòun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàn látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrí ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrí no dull moment chai yóò ti lọ

ọmọ tó débí ìsẹ́mi nìyẹn mo wọ̀ ló dé mo bá yé lálejò ságosago lọ́lọ́run sáàkò jẹ́ ọlọ́ìwọlé mísà tó ń dá mi lóhùn jẹ́ mi níwọ̀n lọ́wọ́ àkábíyèsí ọlọ́run ọlọ́run tó fẹ́ràn mi bọ́bìnrin ṣe fẹ́ràn owó ó fẹ́ mi ó fẹ́ mi yeye ó pẹ́ mo mọ̀ kẹ́dẹ́kẹ́dẹ́kẹ́dẹ́ tí mà pọ́ fẹ́ mi ó fẹ́ mi báwọn ọmọ kékèké ṣe fẹ́ràn cartoon ọba tó fẹ́ràn mi báwọn obìnrin ṣe fẹ́ràn teddy wọ́n mọ di teddy kiri ni àwọn ọmọ obìnrin àwọn ọmọ gé wa nu àwọn ọkùnrin kílẹ̀ yìí fẹ́ràn football ó fẹ́ mi báwọn ọkùnrin náà ṣe fẹ́ràn football wọ́n láìkì bọ́ọ̀lù nu ọlọ́wọ́ adébí ṣe wá rìn lórí ètò tá a pè láde ní báyìí náà kórè àkòyá ibì ọlá tí rẹwájú ògùn ní ọ̀pá ibi tí lèmi jẹ́ alákan fẹ́rẹ́ ìjálówó international priest ọmọ láti fọmọ lámùkọ ẹgbẹ́ òkú pàpàpà fi rẹ̀ kànàkàgbárẹ̀ lọ kànàkànà ọlọ́run tó lọ rèé fi ogbe sórí àkùkọ nìyẹn diamond fm orí diamond fm ó fẹ́ ló gbé máa fi sakọ sí wọn nìsó jọjọ ẹ wá sọ fún igúnugún tó ń bínú àkùkọ nìyẹn diamond fm tó lóun fọgbẹ sí lórí ẹ pé ìwọ igúnugún mọ́mọ́ rẹ bínú mọ́ torí pé igúnugún ìbá àforíjẹlẹ ìbá àfọpájẹlẹ ìbá àjẹrẹ ẹ̀mọ́lẹ̀ igúnugún kò lè ní ogbe lórí igúnugún ò tẹ̀lé níwájú orí kódà tó bá tún forí sọlẹ̀ àwọn orí igúnugún ọ̀tún yóò tún sẹ́lẹ̀ yóò tún sí mọ́lẹ̀ ni lẹ́pọ̀ wà tó tu igúnugún wọn pé mo fẹ́ fara wé wọn ni èmi ò mọ̀ ọlọ́wọ́ ìwọ náà ni ìwọ ló ń sọ gbogbo wọn kéré sí wọn bàjẹ́bàjẹ́ wọn kéré sí nọ́mbà wa àwọn owó ìwọ náà náà ló sọ wá ní ńlá ó gbé wa sókè téńté oní ká máa lékè ká máa nìṣó ká máa síwájú nìṣó ó sì wá lọ́síwájú ọwọ́ sọ síwájú ẹ náà nìṣó ó sọ wá dé ròyìn ọlọ́run ọba mi ò wọ́n pé wọ́n kéré sí nọ́mbà yẹn wọ́n máa kéré sí nọ́mbà yẹn àwọn ọmọdé wọ̀nyí wọ́n kéré sí nọ́mbà yẹn diamond wọ́n kéré sí nọ́mbà yẹn ọ̀pẹ́ ibi tí mo tún wọ̀ lú díẹ̀ lẹ́bẹ̀rẹ̀ jẹ́ ń gbórí ó kẹ́ gbádùn orin díẹ̀

0: sókè wọ́n kọjá ìyẹn lórí ohun tó mọ̀ pé ó lè farònú fún ọ ilé ìwé wo lọmọ lọ tí ò lè soríire ìrònú ó ti sọ ẹlòmíì ó ti sọ di ọmọ tí ó ti sọ di afagbáná yóò pe ẹ bí ìrònú ni mi sí torí ìrònú mi ṣe mú ọmọ kíni torí ìrònú láìláìlẹlẹ o torí ìrònú mo ṣe ń fa ọ ń fa kíni torí ìrònú ìyẹn kọ́nà àbáyọ tọba mú tọba fà tójú ẹ bá ti wálẹ ojú ẹ ó tún dá náà ni. tẹ̀tẹ̀gún mi ti sọ lókèrò ó ti rí gọ́rọ́ kanú omi òye ẹ mọ̀ pé bẹ̀rẹ̀ ló yẹ ilé àtẹrígbà lóyè òdẹ̀dẹ̀ àkòdì ká jẹ̀rànjẹ̀ran ló lẹ́mí ló yẹ̀ràn mi àpọ̀jọ̀rọ̀ rí àfihàn dùgbẹ̀dùgbẹ̀ pa sóòsì abínú funfun gígí ó sì ara rẹ̀ balẹ̀ àwọn orin tí ń dàrú ń sọ̀rọ̀ rí àwọn orin tí ò sì fi róńdè mo dé ọ̀pá ẹ̀rẹ̀ tí mo wà lóde mo bá yín lílé mo bá yín lálẹ́ yòó ẹ lẹ́bẹ̀ẹ́ sẹ́ wà mẹ́ẹ̀ yẹ́s kẹ́ ó ìsìnkẹ́ tó lọ rèé bó gi àná pété sọ fẹ́ sìnkẹ́ kó mọ́ lọ rèé bó gi àná kò sí tẹ́sìnkẹ́ ó fèsì gi àwọn sí o ìsìnkẹ́ mú bọ̀ lọ́rọ̀ ìpara rẹ̀ sójú ògì àná ìsìnkẹ́ wọ́kà yóò ẹ̀dà lórí lọ́wọ́ táwọn nàìjíríà láìláìlẹ́lọ. ẹjọ́ ìṣẹ́bá yìí tájọ dá sí lónìí tájọ fi gbóhùn ara wa rèé lórí ètò àdá sí àwọn nǹkan kan kí là á dá sí lónìí ẹ mọ̀ pé mo pọ̀ lọ́jà mo lè gbégún wí bí mo bá kó wá fún yín ọ̀pọ̀lọ́kù lábàtà ọ̀pẹ́gun ló mẹ lábẹ́ ìgbágó ẹ ti mọ̀ igi apá tí ò bá gbóko gbájà kò sígbà tí ò ní gbójú ọ̀rọ̀ sí fín ríbaríba. bí mo ṣe wá dé lónìí tí mo kó gbogbo ẹ̀ wáyẹ ẹ mọ̀ pé àkè ìgbè báyìí ní so bí àdúdàgbà ológun sẹ́sẹ́ ní so bí ẹni fìyìn méjì kára wa lóko nígbà tí yóò wá múdi ti gí ẹ̀gún mi ò múdi ti ẹ̀yìn igi àràbà ọlọ́run mo fẹ̀yìntì ló bá parí pé wọ́n á ṣe torí ẹ̀wà báwọn gbé ìjù láéláé ò ní torí ẹ̀ sí i. ẹ lẹ́bẹ̀ mo kí yín ẹkú lé ẹkú kalẹ̀ bó o lójú ọjọ́ lọ́dọ̀ ti yín níbi tí ẹ ti láǹfààní lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa.
1: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean.

0: Vitamin drops and syrup. Adidi se fun awon ikoko ati awon wewe bi won se ndagba. O ni awon vitamin to se pataki ninu fun idagba soke, abo ara ati opolo to ji pepe. Nafdac fun telu. Afrabite je oja Afrabchem Limited ti won se Panda Paracetamol.
1: Shalom Films and Outreach Ministry, aka Omoja, presents courses on Christian films production, script writing, directing, acting, Christian choreography, and lots more. Shalom Prayer Warriors are always there for your spiritual upliftment, deliverance, prayers, and expositions. We also have Shalom Counseling Time, running Mondays to Thursdays, 10 a.m. to 4 p.m. And for all your traveling and tourism needs to migrate, work, or study in UK, United States, Canada, the UAE, Germany, Malaysia, and Australia, you can contact us at number 211 Mandate 3 Shopping Complex, opposite Muslim Prayer Ground, along New Yidi Road, Ilorin, Kwara State. Or call the director, Prophetess Joke Popola, on 0803-404-6624. Shalom Film and Outreach Ministries, your global solution providers.
2: Pẹ̀lú wa ọmọ ni ni Oluwa ọmọ inú sì ni ère rẹ̀ bí ọfà ti rí lọ́wọ́ alágbára gan ọlọ́mọrí lọ́wọ́ òbí ìdá ọmọ olè mú yanyan jagun èrè jẹ fúnni lọ́jọ́ alẹ́ àti lẹ́yìn wá ọ̀la ní ilé ẹ̀kọ́ Emmanuel Baptist Nostrum Primary School ṣe ń kéde àyè ìgbaniwọlé sí ìpele CRE Nostri àti Primary Classes sí wọn àwọn yàrá ìkàwé rẹ̀ bíi tilẹ̀ òkèrè nínú àyíká ti mú ìkọ́ni wolùkọ́ títún mẹ́kọ̀ọ́ wọrí fáwọn ọmọ dédé ni àkóónú ẹ̀kọ́ni curriculum wọn ṣe pẹ̀lú tìlú ọba tó ń ta àwọn èròjà ìkọ́mọlẹ́kọ́ ní rọrùn computer laboratory wọn kún fọfọ bẹ́ẹ̀ ni library wọn ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn ètò ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ ń bẹ fáwọn ọmọ bẹ́ẹ̀ lóní rúru school clubs ibẹ̀ tí gbọ́ ọmọ lára dìdọ́jọ́ ọ̀la pẹ̀lú pabambarì ní tàwọn olùkọ́ tó kójú òṣùwọ̀n pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run lọ́kàn àwọn awakọ̀ tó rí wọn pé ní bẹ̀ẹ́ nídìí àwọn ọkọ̀ tí ń kọ́ àwọn ọmọ lọ́bọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lówó péréte Emmanuel Baptist Nostrum Primary School ń bẹ ní Sabuke ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 081-5757-4423 tàbí 081-3537-5933 ẹ̀yin òbí àti alágbà tó mọrírì ẹ̀kọ́ tó kójú òṣùwọ̀n fáwọn ọmọ ṣẹ̀rántí ohun tí wọ́n ewé orí kejìdínlógún ẹsẹ̀ kẹẹ̀dógún wí ọkàn olóye ní ìgbà ìmọ̀ etí ọlọ́gbọ́n ní ṣe àwárí rẹ̀ Emmanuel Olúwa ń bẹ

0: nínú ìròyìn àgbáyé ìrọ̀lẹ́ tòní náà. Ààrẹ Tinubu dáwọ̀ ìdùnnú pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Zamfara gẹ́gẹ́ bí ó ṣe pé lọ́mọ ọdún mọ́kànlélọ́gọ́ta. Ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àtúnṣe òfin ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ fásitì ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n á ti ṣètò ìsìnkú fáwọn márùn-ún tí wọ́n fara gba ìṣẹ̀lẹ̀ ilé tí ó dàwó ní ìpínlẹ̀ Kwara. Láti ilẹ̀ òkèrè láti máa bòyìn gbọ́ wípé ìjàmbá ọkọ̀ bọ́ọ̀sì akérò gbẹ̀mí lẹ́nu àwọn 22 lórílẹ̀‐èdè Egypt. Ẹ̀tẹ́tí sí nínú ìròyìn okòwò wípé ilé-iṣẹ́ ọlọ́kọ̀ Uber fòpin sí iṣẹ́ wọn lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn ọdún 12. Ẹ̀tẹ́tí sí lágbọ̀n ìròyìn amúlòdò wípé ìgbà ojúmọ̀ká ìrawọ́ òṣèré tíẹ́tà lóbìnrin àtinúkẹ́ Karim jáde láyé látara àrùn jẹjẹrẹ. Nínú ìròyìn eré ìdárayá látinújẹ́ kí etí yín ó di wípé ààrẹ àjọ FIFA fàyè gba ìjíròrò pẹ̀lú aṣojú ilẹ̀ Nàìjíríà lórí ọ̀rọ̀ àjọ NFL. Akínyìn ẹ kúrọ̀lẹ́ ẹ sìnkú iṣẹ́ òní ọlọ́run ọba yóò pín kó àwa léèrè lẹ́nu iṣẹ́ tí mọ okòwò ayànláàyò. Ìròyìn àgbáyé lámúdésétí ìgbọ̀yìn láti ìkànnì ìgbóhùnsáfẹ́fẹ́ 88.7 FM Diamond tí ó takànmọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀dèjì Ayọ̀lá ni oníròyìn yín. Ká sọ fún yín wípé ẹ lè gbọ́ wa níbikíbi lágbàáyé ìgbà tí ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ dánlódù application wa lójú àtẹ Google Play Store. Bákan náà lẹ lè bá wa dọ̀rẹ́ pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Instagram, Tìmọ̀, YouTube nípa títẹ Diamond 887 FM. Ẹ má wá yí kúrò ńbẹ̀. Ẹkúnrẹ́rẹ́ ìròyìn àgbáyé náà ó ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀ràn ráńpẹ́ yìí.
1: Social media, any among you, pretty by me. I'm blushing. Most video you know, let's update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House. You let me get black. If I got gone, let me. Every morning, mama shiny 7 AM every day. Most man keep fit. Lele, every shape me, you can see. Oh, boy, I'm all to you.
2: Ó mà ṣe o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́ gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣáá ayé le o èèyàn sì burú kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ ṣọ́ra mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tí ì gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: yàgbé ẹ̀dàkùn ó kọ yíyẹn ó tóbi owó ẹ má jẹ wọn ta ẹrẹ sásọ àlàyé bí mo ti wọn kọ lọbẹ ẹ wá bá sọ wá sọ fún fàdé yìí bí pẹtọ ọmọ wùwà bí àwọn ẹni àná kí n tọ́ ṣẹlẹ̀ sáwọn ẹni àná ọmọ ṣẹlẹ̀ sí wọn.
1: Àmọ́ èlò lówó tó gbà lọ́wọ́ yín.
2: 750 3 plots of land.
0: 750,000 ọmọ ní naira agbófinrin sọ gànà owó láago tó lù
1: bẹ́ẹ̀ni
0: torí díẹ̀ yìí ya àmẹ́ta la pè báyìí alájà táwà gàǹbàrí mr fàdé yìí bí
1: ọpẹ
0: àti ọpẹ
1: ọpẹ
0: fàdé yìí bí ọpẹ ní fàdé yìí bí ẹ̀yọ́ kẹ́ nìkan
1: joseph
0: òun ni alagata ẹ̀tọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àfọ̀rọ̀lé lọ́wọ́ níjọ́ mẹ́jọ a mọ̀ retí kẹ́yìn náà yọjú sí wa ọ̀rọ̀ tí ìyá sọ ẹ̀dá kan yín kún wọ́n gbọ́
3: eunice
0: kọmọláfẹ́ ọ̀rọ̀ tí ìyá muwari àwa ò tí wàá fìdí ẹ̀ múlẹ̀ pé tòótọ́ ni àmọ́ àfẹ́ kẹ́yìn náà yọjú pàápàá jùlọ alájà táwà nítorí receipt mbẹ́mbí ó sì kárí orúkọ wọn ìyẹn la fi ní gbogbo àwọn tá à ń pè bọ̀ látàárọ̀ yìí abiodun ni wọn ti bú ẹba àti wọn sì rún bẹ́ẹ̀ o yọ jẹ bó ti ló wọn jẹ a mọ retí yín níjọ mẹjọ bá ti tòun mẹta alàgbà joseph ọpọ fàdé ibi alájà táwà gàǹbàrí ojú ò ní tí yín o a mọ retí ẹyin náà níjọ mẹjọ káfíọ àjọ mójú ajé kò ní sọ láago márùn ìrọlẹ aago mẹfà là ń bọ sórí ètò àmọ láago márùn ìrọlẹ a mọ retí yín kájọ mójú ajé kò ní sọ alàgbà niladuwa jamiu abulẹ ẹdàkùn ọrọ pastor ají aboyeji ẹdàkùn pọba jẹ njọ mẹjọ ẹjẹ kí a retí ẹyin náà a sì dúpẹ lọwọ pastor samson adedeji tá a pariwo wọn jẹ ẹjọ ẹyin ọmọ nàìjíríà gbogbo mẹkúnnù tọrọ wá ń sẹ wọn ti mówó wọn wá o ìyá sì ti gbówó lọ o àbí ẹsẹ dájàre wọn ti mówó ìyá wá o ọjọ mọtò ló wọn jẹ ẹ lákò àwọn cooperative jẹmọrọ wa ń jò ní àtẹmọ àretí torí àretí pé títọdọ tiwọn ọmọ nìkẹ ọjọ mọtò ló wọn jẹ ìyá níjọ mẹjọ náà nìyẹn tó wá ní aago márùn ọlọrun níjọ rẹ ra.

0: pátá adúpẹ́ adúpẹ́ pé òkun gbogbo ọmọ nàìjíríà pátápátá bó ti lọ bó ti rí bó ti rìn iná láti jọ gbọ́ yìí lórí ètò kóòtù mẹ̀kúnù ẹ wá rí méjèèjì náà làwọn afẹ́kọ́ wọlé báyìí ó ṣe èmi náà nígbà tó yí dandé agbé lóòrò ọ̀padà dẹ́bù ebi àti díjà dúró ọ̀padà súnlẹ̀ yakata àwọn gbájú olórí níjẹ́fẹ́ tí wọ́n gbá èrí ẹ wọ́n gbá èrò èyí ó sì máa wá ojú rẹ̀ kílẹ̀ lẹ́ ọmọ àwọn ẹ̀dàkùn ojú mi dalẹ̀ torí yóò kọ́ súùkù wá ni ọmọ nàìjíríà bọ́ bá sí ẹ̀yìn náà bẹ́ẹ̀ tẹ́yìn náà lọ́rọ̀ tẹ́ fẹ́ fi sùn àbí àlàyé tẹ́ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ẹ máa bọ̀ wá lórí ètò tá a pè ní kóòtù mẹ̀kúnù ní diamond 88.7 FM tí mẹ́ ń lè lọrin atilepe báyìí àtàwa tá a fẹ́ wo àríwò òye lórí tá a ti sọ ṣáájú àwa tí àwa náà fẹ́ fi ọ̀rọ̀ wa lọ tá a jọ yí rí ẹ wò síra wọn 09136556952 iná ni nọmba tá a fi ń dá sí ètò kóòtù mẹkúnù léléyìí o. Àló.
1: Àló.
0: Àló ẹ ti wọlé o.
1: Àló.
0: Orúkọ yẹ àti bíi tí a ti pè. Àwọn ń fi fóònù ń ṣe é ni.
2: Testing.
0: Wọ́n wọlé mọ́ wọn lọ́wọ́ wọ́n fi ń ṣe é ni pé ẹjẹ́ mi náà pé owó mi ẹ̀ wà lọ. 09136556952 ni nọmba tá a fi ń dá sí ètò kóòtù mẹkúnù ní diamond. Hello.
3: Hello, hello.
0: Ẹ ká sọ́ọ̀ àbí ẹ ká lẹ́ ẹ tọ̀.
3: Ẹ máa ṣe omi ijó ní abúlé láti ládùúgbà.
0: Ẹ tọ̀ a tún ti sọ̀rọ̀ yín náà lónìí náà. A ti sọ̀rọ̀ yín lónìí náà.
3: Tọ́lá mo ẹ̀sẹ̀ ta fóònù ní mo ẹ̀sẹ̀ ta rédíò ní ìsinmi mo bísí látàárọ̀ ni.
0: Tọ́ ọlọ́sìn a ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pásítọ̀. Pásítọ̀ tẹ ní kí wọ́n yọjú sí yín. Wọ́n wá ní àwọn yọjú ẹni káwọn padà wá àwọn pe fóònù pé pk ẹ̀ bá a ti wá ní.
3: Rárá o. Ọ̀dà. Kírísítẹ́nì ni wọ́n. Ọ̀dà. Mo ní kó wá tó bá mi ti yé. Wọ́n sì sọ pé kí wá bá wọn ní gbòòrò mú náà èmi bí sì báyìí. Tí wà mí ti yé.
0: Dì lọ sẹ́ ń gbọ́.
3: Wọ́n wá ní kí wọ́n bá wọn ní gbòòrò mo sì ní pé mi bí sí ẹ wá ládùúgbà ni. Ṣé bá wá ládùúgbà àwọn àti àjọ rí àjọ sọ̀rọ̀. Gbogbo mi ṣe gbogbo ṣiṣẹ́ gbà láì mo ṣe fún wọn. Gbogbo nǹkan bó ṣe lọ mo ṣe mo fẹ́ẹ́ ní kiri kan tí wọ́n ní WhatsApp.
0: Ọ̀dà.
3: Mo ṣe jẹ́ nìyẹn
0: kan. Dilọ.
2: Yes,
0: ẹ fẹ́ béèrè ọ̀rọ̀ kan.
2: Mo fẹ́ béèrè pé ibì kan ní àwọn wá lọ́jọ́ Sátọ̀dé sí Ládùúgbà nǹkan tó ń pásọ̀ sọ fìmí yẹn.
3: Wọ́n láì tí wọ́n bí láì láti láì láì wà láwọn wa. Èmi lè mé ń pè wọ́n mo ní gbogbo gbogbo ọ̀rọ̀ ká sọ níwọ̀n sọ̀rọ̀. Ogún mọ̀tàn
0: ká sọ kọ́lẹ́kẹ̀lẹ̀ tó lé mẹ́. A ti jẹ́rìí yín lójú gbogbo ọmọ Nàìjíríà. A ti jẹ́rìí yín. Ẹ dákun. Ẹ wá fún wọn lápọ̀mẹ́ǹt mi. Ẹ ń wọ̀ jẹ́ pé Ládùúgbà lọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ wà. Wọ́n wá báyìí. Àwọn pásítọ̀ náà mọ̀ gbọ́ báyìí. Wọ́n wá báyìí ní Ládùúgbà. Ẹ ń bẹ̀lẹ́ tí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹjọ́ fẹ́ sọ wà yẹn ò díra wọn lọ́wọ́. Ojú ò ní tì í ẹ̀ ní ṣìṣe lágbára ọlọ́run.
3: Ẹ jẹ́ kí wọ́n láwọn bá mi sọ fún wọn tó bá ní Sátọ̀dé fún ọwọ́ láàgó mẹ́jọ sí méje.
0: Láàgó méje sí mẹ́jọ.
2: Àárọ̀.
3: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà.
2: Ṣé yóò ti yájú lọ́jọ́ Sátọ̀dé?
0: Ọba gbogbo àwọn ọba aráyé ni oṣù púpọ̀ ọ̀rọ̀ yẹjú ni.
3: A lè fi sáàgó mẹ́wọ́n lè fún àgó mẹ́wọ́n tààrà yìí láàgó mẹ́wàá ní.
2: Ọ̀dà
0: ọ̀dà aláàgó mẹ́wàá o. Ẹ ṣeun.
3: Ọ̀dà
0: ẹ ṣeun. Ọ̀rọ̀ náà lásọkalẹ̀ wọn ọmọ Nàìjíríà. Ta mi àságbọ̀rọ̀ dé yìí nèsè. Ọ̀rọ̀ ti dòdò wá o.
2: Bẹ́ẹ̀ni.
0: Mi a sì ti bá a déhùn ó ti ní ìtumọ̀. Ọmọ nìkẹ́. Hello.
4: Àláfíà fún yín.
0: Àláfíà fẹ́ni tó pè.
4: Gbọdúnlá lajọ rẹ̀. Táyé ò bá fún yín ní àwọ̀dù Bélùdé. Ọlọ́run ti fún gbogbo yín ní àwọ̀dù.
0: Ẹ mà ṣe o. Táàkì fún ọ̀yọ́ rẹ̀kọ̀mdéṣọ̀.
4: Ẹ kúṣẹ́ gidi.
0: Ọlọ́run ní ṣiṣẹ́
4: yẹn. Mo wá bẹ àlájà. Tí ìsìsì wà lọ́wọ́ ẹ yẹn. Kó wá dìfẹ́ǹdì ìsìsì àti orúkọ ẹ̀. Orúkọ wọn ò ní bàjẹ́ o.
0: Àmì o.
4: Gbogbo kan dágbélálẹ̀ inú wá dùn.
0: Ọlọ́run ṣeun.
4: Ọkàn yín á balẹ̀.
0: Àmì ẹ ṣeun o.
4: Èmi kan mo fún yín ní àwọ̀dù.
0: Ala ti gbọ́. 0913656952. Hello. Ati wa mbeo. Amani keke mwasi fuo. To sile kufuo. Hello.
5: Hello, I call you for to. Hello.
0: Ani ama mazi bi. Hello. Ama mazi bi ani toje tuna farabale.
5: Ewo. Kutua la. Mamu yi lola. Ewo mama na ti ya to wa tori eto yen. O no ma po sanwo ni won ba. Tori ti le je ti won. Amo to ba ti wa npo ju. Ma?
0: Ai ba so ah o ye mi. Amo to ba ti npo ju. Ah, en ka pe. Mo gbo to ni ma. Oh, 0913655952. Hello. Oh, no, this is Ozzy Gideon.
2: Yes.
0: Baba Lamba, they are tipping, pardon. Hello. Etilo. Baba Lamba, they are tipping, pardon. Oh, 0913655952. The number that in that city. Go to Mekono. Hello, look on your tip. Mommy, you're
5: so stupid,
0: father.
5: You can't send them any pay. Mama, you're the song.
0: What's your?
5: Mama, you're the only one who's going to come back. You're my deputy.
0: Okay.
5: But you're the only one who's going to come back. You're the only one
0: who's going
5: to come back. You're the only one who's going to emi ga ti san gbe ri gba ti oro yen to di wahala o di pe won ni awon to ba ni na de ka ma wa san wo die je won de san wo ko ni tumo amon to ba tin toju ka ma san wo olo ni da wahala mo
0: se ada se ri gbe oro
2: thank you mommy yusuf
0: eh oro ya yusuf igbe o ba musu
2: o ba je
0: eh o se da eh ko se bi ti ma se tele oh 0913655952 na ni number. Hello.
6: Hello, Alaji.
0: Oruko ya ti bi te ti pe yen sa.
6: Oruko mi ni Abishele lati gerewu.
0: Baba amagaji nko.
6: Dada no wa.
0: Eni to de bolude nkia.
6: To epeto ko ni baje fun yin.
0: Ami o.
6: Ola mi mama.
0: Ami o.
6: Te di oro le lagbara pupo. Mo ti wa sa won nile. Na ma se ba won. Wo kile yo kan mo gba bi yan ti me wa. Ele bi oro dobin to pe ni sin so hun. Fun ola di daju o to ma san wo. Ori I ma yoro ti yan ti san ti le si je ti won o da fun olorun je kan ni o sofo
0: amen
6: olorun ba pelu si na o
0: amen o
6: ni reyin ko ni reyin ma ni
0: amen o
6: ko ni da wa la le pa na le nbe o
0: olorun se
6: o olorun ba tun ni te na se
0: amen o olorun se o 0913655952 the number ta vin da se to ni ko tu me kuno ni diamond 88.7 FM tin ben le lori o le se wona abi wona fe wa awon ariwo ye ni sawon ta ti se olanfani ati dase.
6: Hello.
0: Ekuro le oruko yin ati bi te ti pe yen.
7: Oke alaja oke alaji mo ke de lo mo de ki ya o
0: eseun
7: olohun pin gbogbo wa lere o
0: ami o
7: ise nla le nse ise me kuno gan le nse yi
0: olohun ni nsise e
7: ope ni olohun fun pastor to wa
0: won se
7: tete wa mu ijiju kuro tori eyan ba je ni to beru olohun to de je ni to ni tiju ko ti eje ka ba ti gbo lori radio gbo won daruko won ye ko le wa orowo ko rowo ko wa salaye ara e ope ni olohun fun itan se yen ati abule na olohun so won lan se rere
0: ami o
7: bi ireke e ti daru e ti seto ni reke ngba kan ti mo so e mo pe ngba yen o ni reke ti n goruko gbogbo awon ton ba je olori nbe yen kan pe awon to ba tale won ti bo oruko reke je bo wa nbi kan o ani yen wa le ni o se so pe reke bayi o ni lai pe ko ma mu debe o
0: pada je ba mu won de gba
7: to ti ready ati ko de yen sin te ba ti gboro yen lenu won pe so ti ready gbi ti na fe du o
0: abi ko se pe le ni won fe mu olo
7: Olorun o yi won pada.
0: Ami o
7: Oluwa Olorun wa pelu yin.
0: Ami e se ogo.
7: Ile se no mo test wa lagbara
0: Olorun. Ami o. E se ga 0913655952 the number ta fin da se to. Ko tu me kunu na la wa ni Diamond 88.7 FM. Tin ben le lori. Hello.
8: Hello e kuro le.
0: E kuro le sir.
8: Oruko mi ni Kanisu Dakida Owo ni koko ni Lusofia.
0: kani suru
9: lati ga owo ni popo ni ludo pin
0: e ma se o sa
9: a mo ti popo o
0: olon
9: olon ba ma to din na si o
0: ami o
9: e se n te e ti je popo ni yu olon ba la mi ju lo ku ni da ti ki na o
0: ami sa
9: mi ni dupe lowo yin mi e se
0: olon olon olon lo lo pe
9: ti wa ju le ma le ni le yin ni pe yu na da ita gbogbo anfani ta n jẹjọ yi iṣẹ ile rẹdio yi ọlọrun ọba òní gbójúná kù ní gbòǹgbà
0: sílẹ ilẹ
9: àwọn tí wọn dá sílẹ náà ọlọrun nítẹ wọn rí
0: o ẹsìn
9: ó dàbọ.
0: ẹ ṣe gan eléyìí tí a bá tiẹ̀ wàá ṣe tọ́ dáa tó dùn tó ṣe mara yín ọlọrun ni ẹ bá wa dúpẹ́ fún ẹbí àbá bá ṣe ń tiwa tó bá kù díẹ̀ kà tó sí àwa ni ẹ sọ fún ká lè látúnṣe ara wa ṣe owó eléyìí tá wa ń ṣe yìí àbí ọba ṣe bá a ṣe. O ti ja bí ọba ṣe kú lọpọlọpọ ẹ bá a ṣe kéde bá a láti wá fẹ́ lá àwa dúpẹ́ fún aláṣẹ àpàṣẹ olùdásílẹ̀ ìkànnì yìí tó ní ọmọ ẹja sí rọrùn báyìí gbogbo ọmọ ara ayé 0913655 6952 iná ní nọmbà tá a fi ń dá sí ètò. Hello.
10: Ẹ kúrọ̀lẹ́
0: o.
10: Ọgbẹ́ni dada tó sọ̀rọ̀ láti Sango.
0: Láti Sango ẹ tẹ̀síwájú.
10: Mo kàn ṣàdúrà fẹ̀yìn àti iléeṣẹ́ yẹn. Ọlọ́run máa tẹ̀yìn síwájú.
0: Àmì sà.
10: Ẹ mọ̀ ípe ní ìránṣẹ́ Ọlọ́run nìyẹn o.
0: Tọ́ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀.
10: Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin lè mọ retí ìgbà tí bóyá ìgbà tí ẹ gba kọ́lá àti ẹ gba. No! Tẹ bá wòwe Rome, ó sọ pé gbogbo ẹni tó bá ti wà nípò kan tó sì ń gbìjà màkún ìránṣẹ́ Ọlọ́run ni. Kódà tí lórí àwọn àsòfin. Ẹ̀yin lẹ mọ̀. Iṣẹ́ gidi lẹ̀ ń ṣe iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run sì pín lérè ayọ̀.
0: Àmì sà.
10: Àtẹ̀yìn àti iléeṣẹ́ yẹn ẹ lọ wo ẹrọ òwe Rome. Ó sọ pé gbogbo ẹni tó bá ti wà nípò kan tó sì ń gbìjà èdè mẹ̀kún nù. Ìránṣẹ́ Ọlọ́run ni ẹ má rò pé tìgbà tẹ bá ní kí lọ́rùn àbọ̀ fi ń joyè rárá. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run ló lè pín in lérè. Àtẹ̀yìn tó gbélé sí àtẹ̀yìn náà Ọlọ́run pín in lérè ayọ̀.
0: Àmì sà.
10: Iṣẹ́ gidi lẹ́yìn pé yìí Ọlọ́run sì máa bá wọn. Iléeṣẹ́ yẹn máa tẹ̀síwájú.
0: Àmì sà.
10: Ẹ̀yin gan ayé ẹ̀yin gan tẹ̀síwájú.
0: Àmì o.
10: Iṣẹ́ gidi lẹ́yìn pé yìí Ọlọ́run ló lè pín yóò sì pín in lérè ayọ̀.
0: Ẹ ṣe gan. Ọlọ́run ṣeun. A dúpẹ́ fẹ̀yìn náà púpọ̀. Àwọn ọmọ tiyín náà jẹ́ nǹkan o.
11: Àmì.
0: Ní nǹkan dáadáa.
11: Àmì.
0: Ẹ̀yin náà ọlá tiyín ó sì ní dànà.
11: Àmì Ọlọ́run.
0: 0913655 6952. Ẹ̀lọ́ orúkọ yín. Àti ibi tí ẹ ti pè.
12: Ẹ rata.
0: Yẹ́sà.
12: Mr. Abóyèjì ló ń bá yín sọ̀rọ̀ sa o.
0: Pastor.
12: Bẹ́ẹ̀ ni ẹ kú iṣẹ́ ò ní o.
0: Yẹ́sà.
12: Ẹkú àtúnṣe ooo Alhaji ẹkú àtúnṣe barista inú mi dùn mo ṣe gbọ yín o ti pèjú tátìkọ lọ kò wọlé gbogbo bí abúlé ṣe pè bó ṣe wọlé bó ṣe sọ̀rọ̀ gbogbo ẹ̀ ni mo gbọ́ o.
0: Ọ̀dà a mọ̀ retí yóò mọ̀ retí ní 10 ní Saturday.
12: Ó dáa sà ó dáa mo ti gbọ́ máa lọ bá ìbáṣágo mẹ́jọ. Màá ti débẹ̀ bó ṣe bó sọ pé bó sọ pé bó ṣe fẹ́ nìyẹn. Ìgbà tí ẹ ti sọ wípé ọ̀rọ̀ ti mú yẹ́s bó ṣe sọ yẹn
0: ẹ̀ máa sọ ní ìwọ̀.
12: Màá lọ bá bẹ́ẹ̀ ṣe sọ yẹn gan ni mo ti máa fi sí.
0: Lágbára
12: ọlọ́run ojú òní tì yín ẹ kú àtúnṣe o. Ẹ kúṣẹ́ ẹ ṣeun gan ẹ ṣeun
0: ẹ ṣe. Ẹ ṣe gan. Tọ́ ọmọ nìkẹ́ àjọ mẹ́tòótò ni wá ní kí lóríta ọmọ jù ṣé ṣé èsì pé tọ̀hún sọ ó sẹ́ndì sí ọ báyà ẹ mọ̀ pé èyàn ló béèrè 5000 wọ́n á sẹ́ndì 500,000 ṣé èsì pé tọ̀hún sọ ó sẹ́ndì sí ọ mọ̀sáàdì tọ̀hún rẹ̀rìn látẹ̀kàn wọ́n gbà gbé mi wọ́n bá dà fún ọ. Ọmọ nàìjíríà ọmọ nìkẹ́ àdúgbò àjọ mẹ́tòótò ni wà ní the law thank you very much ìyábà nílé. Ẹ má gbàgbé ìṣèké ta lára fún àti bẹ́síkẹ́ pẹ̀lú ẹ̀dọ̀. Ẹ ní títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò kóòtù mẹ̀kúnnù. Ẹ lè máa pè ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú kóòtù mẹ̀kúnnù 08034891050. Títí ọjọ́ mẹ́jọ náà tá a pàdé láyọ̀ àti àlàáfíà lórí ètò kóòtù mẹ̀kúnnù. Túnde Bólùdé lórúkọ tèmi o.

0: ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin.
1: O fẹ́ràn oúnjẹ, àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún. Àyà títa, àtàìsílẹ̀ oúnjẹ nínú. Tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ, má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀. Gascol Antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá, tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán. Àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀, olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́, àtoníkóró jíjẹ. Gascol, iṣẹ́ rẹ̀ dáa, owó rẹ̀ ò gúnpá, kò sì ṣòro láti rí. Yan ìtura, yan ìgboyà. Gascol Antacid, ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀. Gascol Antacid, ìtura kíákíá. Pẹ̀lú àlàáfíà, ilé iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe é.

0: Diamond FM.
1: Ìkànnì rédíò tí ó jẹ́ tirẹ̀.
2: Ọ̀rẹ́ wa, rí dájú pọ̀ ń ṣàmójútó ìlera rẹ̀ nípasẹ̀ àwọn oògùn dídá àlàáfíà padà ságọ̀ ara. Ilé-iṣẹ́ Green World International ń pèsè Hibati, àwọn ajẹ́bí ìdán oògùn Bikini Tonifying Capsule, tọkùnrin tóbìnrin ọ̀tọ̀ọ̀tọ̀, léyìí tí ṣàfọ̀mọ́ inú kíndìnrín tí kì í jẹ́ kí ìdọ̀tí sọ ní dọlọ́kùnrin fibẹ̀ ṣe bùgbé kíndìnrín tí ò dá pé mọ́ mímú kẹ́yìn ọba láì tí ì pé ọjọ́. Omega 3 àti Omega 6 fatty acid, èyí ń ṣiṣẹ́ pọpọlọwọ́ ṣe túbọ̀ mọ jí pépé tó ń ti akin lẹ́yìn fún ẹyin jú wa tá a fi ní mọ wùrà kọ̀rakọ̀. Ipsi fish oil capsule, kò ṣe mọ̀ ní oògùn tí gbógun ti ẹ̀jẹ̀ rúru, ìfúnpá gíga, àpọ̀jù ọ̀rá nú ẹ̀jẹ̀ tó ń ta àpọ̀jù ṣúgà nínú ẹ̀jẹ̀. Kàsà deep fish oil capsule ń bẹ ní pèsè. O tún gbàgbé ọ̀rọ̀ mọ́. Wàyí o, Vic power capsule, òun dá fún ọkùnrin. Egun àtagbára ìbálòpọ̀ rẹ̀ bá ti sọ sẹ́lẹ̀. Ẹyin ọkùnrin tá ìsọ sétọ̀ sétọ̀ tọ́lọ́yìnbó ń pè ní prostate tàbí jẹjẹrẹ prostate, prostate cancer, prostate care àti prostate sure capsule. Lo oògùn rẹ̀ pẹ̀lú oògùn tó jẹ́ ti ilé-iṣẹ́ Green World. Ó dòmìnira lọ́wọ́ àìsàn lábẹ́ àyẹ̀wò lásán ní ilé-iṣẹ́ wọn láti mọ gbogbo tó ń bẹ ní àgọ́ ara rẹ̀. Ẹ̀rọ ìgbàlódé ti yẹ ní wò látò kèdélẹ̀ yóò sọ pàtó n ti ń bẹ nínú ara rẹ̀. Gbé ìgbésẹ̀ lónìí.
3: Ọ́fíìsì ilé-iṣẹ́ Green World wà ní nọmba 159 àdojúkọ Zenith Bank, Surulere, nílùú Ìlọrin, 09025500014.
4: Òun náà lẹ́ti gbọ́ látàpá àbẹ̀ Green World àwọn ọlọ́ṣẹ́ agbátẹrù ètò yìí àti ń wọlé rẹ̀ pápápá. A máa ń sọ nígbà tí wà wípé tọ́jú ẹ̀mí ẹ̀ wọ́n ní wàhálà ń pa àyàn ṣe tọ́jú ara rẹ̀ èrè ńlá ni. Àtún ti dé lónìí kí lóhun tá a fẹ́ gbé yẹ̀wò fún títò ni. Ẹ má gbàgbé wípé ní gbogbo ìgbà náà la máa ń lórí ọ̀fẹ́ àti gba kóòchì wa wá sí orí ètò fún health coach ni wọn o. A máa ń gbà wọn lálejò lórí ètò fún títò ni. Àwọn náà ni coach Adébáyọ̀ Ọlátúnbọ̀sún, à ń pè bàbá ẹ̀ ní boss man. Ẹ má gbàgbé pé Green World wọ́n wà ní ìlú Ìlọrin lọ́wọ́ tá a wà yìí, tó sì jẹ́ pé wọ́n wà ní agbègbè Surulere ti ìdojúkọjú sí Zenith Bank. Ibẹ̀ náà lọ wà. Ṣùgbọ́n ní gbogbo ìgbà bá a ti máa ń ṣe, a máa ń dára wa lẹ́kọ̀ọ́ ohun tó tọ́ láti jẹ, àwọn àyẹ̀wò tó péye tó yẹ ká máa ṣe sí àgọ́ ara wa ní gbogbo ìgbà. Bá a bá yẹ wò a lè mọ bó ṣe ń lọ. Bosman náà tún ti wà lórí ètò fún ti tòní. Apá abo la fẹ́ yà sí, ǹjẹ́ àná àwọn kan tán nẹ́ẹ̀rí kan àbí méjì lórí ètò fún tòní? Bosman.
5: Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa jákèjádò àgbáyé níbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi lákòókò yìí. Mo máa ń sọ orí ọ̀fẹ́ lẹ ní láti máa gbọ́ ohun tí ó ṣe yín láǹfààní. Èyí náà wá ṣera yín láǹfààní nípa gbígbé ìgbésẹ̀. Kí n tó lọ sórí nǹkan tí mo fẹ́ bá wa sọ lónìí, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń wá, pàápàá jùlọ ẹ̀yin tí mo ijọ́ Monday mo wà ní company. I'm very very sorry fún ẹ̀yin tẹ wá tẹ dúró. Trust tí àwọn èèyàn ní nínú wa, wọ́n ní kan padà wá, wọ́n láwọn ò ní padà wá sẹ́. Mo lẹ́ni tó ń lọ sí kùnjọ́ yẹn, ó ní dandan àfìgbà tó ń bá rí dọ́kítọ̀ tóun ṣe àyẹ̀wò ara òun. Ẹ wo ẹni tí ìlera yé, ó ní health lòun fẹ́, èèyàn ń kánjú téèyàn bá fẹ́ ṣe ìlera. Ẹni yẹn dẹ̀ make sure wípé òun dúró orí mi ń jọ yẹn. Torí gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ tí Ọlọ́run fún mi, bí mo ṣe jẹ́ coach nbí náà ni mo jẹ́ trainer fún company. So I was at the company's seminar ní ọjọ́ Monday yẹn. Ibẹ̀ náà mo ti rush fẹ́ wo ìrìn àjò Èkó sí Ìlọrin padà. Kí n tó dé ọ̀pọ̀lọpọ̀ ló dúró, but sí náà wọ́n achieve nǹkan tán dúró fún. Ẹ̀yin tí a lè bá pàdé, tí mo sọ náà ni pé jọ́ kejì pé màá wà available. So látọ̀la lọ ẹjọ́ ẹja wa láti aago mẹ́jọ àárọ̀ ni mo promise ni kí màá ti máa dé office. Mẹ́jọ náà là ń débẹ̀, bọ̀ mẹ́sàn-án la máa ń dáyàn lóhùn. Láti mẹ́sàn-án sí aago mẹ́fà ìrọ̀lẹ́ là ń dáyàn lóhùn. Ẹ̀yin tẹ́ bá ń bọ̀ wá fún test, àyẹ̀wò ohunkóhun lára yín ẹ ní sọ nǹkan kan. Gbogbo àwọn tán wá lónìí, mọ́mọ́ kan wọn ti ẹ̀ ṣe bí ẹni tó mọ̀ nǹkan kan pa ìlera. Àṣé test oríṣi mẹ́fà ló wà lọ́wọ́ wọn, ẹni yẹn ń gbọ́ mi báyìí. Test oríṣi mẹ́fà ló wà lọ́wọ́ wọn. Wọ́n wá gà mí pé kí n máa ṣàyẹ̀wò lọ fáwọn. Wọn ṣe bíi pé àwọn ti ṣàyẹ̀wò kankan rí. Wọ́n fẹ́ mọ authenticity àyẹ̀wò tá à ń ṣe. But to the glory of God, láì bí wọ́n ní ohunkóhun, mo já mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n ti ní result lọ́wọ́. Result yẹn ò dẹ̀ yàtọ̀ sí nǹkan tá a sọ fún wọn. Ẹyọ kan tí result tí wọn ò tún tí ì rí làtún wá jẹ́ kan mọ̀ pé wọ́n ní wọn ò tún rí yẹn bíi táwọn ti lọ ya ogun táwọn ya monitor. Eléyìí bíi òun máa ń wo nǹkan tí ẹ. So n tá à ń sọ fún wa ni pé n tẹ́ ń gbọ́ ohun ṣe yín láǹfààní. Ẹ kàn gbìyànjú ẹ jẹ́ kó ṣe ẹlòmíràn láǹfààní. Kí là ń bára wọ sọ lálẹ̀? Ṣá a tún lẹ́rìí lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí atọ́kùn mi ṣe sọ. Mi ní parọ́ fún yín tí olóòtú mi bá fààyè lẹ̀ pé kí n gba àwọn èèyàn láàyè láti pè nílé. Bá àkókò péré ti la nílé ni. Tó bá di àwọn episode míì, a fi ọjọ́ lẹ̀ tí mo gbọ́ láti ọ̀dọ̀ ara lé. Ẹ á gbọ́ response yín káwọn èèyàn lè mọ̀ pé àsọdùn kọ́ lọ́rọ̀ tiwa. Ẹnu ẹ̀dùn kọ́ lélẹ̀. Testimony wa, our work is speaking for us. N tá à ń ṣe lo nsoro fun wa nta mo le so pe gbogbo awon ton wa ni ose yi inti won gbo ati ton won ri assurance confirmation ti won ri lodo awon ta ti toju lo gbe won wa o ni o toro pon bele loni hepatitis b bo se ya were ton lo strong to e mo virus yen to ba ti wa ninu ara and it is contagious o ma run so tin ba nse test mo ma wa very very careful though eyan gbodo guide fine but yet it is contagious bo se wa contagious to by the grace of God with the help of Green World products we treat it and toju e so nti mo ro gbogbo yin te ngbo mi le ni pe ma duro pe ki aisan kankan fi ara re se bus stop abi ko fi se bi ti o ti ma je ti o ti ma mu ma je ki o digba ti kini yen ba ti wa wo e mole ko to wa sayewo come early for diagnosis e wa loju ojo lati wa sayewo gege bi olotun se so fun yi bi te n bo ni ilu olorin ona kan ti Green World wa ti company fowo si niyan te ti le riru ara ewo to ayewo to kaju e ti akose mose wa ibe ni suru lere adojuko Senate Bank ni ilu olorin ibe ni kan le ti le ri mo so fun yin pe awa meji la wa ni Southwest ta ni room ti a ni pelu machine tan lo yi machine yen de ni latest lowo ta fin se diagnosis so e lori ofe lati wa city suru lere yen ododo le ba nbe a ni so nti o sele nto sele laso idunu tu wa ni pe ta ba wa ri o oke soro eyan ton nkan yen o ni wa nbe lo titi o nigba ta ba ti ri ba ona bayo ti de agbo mo se fe ka sare gbo eri momo yi kin ti momo yen so ginger mi toran ti e ti irowora nkan ta ni kan lu sugbon won ra eta ni kan koko fi prevent e wa gbo eri momo yen eni ti o ti irowora ogun ton kan ye ti yen wo ton gbo se wo e gbo nti momo yen so e ja doke lo
0: Hello, my cousin Sao, a shagony, a dupe, multiple or long, the polo the cleans tea, tea, moara, ni, or wany, mulpe, she shared dada, sheds mono, she sheds mono, multiple or long, long at bomb, my twin, they share and not show, and she shares you, a shagony, or that was.
5: Wow, Murupe, I bought some money, so. In turn, so no, Nickway. Nigba ta sayeyo fun won mi ni so awon ori ton fe toju bo ki lo du momo yen ton fe ndupe lowo Olorun ni pe mo fe so fun yin pe nkan merin lo serious to se won ninu kan merin to se won won ti ri owo eyo kan lati toju won ni osa won ni hypertension high blood pressure won ni high blood sugar won wa hyperglycemia bakan no e ma je nso keta tore mo wo pe ah se ti lasan wa le segun eleketa to elekerin to so yi elekerin yen gangan elekerin yen gangan ni ti tan lo ti tan dupe lowo esi ti tan yin olohun fun tan dupe lowo le se fun ti yen ni mo ni mama se wa be se wa wa yi pelu aduru nta ri be se nse yi bo se nse won ni total discomfort ara won o le rara leyin ayewo ibanuje wa ba won pe ah bi ka won rowo ka won mo ka won ogun wa lo le nigba ta so pogun yen ma wo san e wa fun mi ni nkan kan to wo mi ka won wa ara ti lasan to wo won ka jo keta ni oro ton so yi o e gbo ton so pe osan osan won lo ni irole nigba ton dele jo keji ni testimony yi ti dele so what are we saying a fi enu ta o ja le ise Green World awon product yen no nsoro fun ra won eyin ni e de wa danwo ti mo se ma nso awon maybe terminal diseases or serious ailment te ti nawo nawo nawo e ma ti nawo sofo mo solution wa nbi kan nkan ta ro yin niyan e ma bo wa sibi ti solution wa a de fara jora pe lawon te nso pe nkan kan na ni wa an se nkan kan na o ori afefe mu tin so yi Green World lodo ti wa a nse awon oruko te nda fun mi lorisirisi te so pe e ti lo be won ni nkan kan na ko ni wa o Green World amon ta gbe dani nkan meji ta nse na niyan ilera ni company ti wa gbe dani mo de so fun wa pe our product won ni three contents to je kan yato si other products number 1 ile ise to ba ni meteta ti mo nso yi o le jade ko wa so to ba ti ogun ti e ba nse bi ti Green World to nse yi o number 1 ni pe ani supplement supplements ni other ones ten gbon yen ni mi o dispute And supplement is just to complement whatever diet you take. Bo ya le je onje asara lori bo se ye ka je. Awon supplement e ma ran wa lowo lati ri nkan ti o sara wa lori se. Gbogbo awon company e ni. Bi le se to wa na ti ni. Bo ele keje atele keta ti Green World ni ta fi yato si others ohun lele. Ani product to wa fun prevention. Ohun ni ti ti mo fun madam yi. Ti yen lo kokon ma nlo guide lo ma nse detoxification. Ohun lo ma yo gbogbo toxin kuro ninu kidney, kuro ninu liver, kuro ninu intestine. Kuro ninu gbogbo joints to le ma fa joint pains, to le ma fa joint, to le fa sleepless night, to le fa ki BP ma lole ko ma loki, ko le fa ki lipid ma rise, awon excess lipid, awon excess cholesterol. This same tea lo ma se. Ti yen ni momo yen lo. So Green World ni tea for prevention. Number 3 to wa kaju e ni pe Green World ni curative product. E wo combination meteta yen. Bi mo tun se ba yen sore won tun se research lori awon aisan mi. Tawon eyan tun fi se abe gbe jade Green World tun se research bi a se lo ogun lasan. Tyson yen ma kuro nbe line lainu. Line mo laadun mo ba eya ara je. Because inu ta ba ti la ta ti sopo aba won ti ba nbe apa yen o kin pare. But why risking your life? Nigba to ye pe 50-50 na tun ni won so fun ye pe ta ba la na 50-50 na tun ni. Green World e wa nbi ko so fun ye pe 50-50 pelu ogun to lo ninu Green World. O ni ori ofe pe ma gbadun. To ba ti tele ba se ni o lo. To de ranta ni o lo. To de lo ba se ni o lo fi yoku le sowo Olorun. Olorun den ni ko ma je gbugbu awon to nwa na jeri si. Prostate enlargement, prostate cancer ti mo ti toju ni suru lere. Yo to mejila di mo en soro yi awon to ku nse tan toju tan riwo san won ku wa lo won gbo bi mo en so yi to ba pa sodun wa nbe melo bo ti e fe ka iwe wa lo office wo to ba fe ri gege bi eri ko sin ta wa treat an record we keep file for each of our clients and in fly file for any kokon ta n toju so you can come and see them so gbogbo aisan to nse yin e fo kan bale ona bayo wa e kan tete wa e wa se ayewo e ma bo laaro la gbogbo yen te wa awon yen ti outside wa I mean outside the Ilorin and outside Kwara State so e te wa ni Kwara State e janfani yi ko sibi to jina o e ma bo e wa sayewo ibo le nbo suru lere le nbo Senate Bank suru lere ni onoja tutun Senate Bank yen na le ti so e kan fona si odikeji complex white to wa nbe yen office wa lo wa nsa le ti ri asia wa nwaju e Green World ileise Green World le nbo e de ma pe sori number ten pe sin yen na bo ye fe bere onkun te le fe bere 08063723539 e ma ti pe bayi leyin ago meson ni ke to ma pe lekan si 08063723539 ohun na ni e ma pe si ileise Green World ohun na ni e ja si onkun te ba nilo lati bere e je nsaye so awon kan bi meta kan ti o ye ka ma se ti o ran ilera wa lowo ti o boost immune system wa ti o ni je ka ma tete ni aisan number 1 don't wait till you are hungry before you eat e ma duro de gba ti ebi npa yin ke to jeun number 2 don't wait until you are thirsty before you drink e ma duro de gba to ngbe ba ngbe yin ke to momi don't wait until you are sleepy before you sleep e ma duro de gba ti orun gboro ti kun ke to lo sori ibusun lati lo lie down income caring don't wait until you are tired before you give yourself rest e ma duro de gba to ba re yen pa ke to lo sinmi gbogbo nkan to yin bo fi ju wa lo ni to wa ka die nle e ma duro de gba ti e ba sick don't wait until you are sick before you come for consultation e ma duro de gba ti aisan ba da yin gunle ke to wa se ayewo ke to wa toju ara yin ileise Green World a wa nbe ani ero to nyeyan wo to nso bi nkan se nsele ni ododo oro fun wa lara e ma bo si suru lere ni arola suru lere adojuko Senate Bank e ma pe sori 08063723539 a oni fi aisan logba nti mo fe ni pe ke gbe igbese kia kia igbese komo komo a o de ri pe awa na o ri ti wa se nbe Thank you for listening. Ejade, okay, long.

0: wọ́n lè jẹ́
1: ìyàwó
0: wọn tí wọ́n mọ̀ mí gbọ́dọ̀ jẹ́ èèyàn ọmọ mi gbọ́dọ̀ gbogbo tí ọba gbà mí náà gbọ́dọ̀ rípọ̀ mọ̀ mí jẹ́ èèyàn
1: ọmọ yóò bí dáadáa àmì
0: ọmọ bí gidi wà ń ta ọmọ yóò jẹ́ èèyàn ẹ̀yin tẹ́ ẹ ṣe làkàkà lórí wọn lẹ́ jèrè àwọn
1: ọmọ
0: yìí àmì olúwa o àmì jésù kìrìsì sọ ẹsìn bò
1: ẹ rojú ọlẹ ẹ mú
0: jọsí ya rẹ ọba dé ẹjọ jẹ ni ẹyin tẹ mọmọ yín náà tẹni wọn lọ mọ sí gbà tẹni wọn lọ mọ sọmọ ọdọ
1: ó lágbára
0: ẹ tẹ ń gbà sọmọ
1: ó lágbára
0: ẹ fọmọ yín sọmọ ọdọ ẹ ń gbowó rẹ
1: ẹ wá náwó
0: ẹ wá náwó
1: ẹ wá náwó tẹ ti yá tẹlẹ tẹ ti
0: wà láì ìyá rẹ ọ jẹyin lọjọ ògbó
1: wà láì
0: ẹ jìyà rẹ
1: wà láì
0: nígbà tó dọjọ ògbó
1: bẹẹ bá kò lè finú fídíò fẹ ṣe má tẹ jẹ ń sọrọ jẹ káwọn aráalé sọrọ
0: jẹ àwọn aráalé ó sọrọ
1: kò lè finú fídíò sọ pé òun ní àánú ìyá òun lójú
0: kìnnìkan
1: òun lè fi máa sọ pé àwọn ọmọ mi wọn láàánú ìyá lójú àwa ní mo ti ya ìgan ti ṣe
0: irú àánú wo ni wọn fẹ ní lójú ẹni tí ò láàánú ọmọ tiẹ wọ́n ní tí kẹ́tẹ́kẹ́tẹ́ ò bá ti tí olówó kẹ́tẹ́kẹ́tẹ́ ò bá ti
1: tíjú àti
0: kẹ́tẹ́kẹ́tẹ́
1: bẹ́ẹ̀ni
0: kẹ́tẹ́kẹ́tẹ́ ò ní
1: tíjú àti gbé ṣubú
0: torí pé ìyá yìí ò tíjú àti kẹ́ ọmọ ẹ̀ kó tiẹ̀ sọ pé ọmọ mi mo jẹ̀yà alágbájá ń gbèsè owó tí mo yá ní tí mo fi ṣe rèé mo sì mọ̀ pé owó yìí ó rí bẹ́ẹ̀ mo fi sin ẹ̀ díẹ̀ ni o gbogbo ẹ̀ díẹ̀ sì kú káti ẹ̀gbà bẹ́ẹ̀ ni o.
1: kódà irú òbí mi gan bó yá ó wá tẹ̀lé máa fọ́ mọ́ ní pocket money
0: yes na ó sì yẹ ká san gbèsè yìí dákun tó o bá ń gbowó oṣù yìí ìdajì ni wọ́n máa fún ọ o èmi náà mọ̀ ń múdajì àmọ̀ fi rọ́ gbèsè tí ń bẹ lọ́dọ̀ arábìnrin san dákun
1: sọ̀rọ̀
0: àwọn ìyá àsọnu àwọn ìyá igi haga haga hugu
1: igi haga igi haga gidi
0: torí tí ẹ bá sọ àwọn ìyá igi haga àwọn ìyá ìyá jalabuka
1: tó
0: yẹ kéèyàn ọmọ ṣe bẹẹ ọwọ mẹlẹda ọmọ fúrijọ ọdún méjì sòfò nínú ẹlẹda ọmọ ọlọmọ
1: ìyá tó
0: sọ pé
1: ìyá ló sì kọ ọdún kan
0: o tó wá pé ó tún kọ ọdún kan àfi kọ lọ ọbẹ
1: ó nítorí kò síbi tóun ti fẹ rówó òun náà ni ó parí
0: ọdún kan ẹ tá bá sọ pé kéèyàn ọmọ ṣe ọlọrun látara ìyá ṣe yàrá àwọn ilé báyìí síyàlá àwọn ilé
1: àbíyàgbà
0: àbí àwọn sọnu
1: àbíyàgbà ilé ìsàbíyàmọ àbíyàgbà
0: kọmọdé pa àti jọjì àjọjì o àjọjì o ṣùgbọn níbi tá
1: lẹyìn lónìí lónìí lónìí sọ
0: àwa sọ tiwa
1: àwọn sòótọ ọrọ
0: ẹ má sì àwọn òbí
1: kò sẹ́ni tó lè rí kíkẹ́ kan pamá tí òrò wà lẹ́nu ó tọ́ ni
0: àwọn òbí rèé o òbí rèé o òbí rèé o bọ ẹ mọ gbàgbé pé ìwọrọ ọlọrun sọ pé ẹyin òbí
1: ẹ mọ mú àwọn ọmọ yín bínú
0: ẹ mọ mú àwọn ọmọ yín bínú eléyìí sì lóhun ti bínú òun sì ti kú òun lé kò sí tó sì lè dòun àti wọn pọ̀ mọ́ kó ní ká gbọ́ ọmọ lọ lálàáfíà
1: àmọ̀ràn wọlé ṣe fẹ́ ní kó padà sílé ni kó lọ sin gba ọdún kan tó kù
0: ṣé kó padà lé kó lọ sin ọdún kan tó kù àbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe wípé mi ò gbé mọ́ra mi lọ police station ṣé kó gẹ́ fún wọn fa ọ̀rọ̀ yìí lọ police station torí tẹ́ máa fọ́bọ̀ lọ police station sórí ìyá tí wọ́n tó yáwó ọ̀daràn ẹni tí ń gbowó ọ̀fà tí wọ́n sanwó ọ̀fà
1: kódà ọlọ́yẹ ó ṣeéṣe kí ìyá tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ gan mọ̀ rò pé ìyá ti ṣàlàyé
0: ó ṣeéṣe kó rò pé ìyá ẹ̀
1: kó rò ń jẹ́ kí ìyá ẹ̀ sọ fún pé àṣẹ mọ́ mi ò bẹ́ẹ̀ sọ ni
0: so mi ìyá rẹ̀ ọ̀bọ̀ sọ ni
1: ìyá ẹ̀ kankan òun ló yẹ kó mu gàrí ní iléṣà àkànwá mọ̀ lubi tán ń gbé ni
0: wọ́n lè gbé wá léṣà léṣà ò jìnnà ilé tó jìnnà
1: wàláì
0: tábà ti lọ polówó ọjà aṣojú òpó pé
1: àwọn nǹkan kí wọn lè ṣe lu òyìnbó láéláé ta ló bí ẹ
0: bí wàá dánwò lọ́hùn ìwo rẹ̀ ọ lọ
1: wàláì
0: ọwà pé ọmọ ọmọ ọlọ́mọ ọkà rẹ̀ ọ̀hún dúwìkì ọkà ṣe ní sí lọ́wọ́ ọwà kó sínú
1: ṣe ọlọ́njọ́
0: ẹ̀hún sí ṣòwò
1: ẹ̀hún ọlọ́njọ́ ẹni tó jẹ́ deputy senate president wa tẹ́lẹ̀ ìkéré máa dùn
0: ìkéré máa dùn
1: ọmọ tó mú lọ tán náà fẹ́
0: lọ kídìnrín rẹ̀
1: wọn ọmọ tí ì lò
0: ó wọn tí ì lò ó
1: ìkéré máa dùn ó sì
0: wà lọ
1: bó ṣe nífà tó lé
0: kánná tó àníwọn ìjọba tó wà ń bẹ ìtútù lọbẹ lọbẹ bẹ pé ẹdákun
1: ẹdá ìjọba ẹsẹ ẹjẹ kó wá parí gbogbo ẹbí wọn náà wọ gbà
0: wọn ni kò sí ntọjọ
1: ibẹ ló sì máa ṣẹra dáadáa
0: ọmọ àwọn ọmọ ọlọmọ sòwò ẹrú.
1: àwọn ọmọ kan wà nulẹ nílùú òyìnbó ọlọyẹ wọn làwọn òbí àwọn wọn ní ìyá àwọn wọn ni tó bá ti kúrò ní làárọ wọn ló máa kó oúnjẹ fáwọn akó gbogbo ẹ fáwọn wọn ní ṣùgbọn tí ń pẹ ju kí ìyá àwọn tó padà wá sínú ilé wọn kọ pẹtíṣàn mọ ìyá
0: wọn
1: wọn náà ìjọba sì wá kó gbogbo àwọn ọmọ lọ.
0: wọn kọ wọn lọ ni ó ti dọmọ ìjọba nù wọn kọ wọn lọ ni
1: wọn ti kú sọmọ ní nígbà tọkọ mi sọ mo ní wọn wá kọ ọmọ lọmọ
0: àjẹwò aláìwọ kọ ọmọ lọ
1: ó ní wà ó náà kó gbogbo
0: àwọn ọmọ yẹn lọ kò sí tó fi lè rọmọ yẹn gbà ẹ wo aṣojú òpó òpìlẹ̀ tá a bá lọ polówó ọjà tá a bá dé.
1: kò sọ̀rọ̀ pé mi mo bí.
0: nbo kí ni kí ọmọ yìí ó ṣe ṣé kò padà lọ́lé kọlọ́báyà rẹ̀ kọ́ mọ̀ bá a ṣẹ̀ sọ́run rẹ̀ tó rẹ̀ ti ní ọ̀run rẹ̀ ni o kọ́ wá lọ padà sí gba ọdún kan tó kù torí kọ́ ti mọ ọdún méjì
1: àsára
0: kí ìyá lè ṣàdúrà fún àbí ok ọdún wo ni ó padà wá lọ́lé ìwé tí ọ lọ gbà ó ní

kò rẹ́ni bá rẹ́. Wọ́n dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dìran tó mọ́ wọn lọ́wọ́ po. Ó wọ́n mú lérò. Èyí ló jẹ́ kí Diamond FM ó ṣayọ lálẹ́ ayé já gan boro. Fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nu nípasẹ̀ ètò kankanka. Ó wọ́n mú lérò. Àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dá fi kọ́gbọ́n. Láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú Wednesday. Lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera. Òpó múlérò ẹ fà yílẹ̀ fáwọn atọ́kùn apèdè báyìí tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kìí pèdè ìkókó lẹ́nu Bukola ọmọbori owó ọmọ bíi àti Babatunde Azeez Ọlọ́yẹwàn. Òpó múlérò aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́tọ̀ yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlà kọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé. Ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS, WhatsApp message, WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dán tàfẹ́sọ̀nà gbogbo jẹ́ká jọ pàdé lórí ètò. Òpó múlérò.

0: gẹgẹ ba ti mo wi ni gbogbo igba pe n to ba koju seyin nikan eyin ni o ko selomi bi ilu gangan eh be gẹrẹ lo ti ri lale ojo toni na o le koju seyin koko eyin selomi bo le koju sa lawa tin wi lo le lawa tin wi ti wa yi bo lo ko seyin kini ko mo birin yi se bo se seyin lo ti da abi bo se iku die ka to ogbon o le yin ro pe le ko eh ko mo ba se ya re ya tori ohun lo fe josun awo omo ya re ri o as la fani ati ori ofe lati pe ya re tabi lati ba ya re soro omo yi gan mo fi adoju oro ko 0916159101 ile kale 0916159101 loju opo opo to bi awon eyan o ti ma pe number imo mo ma fi pamo lati gba yi ti mo tan ni mo pa en gba mo si ro po tasiko ta ka tan la to tan yi ile kale o
1: oloye wa
0: e mo kale
1: ora anugba
0: ami olohun
1: omo bi
0: to nbe
1: oku adaje o
0: to adugbe
1: eri abiyamo wa
0: eba
1: aya wa
0: eh
1: yo omo na si wa
0: eh
1: abiyaja ni down iyaja so iru awon aya ba awon
0: eba
1: kan lo ọkọmọ yẹn lọ tí mọ lé ní
0: ṣé kò ní wíkẹ́dì
1: kí ló dé tó ń fi sọ fún kí ló dé tó ń fi sọ fún lọ síta
0: tọ̀
1: kí ló dé tó ń fi tí ò fi jẹ́ sọ fún ọmọ yẹn pé tọ̀ ń báyìí ló fẹ́ ṣẹlẹ̀
0: ìbájọ
1: sọ́lá ó wá ti ọmọ síwájú tán
0: ẹyìn
1: òkì lẹ́sẹ̀ ọlọ́run sànú o
0: ìyá lóko díjọ ọdún kan tọ́mọ ó padà tí ó fi lọ síṣẹ́ yìí ọmọ sì ní kò sí ní tọ́jọ òun ọ̀yà kọ̀yà òun lọ́mọ kọ́ máa ṣe tiẹ̀ kóun ọmọ sí tòun ni.
1: Ó àìmọye ìyá níta tó lè rí. Ìyá tí kí n wá sẹ́lọ̀mí ìfẹ́ fún wá tí ò rí.
0: Kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run.
1: Òun
0: máa ń wá
1: wọn kí ó mìsíùtì ẹ̀.
0: Ọ ti tán kò sásọdún àwọn táwọn ọba rí àwọn ò ní sọ.
1: Lórí ọ̀pọ̀lọpọ̀ ọmọ báwọn kódà wọn tó ń ra lẹ̀kẹ̀ fún ọmọ tẹ́lẹ̀
0: ṣíṣíìtì
1: olùkọ́ ọkùnrin rọwọ́
0: ọkùnrin.
1: Ẹnìsìn ọmọ tí kò sọ ẹnìsìn ó ti lélẹ̀ báyìí kò rọ́kùnrin.
0: Káàbẹ̀ tẹ̀rí nǹkan báwọn.
1: Àmọ̀ kò ilé tó wà gan kò dé tó ń bẹ mọ́ àwọn ọmọ inú rẹ tọ́jọ́ dàgbà gbogbo wọn ti lọ lé
0: ọ
1: ó dàrọ
0: ẹ ṣeun ojú òní tìyín ẹlú ẹ kalẹ o
2: ẹ kalẹ sọ
0: ẹ mọ ṣeun bàbá
2: ẹ kó ètò ẹnímọ ní ara omi
0: adúpẹ o ẹ ṣeun adúpẹ
2: ọmọ bíi àní gbogbo yóò ní dàrú
0: àmì ọlọrun àmì
2: tẹrẹmọdé ní òní dàrú ayé
0: àmì
2: ṣe ẹ rí ọtẹmú wa lálẹ o kò bí sẹnìkan
0: bẹẹni
2: o kẹyìn sẹnìkan bí lu gangan ètí èmi kẹyà ohun tí èmi olórí àwòkẹrẹ ọrọ gbọdọ sọrọ.
0: À ń gbọ́ yín bàbá à ń gbọ́ yín bẹ́ẹ̀ni ẹ ṣeun.
2: Èmi ò tinú Bible gbé.
0: Ó yà ìjà ló ẹyìn sọ́mbẹ̀.
2: Nínú Exodus 20.
0: Eba.
2: Òfin mẹ́wàá tó wà ń bẹ̀. Ó ní bọ̀wọ̀ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Kí ọjọ́ rẹ̀ kó lè pẹ́ lórí
0: rẹ̀. Eba.
2: Tí olúwo ọlọ́run rẹ̀ ti
0: fún ọ.
2: Ìyá Isa ló tọ́jú ẹ̀dàgbà wọ etí iye.
0: Òdodo ni.
2: Tó mọ ibi tí ìyá òun tọrọ bọ tó fi rí owó yá o tó fi rí tọ́lás kò lé. Tó mọ tí ìyá fi owó ṣe. Ìyá náà tó ní kó lọ ṣiṣẹ́ ń bẹ̀. Ó yà ìyá náà wígbà tó fi di wípé yóò di wípé yóò bẹ̀rẹ̀ ìyówó bẹ̀ pé òun náà ti lè ní bọ̀mí tí yóò ti fara jọ.
0: Ok.
2: So tẹ̀bí ìyá ẹ̀ ni.
0: Ìyá rẹ̀ ni.
2: Kì í dẹ̀ ṣe iye ní ìyá kì í dẹ̀ sọmọ lọ́mọ.
0: Bẹ́ẹ̀ni.
2: Astagafula.
0: Asitɔrɔ dariji kɔlɔn o dari
2: ɛsɛwaju. Ɛyẹ tɔjú ɔmɔ láti inú oyún wọ etí yẹ kí ló kọ́ mọ lọ ṣiṣẹ́. Àsọmọ náà ní sí òbí ni. Ó ti jìyà lérí ọmọ kò ti gbúdọ̀ jìyà lọ́wọ́ ọmọ.
0: Ok.
2: Bí èmi ṣe rí tèmi sínú
0: ọ̀dà kò burú.
2: Kò sẹ́ bí èlé bí ọmọ ni ẹ tó mọ ọmọ lọ sóko kò lọ sọ́lẹ̀ lóko. Àtẹ́tẹ́kọ́
0: Ọ̀dà. Ẹ ṣeun bàbá. Àdúpẹ́. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ mọ̀ ṣeun òpó múlò lẹ́jà sí yìí o.
3: Orúkọ mi ni ọ̀gá sínìọ̀, ọmọ fún tára ọmọ tàbí
0: gbogbo. Ẹ ṣeun ọ̀gá sínìọ̀ ọ̀rọ̀ nílẹ̀ yìí.
3: Ẹ rí ìyá òun ti lẹ́bi. Torí tẹ̀ bá ń ṣe irú nǹkan báwọn tẹ́ pé bá ń gba owó ọmọ.
0: Bẹ́ẹ̀ni.
3: o ba yen fe ma na nbe o gboro ma sura kankan ti o ma je ko ma won mo
0: ehn e seun
3: be to inu owo re yi o mo ti bora kini yi o
0: ehn
3: inu owo re yi o mo ti bora ile yi
0: o da be
3: yo ba te da yoku ma lo ma ma lo
0: mo loju
3: yo le mo pe o eyan won na ti na nu
0: inu owo yi won na je ninu agun owo fun ara ohun
3: ehn o mo ti temi ti pe owo yi o ebi je me de me de
0: ira
3: kini kan a mo le ba lo yi ji won
0: omo ona gboro to se pe o ya no se gboro se pe to n ka ko jo fo omo ra wa won omo o se pe omo ti ku le ni se omo lohun o le so dun kan to ku mo pe
3: o n
0: ti ku o n ku won lo mo yan to la wa aye ibomi ya si Olorun be oga sinu ori ki yo ropu re ki yo lo finish odun kan to ku to omo ti ku o le pe o gbo mo mi e dirayi mu eje bi go lo mo gbe le aye bi da pe e fe daada fun mi ninu rin ajo aye elu e ka le o
4: Oloya
0: e mo se baba e ka le sa
4: adara fun yin
0: ami oluwa
4: e mi su bu daru
0: ami adupe adupe
4: better seen feeling is better to you in the new dog.
0: Ami Oluwa.
4: And now for
0: Ami.
4: Omo bi to disaro.
0: Disayinda. Abi o.
4: O to ma to yoju ri ati o mo lenu.
0: Oburu.
4: Baba mi.
0: O seun sa.
4: O ti to. O bi lo bi.
0: Beni.
4: Baba mi baba iya ni ya.
0: Beni.
4: Ko de si ba ti le se to. Ti agbalagba ba joko ori agbantara un to ba ri omo to gori 25 story to je kuku atun bada ko le ri olo be olo bi omo yen hello
0: hello zawa pelu yan gbo yin an gbo yin
4: olo bi omo yen oto
0: ato
4: duke ni wo itin yes
0: beni
4: o de ni ko si baba mo fun mo
0: beni
4: o ndo de je pe omo yen jade to so pe kun lo se
0: omo yin na salaye ninu oro re pe ohun gbogbo gba yin na awon la kaka lo ba yan foso lo ba yan grugi loko la won fi survive debi ta won de yin na o de tin yin na o
4: eyo le mo bi agbara ya yen ti mo Babas in Laka Canada, Utah,
0: one young Benny, Benny was
4: one boy. Say, why to worry by Utito Uncatia and she Okuja.
0: Okay,
4: it to leave cool loss, she said, got to go to your school. Need
0: 200 just saw an agreement in one, Benny.
4: And what go say, worry Uncacama one bell. Yaye only my dear big business, only the Muncacajadu. Keri nkan ti ma fe ki omo yen si na sa ni family o se be na won to je era family
0: okay
4: instead of ma gbe ye lo si police station e je da to ba gbe ye lo si police station awa ki se gbogbo alaye lo ma gbo nkan ti ya yen si o
0: beni beni
4: omo buruku lo to ma da o
0: beni
4: ipo to ba be lo ko ti ru oko be ye ba gbo pe o be ye
0: gbogbo ye lo police station ri auto ni
4: auto ni
0: auto ododo oro
4: ko gbe iya yen lo si family house ka wa bi iya yen le ri pe ki lo de to fi se be
0: ehn e seun agba oni tan rile
4: ko mu koko yen jade koko kan ma wa nbe o
0: ehn
4: e se o ru pe omo le lo si se odun meji ko to so ko odun kan
0: oloko odun kan
4: o de wa si koko
0: to
4: se ri pe omo si wa jade yen to nu ti lo e ko mo se gaga ko lo si family house ko lo fe jo sun awon baba yen kan
0: e seun e seun
4: e seun o to ra jade
0: e seun a seun adupo oju oni ti yan adupe agba oni tan lori le elu e ka le o e ba n gbohun oke di e seun e ka le ku mi lori e seun e ku mi lori le jasi yo
5: ta o fi ki ade diba
0: e seun adupe seun
5: do
0: to olorun be
5: oda e ni ti bo ye de
0: ni eba
5: ya lo bi omo
0: ono
5: ti so lo so da ki lo don kene do ri ti ti ye so wo lo so da
0: be ni
5: mo ya na lo wa ni lo wa lo lodo wa lo ki so mo joko ti o abe go mi
0: agbo ye
5: ta so pe nfun lo je se gbe ti ya na lo bi omo wa ni lodo wa lo ki
0: Daniel,
5: I
0: told
5: you
0: because
5: you
0: are
5: so kan to yan fu se ka lo so pa to ko mo o le ko mo ku pe a ori to na ni ba ko kon to bu won
0: ko so fun
5: wa ya wo pe ya ya bu fa fi aye ni
0: eh eh
5: ko ma
0: to
5: pe wa su o ma to ko e mo ma pe bi te so ma ni bi fu pa ma ni
0: eh eh
5: omo omo
0: omo omo
5: wo ye ki so bu ti so ko ti wo so se a ido lo to ko do kan de da ko so do kan
0: o an yi
5: wa da wo yo o ba ti wo de je o ma da da ji ni
0: o
5: ko ju owo yi
0: ah ha
5: o ko kan kan
0: ah
5: to
0: o
5: be ka to go di dai olohun sa no
0: amen
5: ti o ma ba bo wo bi o ye ko bi na ma wa ba to ba se ila o bi wa o bi na ma se da la so ma
0: oda
5: o no meji o gba to jo gba ko bo
0: ti o gba nkankan to mo si n lero pe on fe wole iwe bo n ba rowo rowo itu jo won wole iwe ah
5: o ma ma le fa ma jo to bi e
0: jo para no ti pe ti pe
5: wo
0: aibo ni mo je kokon kolo ozanu adugo ese o elu e kale
6: e kale o
0: e mo seun ya wa e kale won
6: jefa e ku jo meko
0: adugo ese o
6: eh oruko temi ni omo ba taye ro
0: adugo ese o
6: e wo ni pa oro to e gbe wa yi
0: be ni ma
6: oro to tick di en
0: ah to
6: seri iya o lo bi omo
0: be ni
6: tori pe ti jo to gun ba ma de fun eyan yo se nbi omo o de ba ya yen niyan o
0: le
6: mo po omo e lo le ba o to isoro mistake ti ya ti e se ni pe o ye ko pe joko o so po wi pe mo o je gbese o
0: okay
6: to ba n sise yi o ba ti ma se lele yi o
0: correct
6: gba ta ba sanwo yen tan gba to ma lo to ma lo school
0: okay good
6: omo yen na ati mo po ti so fun
0: then won a ti lajo so oro
6: a ti jo lajo so
0: e seun ya wa
6: gba mo wa tori be kuro awon tele apolopa gbe ah ko ye ko ri be tori pe iya e ni to ba jojo waju to ba lo le oko toro ba sele pelu oko to ba gboro yen a ti bo ti apolopa gbe iya e
0: then o le foropa gbe won na
6: mo ti temi ni pe ko mo ke mo binu ke mo tu kuro
0: iya wa lo ma so dukan si bayi o iya lo ma so dukan to ku
6: ko so bu pe won le se e o ni ko ko iya isile ko je ko ye pe mi le se so bi to ba ti ma so gbese e ko lo so
0: oda
6: so ko mu ja ninu je ko se mi ri
0: e seun ya wo ju oni tin agba ona oni tan lori le e seun elu e kale o
5: pele en kale o
0: eh e seun baba
5: baba mi la keza
0: e seun e kale
5: o
0: ti ri bo se ri o okay
5: o ku ata ti won mo
0: yo wo dukoku ni ke ma bo directly ni sin
5: okay
0: okay
5: ma
0: ah to ro ba de le ka so Eseun chief Eseun se komo yo wa pada wale bayi ni abi bawo bayi abi ko lo wa se ti e sibomi tori to ba se lodo re iya eyi won ni fun lowo o
5: ka ba ti mi open account kan mi san o te direct
0: eni
5: ra se ba ti ma mo ko ohun lo mi bo ti ka ba de so a ti ku o be pa ti
0: ko ti de yada nu Eseun chief adupe elo e ka le o Eseun e ka le o ko mi lori
5: yes sir
0: I think it's a
5: good thing.
0: I think it's a good thing.
5: Ben,
0: say if you're right.
5: Ben,
0: I'm going to
5: go to the house. I'm going to go to the house. Nobody ni se be mi gbe nu ni ile odo won
0: aha aha
5: mo de fe lo mo se ko se kan gba yen ni mo se freedom
0: iya
5: ti ma sha power ogun iru time yi won le so pe o ya just ya o
0: ha
5: mi time ta se ya ya yin se to lowo
0: te fe lo sun la le te yin ti fe lo sun lago me wa fe lo lu
5: ma ko create sinu moto
0: just tun ya ka bi si olohun
5: at the end of the day won ni te be mi sun le won pe awon bo mi awon se gba awon dawo ti ma paro fun yin ati odo lai abuja yen na mo ti ta lo so de lo ni abuja
0: kabisi olohun
5: o ko si bo je ma je na omo yen ma fori ji yen
0: to
5: o ko ju so fun pe
7: òun ò lè ṣiṣẹ́ ọdún kan yẹn mọ́.
8: Ọ̀dà ọ̀dà.
7: Kò ń ṣe pé bóyá pé ó fi àkókò ẹ̀rọ ìṣòfò àbí ó yè láyẹ̀ náà.
8: Ìyẹ́ni. Ọ̀dà.
7: Forí jíjẹ epo dẹ̀mú dúkúrò.
8: Ẹ̀yin forí jà wọn tó ṣe ti yín fún yín àbí?
7: À, mo ti forí jì wọ́n.
8: Tó. Mo sì padà fún yín ní nǹkan kan náà.
7: Àwọn àpàkókò ẹni ṣòfò ni wọ́n.
8: Kábíyèsí Ọlọ́run.
7: Ẹ̀yin ò lè fẹ́ ru wọn kù.
8: Nínú ìrìn àjò ayé kọ́lọ́run ṣàánú wa kọ́ sọ́wọ́ lọ́wọ́ wọn.
7: Bó ṣe rí nìyẹn.
8: Adúpẹ́ ṣeun ojú òní tìyín. Irú àwọn nǹkan làwọn èèyàn wá sọ̀rọ̀ àwọn dà. Kéèyàn máa wá sìn ọ́ kọ́ wá pé kọ́ máa ṣiṣẹ́ bí akúra kọ́ máa lò bí omi òjò ńlòkulò kọ́ wá ní ṣe bí ń jẹun. Ìbámọ́ wàá jẹun. Wọ́n bá fún lówó rẹ̀ tí kò ní máa jẹun lówó rẹ̀ bó ti wọ́n àti bó ti kàbíyèsí Ọlọ́run mọ̀ kó wá ìbínú kẹ. Ẹ̀lú ẹ̀ kálẹ̀. Ẹ ṣeun òpó mi lóró lẹ já sí.
7: Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó ṣẹlẹ̀ kí mi jẹ pápá.
8: Ọ̀pọ̀ testimony wa di over the plenty.
7: Láti 1970 títí di 74.
8: Ọdún mẹ́rin.
7: Ọdún 70 sí 74 ọjọ́ ọdún márùn-ún.
8: Ọdún márùn-ún.
7: £1 ni mo gbà lóṣù tí bá ti gba àfilé ìyá àti bàbá lọ́wọ́. Nígbà tó di ọdún kẹta kíkẹrin, làbúrò ìyá mi ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi pé iṣẹ́ tí mo ṣe owó mi gbà bí mo ṣe lọ béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ló di wàhálà. Ìgbà tó yá mo wá dákẹ́ mo wá ṣiṣẹ́ yẹn lọ. Nígbà tó wá tún di ọdún karùn-ún yẹn mo wá ní jẹ́jẹ́ kí n lọ kọ́sẹ́ pẹ̀lú agídí ọ̀rẹ́ dájú mi ló jẹ́ kí n lọ kọ́sẹ́. Kọ́ tó jẹ́ kí n kọ́ ó pẹ́ òkè látà ìgbà yẹn ń kọ́ sí.
8: Ẹ̀ló. À ń gbọ́ yín. À ń gbọ́ yín.
7: Látà ìgbà yẹn tí mo tún ṣí tí mo ti fẹ́ kí n tó kọ́sẹ́ tí mo wá kọ́sẹ́ tán. Mo tún ti fẹ́ ra irinṣẹ́ mi tán kan tó di pé ìyá mi ti ya wípé ọmọ yẹn mọ̀ ti fẹ́ ra irinṣẹ́ yẹn tí mo tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ìyá àti bàbá ṣẹ̀ṣẹ̀ wú àjọ tán ra fún mi. Ọ̀dọ́ mi ìyá àti bàbá mi tún ṣẹ̀ṣẹ̀ wá fún
8: mi. Ìyá ìyá ìyá.
7: Ẹ jẹ́ kí mi nítorí náà ẹni tó bá rí kó lọ fọlọ́pàá gbé ìyá ẹ̀ àti bàbá ẹ̀. Kọ́ mo mọ́ jẹun wo
8: tó
7: fẹ́ kókó gbà.
8: Ó dà
7: torí nǹkan tó ìjọba ṣe ló máa gbà.
8: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
7: Ẹ jẹ́ kí mi bó ń tún kéèyàn ṣe tó ọmọ náà ṣàánú ẹ̀.
8: Òdodo ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ẹ ṣeun.
7: Ọmọkọmọ yẹn mọ̀ ṣe bẹ́ẹ̀
8: o. Ó dà ó dà
7: ó dà ọmọ àwò láti ilé ìṣàlọ́ ṣọ́
8: ọmọ ìwé dà. Ẹ ṣeun ojú òní tìyín adúpẹ́ adúpẹ́ akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ ń bẹ̀ lálẹ́ yìí akẹ́kọ̀ọ́ tó pọ̀ ń bẹ̀ gidi. Ẹ̀lú ẹ̀ kálẹ̀ o.
9: Ẹ̀lú ẹ̀ kálẹ̀ o.
8: Ẹ mà ṣeun òpó mi lérò rèé.
9: Ẹ kú ètò kò ní bàjẹ́ o.
8: Àmì Ọlọ́run àmì.
9: Málàmù Hasan láti Ìlọrin.
8: Ẹ ṣeun málàmù.
9: Ṣẹ̀n tí ìyáàwó ṣe.
8: Ẹ
9: o
8: da.
9: Ṣé mo fẹ́ kó ṣe ni pé ọmọ òun kò lè bá àwọn ọmọ ara yìí.
8: Ok.
9: Kò bẹ̀ tó lọ́dọ̀ wọn. Ìjọba ta sí kò fara mọ́.
8: Ó da.
9: Ọlọ́run ìjọba bàjẹ́.
8: Àmì adúpẹ́ ẹ ṣeun.
9: Ó dà bọ̀.
8: Adúpẹ́ ẹ̀lú ẹ̀ kálẹ̀ o. 0916159111 lójú òpó òpótọ́ wọ bítẹ́yìn náà fi lè dá sí òun rè lọ́tún lọ́sì kọ́dà àwọn tí wọ́n ní rírí orí ẹ̀rí náà bọ́ta pé èmi náà ń tẹ́ wí yìí mọ̀mọ̀ tí mo mọ̀ lákọjá ṣùgbọ́n lónìí n ò fojú bẹ̀ wò wọ́n wọ́n padà mójúkúrò náà ni n tara àwọn ọmọ ìgbà yẹn gbà tara àwọn ọmọ ìsìn gbà n tara àwọn ọmọ ìsìn ara wọn ò gbà speedometer wọn ha ìburúkú ọmọ o ajé o ẹ̀lú àmì owó ọlọ́run.
10: ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀
8: yìí. ibà
10: nǹkan kan ni bí bàbá mi kan ṣe sọ. àbíyá malabíyá wọn máa jẹ.
8: bẹ́ẹ̀ ni.
10: lóòótọ́ tó bá tẹ̀lé ọmọ yẹn gba 20,000 lóṣù ọdún méjì fọ
8: èèfì.
10: báwa lọ́wọ́ ọmọ yẹn tí o lè bá rọ̀bù ẹ̀ tábà gbà lọ́ọ̀ ẹ̀ṣọ́ fẹ́ para ẹ̀.
8: kò ní para ẹ̀ kò ní para ẹ̀.
10: ìyá ló gbé lóṣù
8: mẹ́sàn-án. wọ́n gbé gógó.
10: kó ka ó yẹn kún pé o lè gbà lọ́wọ́ mi. ìmọ̀ràn kan tèmi àkàngbà ni pé ọdún kan tí ìyá sọ pé
8: kò tó bá
10: sì padà tó bá sì padà lọ bẹ̀ lọ ṣiṣẹ́ kò lè ẹ́ fà rí owó yẹn gbà àbẹ̀ sàn náà ni. tó bá sì lóun fẹ́ kàwé bóyá kó wáṣẹ́ sí bòmíì kó fi kúlẹ̀ kó lọ kọ́ṣẹ́ ọwọ́
8: kó tètè lọ kọ́ṣẹ́ ọwọ́. tó
10: ohun tó bá wá ń tù jọ níwọ ni àtúnyẹ àṣẹpẹ tọ ẹni pé bó ṣe ń wọ mọ́tò lọ ẹni òun ló mọ bó ṣe ń wọ́sùn
8: bọ́. òun ló ṣáìdọ̀ ọ̀sùn míì ní tí fi ń wọkọ̀ lọ kí n bá yín dirun kí n bá yín ṣe nǹkan nǹkan ló ní fi ń wọkọ̀ lọ kì í tún ṣe pé ìyá yìí ní tún fún lówó ọkọ̀.
10: tó o ti rí nìyẹn tó bá sọ fún un fẹ́ padà sí ọdún kan yẹn ìyá yẹn náà la fi sùn.
8: tọ.
10: a ṣe lè sọ kókó mọ sùn ìyá ẹ lóòótọ́. òun náà fi lè jẹun ọmọ ni.
8: ọ̀dà ọ̀dà.
10: tó bá kọjú ọ̀tún síkúta bá kọjú síkúta ọlọ́run àrùn.
8: kò nìkan kó tẹ́rù ara rẹ̀ pa yóò bá lágbára yóò bá ti fẹ́ dá yàn dá rẹ́tọ̀ ọ̀gbọ́n wọn ni bá kọjú sí ọ k kota o ba koyin si o kota o ba ku wo nikan ko te won fe da oda nu ko fura kolon be e je nde ka poru oja ka poru nta nta ti wa oni ta ba poru oja ta daride opomule ro leto yo mo te waju e wa wo e je nja wa si kini kan e ma gbogbo nta nta bo lori ikanni Diamond FM ka ba yin fe nu aje po ke ta ke fi gbogbo ara saje bi ti sese fun e ma gbe bo ni wuti wuti ikanni ta ye ngbo re bi ti gbogbo aye ntin si re ma gora e ikanni ti o sun tin sun si waju ni Diamond FM e ma gbe bo kẹyin na danwo ke si ri pe rere loluwa e ri pe gbogbo meta ni kokota ko mi ranko mi o to ta ti won e danwo ke ri pe rere loluwa e je nde ka polowo because if it is not making money it's not making sense e ja lo re pawo apo jare owo se pataki aje ninu rin ajo aye omeda o si si koko won ni money answered all things mo lo mo nbo

0: láti fi mọ̀ bóyá anything. So tó wà lójoojúmọ́ lab test náà, wọ́n á ṣe lab test láti fi mọ̀ bóyá if there is any presence of infection. So bó ti jẹ́ nìyẹn, ẹ lọ sílé ìwòsàn kí wọ́n rule out kẹ́nìkan tó ń ṣẹlẹ̀.
1: Tó kò ní jù bá ń lọ lónìí.
2: Ejì bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ láàrin mọ labala ẹlẹ́ẹ̀kejì yìí
2: lónìí. Gbogbo ọrẹ kọnu ká kó gbogbo ẹ̀ sínú.
1: Kakò wọnú.
2: Ká mọ́ gbàgbé. Gbogbo
1: ilé tó bá kù tá a bá tán ọba fi dáhùn sí. Lágbọ̀rọ̀ Ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ a mọ̀ parí ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀.
2: Ejì bẹ́ẹ̀. Nígbà
1: lè mú mọ lónìí rèé nítòótọ́ ọ̀rọ̀ lera ṣe pataki.
2: Ó ṣe pataki o.
1: Ìmọ̀ràn tó bá sì fún wa ẹ̀jẹ̀ a mọ̀
2: tẹ̀lé. Àlàáfíà lọ́rọ̀.
1: Àlàáfíà lọ́rọ̀ o. Ẹ̀jẹ̀ a mọ̀ tẹ̀lé.
2: Ejì bẹ́ẹ̀. Gbogbo tí wọ́n
1: wí ẹ̀jẹ̀ a mọ̀ tẹ̀lé o.
2: Ejì bẹ́ẹ̀.
1: Àní ìdààmú àbúrò ni
2: wá ṣe. Àmì iná yàrá
1: o. Tàbá sì ti dàgbà èèyàn yóò gún jà ni.
2: Ejì bẹ́ẹ̀. Bàtẹ́yìn
1: bá wà 60, 65, 70. Tó lóun sì fẹ́ kó wọn mọ̀ ṣe bí ọmọ 35 years. Ó ti
2: pé yọ́pì fàdà. Ìyẹn náà pẹ̀lú ìpẹ́sí ń wọjọ́ gbó.
1: Bẹ́ẹ̀ ni.
2: Ẹ mọ̀ fara mọ́.
1: Ẹ ti ń dara alẹ̀ díẹ̀ díẹ̀.
2: Ẹ̀dá ò gba kádàrá. Ẹ̀dá ò gba kodoro. Ẹ tètè gba kádàrá.
1: Ìgbà kádàrá o. Ẹ dúró ní 70 kẹ́lógún yẹn wọ́n lé ní 25. Kò ṣeé ṣe o. Òun náà lẹ sì ti gbọ́ yìí. Ẹ dákun torí ọlọ. Ẹ mọ lóhun tí yóò sọ lu ẹ̀sọ́ dásódì kejì. Ẹ gbé kan
2: gbọ́ tó dé ẹ
1: fẹ́ kókó o le. Ẹ
2: mọ lóhun kankan o. BP ó wà
1: háì. Wà láì. Bp ó wà háì. Ó wà mọ mímì
2: gbà pé ògbé nǹkan lé yà. Ẹ mọ parí
1: ní òtọ́ ọ̀rọ̀ ni ẹ mọ jà para wa. Lérí ìgbádùn ìṣẹ́jú méjì. Àní ìdààmú àdìsí. Ògbó
2: ògbó
1: kò fẹ́ ti sí
2: ẹyọ gbogbo àwọn style tàbá yín wá lọ́sẹ̀ tó lọ ẹmọ ọmú lọ́kọ̀ ẹmọ ọmú léjèèjì ẹmọ
1: ẹmọ ọ̀sán àyẹ̀ bá pẹlẹ́ngẹ́
2: ẹmọ ọlọ́wọ́ ẹmọ
1: ọlọ́wọ́
2: ẹmọ ọlọ́wọ́
1: ẹmọ ọlọ́wọ́
3: ẹmọ ọlọ́wọ́ ẹmọ ọlọ́wọ́
1: Òpómúlérò. Ohun tó ṣàkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín rírín tó bá ṣe gúnugún ni awo kòkó mórí ẹyin. Ìgbé ayé lọ́kọláyà lèèyàn kọ́ gba sàtí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ní pẹrẹwu. Òpómúlérò. Òpómúlérò. Ilé ẹ̀kọ́ yìí fẹjú kẹ̀kẹ́ débi pé ọ̀pọ̀ ló ti rúlà, ọ̀pọ̀ ló sì ti bá a lọ. Òpómúlérò. Ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀dẹ̀dẹ̀ sọ̀tọ̀ọ̀tọ̀. Ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí. Tọ́pọ̀ ò sì rẹ́ni bárò rẹ́ni bárẹ́. Wọ́n dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dìran tó mọ́wọ́ lọ́wọ́ po. Òpómúlérò. Èyí ló jẹ́ kí Diamond FM ó ṣẹyọ lálẹ́ ayé já gamboro fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan ka. Òpómúlérò. Àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dá fi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rùú Wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera. Òpómúlérò. Ẹ fàyè lẹ̀ fáwọn atọ́kùn apèdè gbayì tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu Bukola Omobori Owó ọmọ bíi àti Bàbá Túndé Azeez Ọlọ́yẹ̀wàn. Òpómúlérò. Aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rùú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ̀tọ́ yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlàkọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé. Ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS, WhatsApp message, WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dantà fẹ́sọ̀nà gbogbo jẹ́ ká jọ pàdé lórí ètò.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.